0: Ekaro, sir. A bit.
1: Ekaro.
0: Yes, sir. Amiro, Amiro. Amijisu, Amiro. Okay.
1: More we go along the Galus is a war. We put in it. What if he omadering yaw quite the late? You wapama. Come about you wapama, no long this is your way. To repeat your by Lirai if you wapama. So by Lirai Wally.
0: Lakoja ti efe kawe yon dasi epe wa ki kajo se papo. Hello, hello.
2: Hello.
0: Hello. Eka ale o.
2: Eku wa toto na ta.
0: A toto na le sa.
2: Eri o bunga wanya ti so, di kwa ti so da da.
0: Ok.
2: Kwi, o kota mamati e lo yon. Kwi, kwa mamati e lo yon. Kwi, kwi, kwi, kwi, kwi, kwi, kwi,
0: Como bate lo.
2: Como bate lo.
0: Adesa. Shoo. Piaro.
3: Hello, sir.
0: Hello, sir.
3: Enti mami so ori be se mo pe bi nkan ba se ri lokan yen itara ti mo n gbo ta ti mo n soro jade pelu binu gba
0: ben ben
3: n to fa ni yen te ba ni ko mo su binu lu mo mo lu to ba n pe bo se se mo mo ti ele pa na mo yen lowo I
0: Show. Oku 20 minutes bye. Tori 104 eh. Ade fi se jumaro le ti a fi se. Eni to wa ni ohun kan tabi meji to ba fe ba so kawon ojogbon. Hello. Hello? Okay. Sir? Okay. My number missing. Eni to ba ni oro kan tabi meji ti ba ndo lokan ko nto ma da ko re ko to ba ti pe mo fe loro kan ti mo fe so e ma wule daro ko yin o segbo tori opo awon eyan ma so e da ko ejo se ni daro ko mi lori mo ni e ani da ko yin
4: o dede yi o godo ba je
0: number mi re 08064474794 ni number me mami hello
5: hello
0: hello mami
5: kuro baba logo mo so
0: oto ni o
5: aba fa sakana
0: oto ni o oto ni oto ni oto ni oto ni
5: mo se mo pe won laarin ose mi ri ti won
0: okay
5: ma network boya network ni ama
0: Ma, Amejisu, amejisu.
5: Seri, emo, mo kan fe, chipinele.
0: Ok.
5: Seri, a wong ma sen, si, wong ma pe, a wong feri yako. Wato wong pati ma bo feri yako. Ko si, ay nan se kuri kakambe. Ok, yon wong ma pe, yon to pas long wong fe, ne yako. Yon kon ma bi yon ma kore, kon wong ma kama, ma fon lo kwen. So si, yon yon
0: kati ka.
5: Epe kon wong ma kama, ma fon ọbọbẹrin kọ jẹ pé ọkùnrin nìkan ló náà wọn dà sí ń gbà ó fi yẹn bá yóò wà rí àwọn fíìmù lóríṣiríṣi ọkànà ètò tó dàbí rẹ ni pé ọba náà fẹ́ rí yakọ jẹ́ mà kó lè dènà mọ́yàn tó yẹ fi lè mọ́ bímọ ṣèbọ̀ náà ni ọlọ́run máa pín. Sebe nto do wose eri yako, toba dele toba ba yako, sebe yon ma fe yako lak bini.
0: Beni, beni.
5: Oma de toni se yon mbada go uriye, uriye ye lwa ma ye lorore. Ole ma kouzou kouzou, ole ma dakba de diti yon uriye ye ye. Beni. E toto wana dire nepe, emba si ma pou wose eri yako, koma bule lori se anwa yato sepe yon kase zulo ma anwa ou.
0: kilo lita ife fe ri yakona
5: awon
0: obirin mi
5: okay mo se be ko wa po ni
0: ara ara ma
5: ore mi ni yakọ yakọ ti mi si gbadun mi ko so jade laye olohun o yakọ mi o le won le da omo gbe fun ara won won si le we omo tori pe won ti speak the net won ti network torí àwọn náà ṣàwárí ọmọ dáadáa ó jẹ pé ọmọkùnrin kan obìnrin kan ló kù fún wọn bẹẹ ṣùgbọn nígbà tí mo bímọ tí bá ti tọjú ọmọ fún màmá ó ti jókòó fúnra mi ni wọn wẹ mọ wọn wọ sọ fún ọmọ lọrùn wọn wà á màmá wà tẹyìn sí mi wọn lè kí n gbé ọmọ pa wọn kí n má wọn fún nígbàjá wọn lè kí n má wọn fi sọọlù gbá ọrọ rẹ. Àwọn abẹ lókè àwọn wà sálẹ̀. Màmá wà wọ́n wà gbé ọmọ lọ wọ́n ti gbó jẹ rẹ̀ lọ. Wọ́n ní kí wọn náà sọ̀kọ́ wọn náírà o.
0: Bẹ́ẹ̀
5: ni mo sọ fún yín. Tí ọmọ ń bá ké màmá wà jókòó létí bẹ́ẹ̀dì tó ti jí. Wọ́n wà tú sọ́ọ̀lù wọ́n tú ìrò wọ́n tú gbàjà tí mo bá wọn fi gbé ọmọ. Ọmọ wọn wà sòsò rí bẹ́ẹ̀dì àti gbogbo aṣọ tí ń bẹ lára wọn. Wọ́n wà yí ọmọ ẹgbẹ́ kan wọ́n kò àṣọ wọ́n kò àṣọ ró ni wọ́n fi wá gbé ọmọ ni wọ́n fi fún ló jẹ lẹ́yìn pé wọ́n gbé wá lálẹ́ lẹ́ẹ̀kejì wá fún lọ́mú kò sì ní pè mí tọ́mọ ń bá kó jọ ń jẹ ń tán yóò sàn títí tó bá wá dí tí a bá tóbi lè pàṣẹ fún tó tó sàn kò ní gbé wá ṣùgbọ́n nígbà tó mọ ọba tó gbọ́mọ́ tàbí tí a bá rí pé ìdí rẹ̀ ti tutù ó ní wọ́n kò gbé wá bá mi. Bẹ́ẹ̀ni. Ndọ́kẹ́ ọmọ mi tọmọ mi sọyí ọmọ sáàsìkò ọmọ mi mo tó gbowó ọmọ lọ́wọ́ ìyàpọ̀. Bẹ́ẹ̀ni mo sọ fún yín. Ó bí fún ọjọ́ náà mo ní kẹ́ni mo ń jẹ́bẹ́ owó tí wọ́n dá fún yín pé ní ẹ̀ tó ní kẹ́ni ogun àwọ̀ ọmọ wọ́n sì raṣọ fún ìyá ọmọ wọ́n raṣọ ọmọ bẹ́ẹ̀ni wọ́n tó fún ọmọ mi lówó. Wọ́n wá ní owó tí ẹ náà nì. Mo ní owó tèmi bò. Mo ní sẹ́yìn ọyẹ kẹ́ ẹ fún máa fún ọyẹ kẹ́ ẹ fún bàbá ọmọ lówó wọ́n ní kẹ́ni. Wọ́n ní won en to je nu ngba ta won si be laye ori awon lo da won en to je nu
0: hmm
5: emi o ma se so je je je ma ta re ni le kan na ni ori lo pe ti won popo gun na ni ti won le ri bi ba gba npa ko se ma gba npa ko so o le ma re ba sa so mo to ko ba so pata n ti a fe fa yo na no
0: Alafia ma. Eshe o mo dupe o emi ma. Eshe gan ma. Hmm.

0: wọ́n á di hospital wọ́n sọ pé kínní okùn díẹ̀ náà kò tí ì ripe kò tí ì tó tí wọ́n á tó oṣù kẹta ẹ̀kẹ́ wá tí wọ́n á tó oṣù kínní ẹ̀kẹ́ wá. Nígbà tẹ́ ẹ bá wá tẹ́ ẹ bá ti wá lọ tómi ẹ bá ti wá dọ̀tí tán náà wà á ṣe. Ṣíṣe rẹ̀ ó wà lọ́wọ́ ara ó sì wà lọ́wọ́ Ọlọ́run ọba. Ara míì tẹ máa fún èèyàn méjì ní oògùn ìyàgbẹ́ ẹnìkan ó yàgbẹ́ jẹ ẹnìkan lọ ẹlòmíì lè dọ sítù lórí oògùn ìgbẹ́ tó bá lò ẹlòmíì sì lè máa tẹ̀ta ó lè mọ́ ṣiṣẹ́ ó lè mọ́ yà kankan. Bẹ́ẹ̀ ni ní tí wọ́n bá sọ operation fún ojú míì yóò da ẹlòmíì lè lóṣù mẹ́fà tí ò ní rí rínà ẹlòmíì sì lè lóṣù méje tí ò fi rínà tí ò ní ṣe mọ́ ẹlòmíì sì lè lọ́dún kan ẹlòmíì sì lè lọ́dún mẹ́wàá tójú rẹ̀ ó sì rínà clearly ẹlòmíì sì lè lóṣù mẹ́fà tójú rẹ̀ ò ní rínà mọ́. Ó wá da kó mọ́ wàá dépele yẹn ká ti tètè mójútó
1: ètò ìgbéyàwó yìí
0: ká tètè mójútó ló ṣe pàtàkì. Tẹ bá wá ẹ ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà náà ti gbẹ́gẹ́ báyìí yóò ṣe mọ̀ pé tẹ bá ní kí èèyàn máa jẹ fùfú mọ́ kí lèèyàn fẹ́ máa jẹ tẹ bá ní kí wọ́n máa jẹ àmàlà white mọ́ kí lọ́ fẹ́ máa jẹ tẹ bá ní wọ́n máa mọ gàrí mọ́ kí lọ́ fẹ́ máa jẹ ṣùgbọ́n láti 40 years ló yẹ kí a ti máa sọ oúnjẹ tá a máa jẹ ká ti máa sọ torí ìlera ara wa ìlera ara wa àti tá à ń jẹ gan ń fa kí ojú ó dùn yàn ṣùgbọ́n gbogbo ẹ̀ kìí ṣe tí mo lè sọ lórí rédíò nígbà ẹ bá wá sọ́fíìsì mi ẹ ń ṣàlàyé fún yín. Adégbà yìí lọ́fíìsì mi wà nìbàdàn èmi ṣe dókítà o ṣùgbọ́n ìrírí ni máa ń mú èèyàn mọ nǹkan kankan ìrírí nǹkan tó ti ṣẹlẹ̀ rí tẹ́ ẹ ti rí ìrírí ẹ̀ láìfi mọ̀ wípé ṣe pé babaláwo níṣẹ́ ẹni tó bá jẹ́ olóògùn arẹmọ tó lóògùn arẹmọ dáadáa tẹ bá bílèrè yóò ti lábẹ́kú ńlẹ̀ ni àwọn àbíkú ti dà láàmú pé lọ wálé lọ fẹlẹ́ sí lọ wálé kọ fẹlẹ́ kọ ṣe lébà kọ ṣe lébà tí èèyàn bẹ̀rẹ̀ tó bá lóògùn arẹmọ ńlẹ̀ ó ti lábẹ́kú ńlẹ̀ ni. Nítorí ìdí èyí ẹ kàn sí mi kájọ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń wáyàwó náà ẹ wá yọjú sí mi tẹ́ ẹ ń wọkọ̀ tẹ́ ẹ ń wáyàwó ẹ wá yọjú sí mi ẹ̀wọ́ tó ní fibroid ẹ wá kàn sí mi 08064474794 Number mi nìyẹn 08064474794. Adégbà yìí ni mo wà ń bàdàn fẹnikẹni tó bá fẹ́ rí mi ojú òní ti wá àní rí wàhálà ayé àní rí ìdààmú ayé Ọlọ́run ọba kó wà pẹ̀lú gbogbo wa káràánú gbà. Èmi ó lọ léèrè ń padà ń jọ mẹ́jọ lóko gbogbo àwa tá a jọ ṣètò tèmi DJ Spider olówó bọ́tìnì mi fún talẹ̀ tèmi nìyẹn ọ̀túnba Isaac Adeyinka lóko mi ọmọ mòro àtìtìkàn tá a bá ń tilé ìfẹ́ bọ̀ ọ̀túnba ayé tutù bí ọba Bùnmi ni mò ń kí wípé orun ayọ̀ lásán àní tọjú orun lójú ikú àní tipu àládépò àìsàn wàhálà àti ìdààmú ayé ò ní jẹ́ ìpín wa lórúkọ Jésù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ó dàárọ̀ sá o ó dàárọ̀ máa o ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ó dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yìn bàbá bàbá mi ẹ̀yìn mọ̀mọ́ mọ̀mọ́ mi mo dúpẹ́ o mo fi ẹ̀mí ìmoore hàn yín wípé ẹ ṣe o ó di jọ mẹjọ òní látún láǹfààní láti pàdé ọdà rọsà ọdà rọmà ọdà rọ ẹyàn rẹ.

0: ọlọrun ni oke ọrun ati ni aye alaafia ife inu rere si eniyan gbogbo eni to tun si alabapin oro ọlọrun yi laaro yi ti oluwa fun yin lori ofe lati si alabapade oro ọlọrun yi laaro yi mo tun gbadura fun yin o loruko jesu aye oni fi egba na o bi omo aye oni fi omo na o ni egba mo gbadura o bi o se wonu ose titun mo gbadura igbe oro lori omo re a o ne gbo mo gbadura gbogbo eni to n gbo temi aye oni fi omo re tele oko wa sile mami ogun bayi lo sele somo re loruko jesu isele agboso gbanu ko ni sele lori omo re egbe owo le aya yin o gbogbo eyin te gbagbo ninu oro olorun e ma so bayi wi pe omo oni sonu mami lowo e ma so yi pe aye oni ti bi omo mo mi e so pe on to sonu lara mi ayeraye wa jade e so pe latoni lo owo ogun to dede si mi e ma gbe e ma so pe omo mi ko ni doku laye ti mo wa yi owo ota ko ni te omo mi latoni lo ire ati anu yo te lo omo mi gbogbo omo ti mo bi ma ri ojo ayo won emi o jeun omo emi o ri ojo ayo won loruko baba omo atemi mimo ibi ko ni ba mi emi ko ni sunkun aisa ko ni de mi lori omo mi o ni nana danu lori omo mi o ni jiya lasan emi o ni jiya lowo omo mo ti jiya lori omo emi o ni jiya lowo omo aye o ni fomo lu mi aye o ni fomo de mi aye o ni fomo mu mi loruko baba omo mi o ni do nigbo loruko tomo omo mi o ni do nigbo omo mi o ni do loti omo mi o ni dalagbere omo temi yo dede aye re yo dara omo mi yo sare aye re yo goke ona yo la fomo mi ni oruko baba ni oruko tomo atemi mimo gbogbo ibi ti mo ba de ni aye ti mo wa omo mi yo ra anugba emi na yo ra anugba bẹẹni yóò sì ni mo fọwọ́ sọ̀yà o lórúkọ olúwa ọ̀rọ̀ mi yóò ṣẹ ọmọ mi yóò yè ọmọ mi kò ní kú gbogbo ọmọ tó sọnù bàbá mi yóò wá wọn rí ayé mi kò ní bàjẹ́ àánú yóò sọ̀rọ̀ lórí mi àti ọmọ mi bẹẹni yóò jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbí ó fẹ́ promotion pàdé mi òróró yẹn nìkan fi àná ìta ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tààrọ̀ yìí òun náà ni ìní olúwa Psalm 127 ó ní bí kò ṣe pé olúwa
1: kọ́
0: ẹ máa gbọ́ ẹyọ olùsọ jí lásán
1: ni
0: ẹyọ wọn pẹ́ sí wọ́ wọn tún bẹ́ gbóúnjẹ lánàá
1: ṣùgbọ́n
0: ó ń fi eku olùfẹ́ rẹ̀ lójú oorun
1: kíyèsí
0: ọmọ èèyàn kọ́ ló lọmọ ẹ ń bá lòun fẹ́ fi ọmọ dà ọ́ láàmú ó fẹ́ dẹ ọlọ́run láàmú ni ayé ò ní fọmọ dà ọ́ láàmú àwọn ọmọ ní ìní olúwa wòmí kó lè mọ̀ pé ọmọ èèyàn kọ́ ló lọmọ olúwa ló lọmọ àwọn ìkòtò káwà tó jẹ́ pé ọmọ bá já sínú rẹ̀ kò ní kán lápá kò ní kán lẹ́sẹ̀ ní abúlé ìṣàgà lọ́dún yẹn lọ́hùn-ún ọmọbìnrin kan ń bẹ

0: wande sebi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: mo gbadura gbogbo eyan lojo bi oni oni wedding anniversary to ba loro ofe bi to ti wa emi yen dari mi pe ko kunle nje mo gbadura fun o ayajo ojo bi re re nje abuku fun ojo ifun o awon bi so de ni ibukun a fi tu eto aye re se a ti gbe yawo re se arin idunu sinu ile re ni oruko abato mo temo oluwa se be
1: amen
0: oluwa se be
1: amen
0: baba mi se be
1: amen
0: aye ra fun
1: amen
0: igbe yawo re ko ni daru
1: amen
0: wa de se bi oba
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko jesus wa ri anuba
1: amen
0: e ja ki awon celebrants to wa nbi gbogbo en te ba ti mo won e ki won pe baba sibi oba se kini o ki won pe happy birthday number 1 omo tayo jafet happy birthday to you number 2 adejoke yetunde happy birthday to you number 3 adeyanju maria happy birthday to you number 4 blessing chimozo happy birthday to you loruko jesu emi gigun ati ojo gbo oluwa fi fun yin
1: amen
0: in the name of jesus
1: amen
0: wa ara anugba
1: amen
0: na mo gbadura gbogbo eyin tan so re majemu yin je ki buku olowa ati anu e ojurere lati oke wa iran lowo iru eto ti riri owo pe igbega olorun nje loruko jesu oya ko si awari e
1: amen
0: mo gbadura ni osororo yi ti ororo ma n ja ajaga ti ide eniyan ni tuto gege bi ati ka ninu oro olorun nje mo so tele fun gbogbo ajaga iran ati ajaga idile egbina loruko jesu
1: amen
0: mo ni ka gbina ni
1: amen
0: egbina ni
1: amen
0: egbina ni
1: amen
0: ki ajaga yen ko ja
1: amen
0: ko ori ona lo
1: amen
0: ko ori anugba
1: amen
0: gbogbo ẹ tọ́lọ̀ ọdún máa tún lò àwọn kan ojoojúmọ́ náà máa ń sọ rẹ ọlọ́pàá náà everyday làwọn máa ń sọ rẹ mo gbàdúrà fún yín gbogbo ẹ tọ́lọ̀ máa tún lò lénìí ìbùkún ọlọ́run àìrò tẹ́lẹ̀ àánú tó ń sẹ́ fún lórúkọ jésù ọ̀run kò yọ̀ọ̀dà rẹ̀ fún wa kó rà ànúgbà wà á dẹ̀ sí bí ọba bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa gbogbo àtà lọ jerusalem ẹ pè nọ́mbà yẹn 08082088888 ẹ send message ẹ béèrè fún ìlànà wo sọ fún wa lórúkọ jésù wàhálà ànúgbà kọ àkáàd nọmbà sílẹ̀ 30 3267 0285 mustapha solomon moses oni ló máa gbé jáde ní first bank lórúkọ jésù wàhálà ànúgbà wà á dẹ̀ sí bí ọba mo gbàgbé pé ọlá ní ìpàdé gbàrà mi fún mi ní ìgàdo àwọn ìpàdé yìí máa ní agbára sà ìwọ náà mọ bó ṣe máa rí ìpàdé ètò ọlá ṣe pàtàkì mo fẹ́ kémi àti wọn kájọ fi ojú rẹ jú lórúkọ jésù ó máa rí ànúgbà ìlú ìjẹ̀bú òde ẹkú ìmọ́ra ìgbàlejò wòlíì lórúkọ jésù wàhálà ànúgbà wà á dẹ̀ sí bí ọba lásàpẹrẹ àgbẹ̀ mo rí bọ́nú bú ẹ̀jẹ̀ jésù òun agbára kò mẹ́rin ẹ wa jésù olúwa wa kọjú sẹ́nìkan fi dá lójú.

0: ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Jésù ti ìpínlẹ̀ Ọ̀yọ́ oníwàásù Atòyí ni olùṣọ́ àgùntàn expo ọ̀gbọ̀ntara kí olúwa kó bùkún ní bẹ́ẹ̀ ti ń gbọ́.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé agbé ọ̀gá nítorí pé aláàánú ni ọ́. Àwa ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ọ̀rọ̀ rẹ mú wáyè. Iye ọkàn tó bá sì gbàgbọ́, ó ń fún wa ní ìdáláre. Ẹ̀mí mímọ́ gbọ́ pé wa o.
2: Àmì.
1: Ó tún mú wa sùn, àtúnjí láàlọ́ àfíà, Ọlọ́run gba ẹ̀yìn wa o.
2: Àmì.
1: À ń lọ sínú ọ̀rọ̀ rẹ báyìí, olùwàjọ́ bá wa sọ̀rọ̀.
2: Àmì.
1: Jẹ́ kí iye wa kó ṣí.
2: Àmì.
1: Bàtà bá gbọ́ tán jẹ́ ká lè ronú nípa rẹ̀.
2: Àmì.
1: Ká sì ṣe ohun tó fẹ́.
2: Àmì.
1: Ká lè ní ìdáláre.
2: Àmì.
1: Ní orúkọ Jésù Kristì, olúwa wa.
2: Àmì.
1: Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ènìyàn tó ń gbọ́ mi.
2: Good morning, my fellow listener.
1: Lónìí olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa.
2: Today the Lord is asking a question from us.
1: Bí ìránṣẹ́ bí arákùnrin kan tí ó jẹ́ lọ́ọ̀yà tàbí agbẹjọ́rò bí ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run ayérayé.
2: As a certain lawyer was asking the Most High God.
1: Ohun tó béèrè náà ni wípé.
2: The question is.
1: Kí ni èmi yóò ṣe.
2: Master, what shall I do?
1: Kí èmi kí ó lè.
2: To inherit.
1: Lọ sí ìjọba Ọlọ́run.
2: Eternal life.
1: Jésù Olúwa sì dáhùn wípé.
2: And Jesus responded.
1: Kí ni ohun tí a kọ sínú àwọn ìwé òfin?
2: And he said unto him, what is written in the law?
1: Báwo ni ìwọ ṣe kà á?
2: How readest thou?
1: Òun sì dáhùn wípé.
2: And answering said.
1: Bíbélì wípé.
2: Thou shalt love.
1: Kí ìwọ kí o fi.
2: Thou shalt love the Lord thy God.
1: Kí ìwọ kí o fẹ́ olúwa Ọlọ́run rẹ.
2: With all thy heart.
1: Pẹ̀lú gbogbo ọkàn rẹ.
2: And with all thy soul.
1: Àti gbogbo iyì rẹ.
2: With all thy strength.
1: Àti gbogbo agbára rẹ.
2: And with all thy mind.
1: Àti gbogbo ọkàn rẹ.
2: And thy neighbor as thyself.
1: Àti arákùnrin rẹ àti ara rẹ pẹ̀lú. Nígbà tí ọkùnrin ọ̀mọ̀wé yìí sì kà á fún Jésù Olúwa tán.
2: When he said unto him.
1: Jésù Olúwa sọ wípé.
2: Thou answered right.
1: Ìwọ sọ dáadáa.
2: This do.
1: Lọ kí o sì máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́.
2: Thou shalt live.
1: Ṣùgbọ́n.
2: But.
1: Ó tún fẹ́ tún pé ara rẹ̀.
2: He's willing to justify himself.
1: Láti sọ fún Ọlọ́run wípé.
2: Said unto Jesus.
1: Ohun tó ń sọ ó yé òun.
2: Want to know whether what he's saying he understand it.
1: Òun sì wí ó sì ń sọ fún Olúwa wípé.
2: And he said unto Jesus.
1: Wọ́n ní ẹnì kejì
2: mi. Who is my neighbor?
1: Jésù Olúwa sì dáhùn wípé.
2: And Jesus answering said.
1: Ọkùnrin kan.
2: A certain man.
1: Ó gbéra kúrò ní ìlú rẹ̀ Samaria.
2: Went down from Jerusalem to Jericho.
1: Nígbà tó sì ń lọ lójú ọ̀nà.
2: And as he was going.
1: Ṣìkíyèsí.
2: Behold.
1: Àwọn olè àti ọlọ́ṣà wọ́n pàdé rẹ̀ lójú ọ̀nà.
2: And he fell among thieves.
1: Wọ́n sì kọlù.
2: Which stripe him on his raiment.
1: Wọ́n gba gbogbo ohun tí ó ní.
2: And they departed leaving him up there. They took all what he had.
1: Wọ́n sì lù ú wọ́n pa á láìkú tán.
2: And wounded him and departed leaving him up dead.
1: Wọ́n sì sá lọ.
2: And they left.
1: Jésù Olúwa sì tẹ̀síwájú láti sọ wípé.
2: Jesus take move forward.
1: Ṣìkíyèsí.
2: Behold.
1: Níbi tí ọkùnrin ti ń jáporo wàhálà.
2: That man was in a problem.
1: Kíyèsí.

0: Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit up, Supreme Noodles.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*4#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Mami! Mami! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
7: O káre ọmọ dáadáa.
6: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
7: Iye náà dáa. Àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
6: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣé wàá ṣe pàtàkì tó yẹn ni?
8: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tù. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 02-09-461-3333.
8: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tù.

0: ni adesiyin lorun gege ojo lowo omo ogbomoso apede onje owuro yin ni o ba yin lara mu awa na mo pe yin pongbe
1: be ni
0: o sa agbede egbenu se eso yin ni eleyi ki se atenu
1: atenu
2: ori yin ona wa se be ta wa lapa bi a se to lati ma fun yin lawon iroyin ti o le jamba kan pẹlu akosile awon iwe iroyin ojojumo ile wa to jade laaro oni e mo wa gege bi en to mowo ko ni afikun be ko si aye kuro ka gege ba won iwe iroyin ojojumo ile wa bi won ti se akosile re oya e je ka pade ni ati aye lujara e ma lo si ojopo Facebook e lo se wari e ni itona /fm105.5 Ibadan bako na ojopo TikTok itona ona le o se be te o ro mo e wole kan legbon se kan ni ti omoluabi e kan ni adani akoko ni be kan ni akoko ni tongbon sategun lati nu afefofo balawo adugbo felele ni lubadan lati nkan si yin aku winiwini aku ojo yo tu wala tolani alade laja loruko temi yero yin ni awokose re omo ton so ton so ton buraye aperere omoluabi 1 ori yin o wa mbe
3: to emi na kiwa omo ni aku ojumo atun ko ojumo aku ojumo mo oni yo so wa yo gbe wa lase iledumare
2: ami o
3: owo wa bayi la fi jere ise owo wa
2: ami ase o
3: temi lade aloko le mi nje mo ki ka bo si akoto iroyin ti fun tedo ni ikande omo luabi /105.5 FM awa lagba awa la koko awa na ni baba won
2: biaro
3: ni mo toro gafara ngba ti mo soro ni si mo ni gbogbo wa pata la jere ise owo wa ngba ti mo nbo mo ngbo oro ti awon charity ti won kuro lori eto ti won so lori ayederu nkan to ti wa gbagboro kan
2: o gbagboro
3: mama to je oga agba fun ajo NAFDAC iya ti so wi pe ko nse gbogbo awon nkan ta nje la won ni agbara lori e lati ni ofin to to re papa julo awon bi epo eleyi ti o ba kin se wi pe mo foruko re sile labe ajo NAFDAC
2: bi e so ta
3: won pariwo to kini ojuse awon iya wa ah eh gbogbo wa pata na si ni
2: sheri nipa ti yen iwo sakun temi ni wipe opolopo awon mi na dede ngbe gba yen gan ti won sinu egbe elema mo fe ma teso mo fe ma teso o sa ka bere so na ni won mo po ye ke eyan ko ke mo bi te ti roju lowo te fi ni faralu ni wo je
3: ke ko bi o se sin
2: be se mo se sin
3: lo kan badi tabi ke ni ka fi sin
2: won ba ti fe sin ogede te ba ti ko sinu aso to po to ru mu
3: gan te bo mo le te bi mo nu apere
2: wa lo ti we yo mo gidi ni
3: be ni
2: ere be ni pe laarin iseju marun iseju perete awon eyan ti ra tan lori yin
3: imi igere ki gbo ti won fi ka kuro lori ki in ti won fi n gbe orisirisi na nkan gbogbo awon nkan yi lo nkan wa lomi ni gbogbo wa la n pariwo orisirisi aisan a pariwo ijoba a n se gba a n sawo ki lojuse ti wa na
2: fota n so nipa re awon ti won ko ise yen lati ile ti en se ajapa won me foju lowo
3: beeni
2: won mele tan fogungbin o
3: awon go so te ba lo soja ni isin tori te n ba le ma e fun ko ni mo n wa won ni to kone le abo mi lu a se gba a se sugbon opolopo awa na oko na la gbe adawo kini
2: ni pe e da ko mama soko ti wa nti wa mo fe mo mu jade leyan lowo
3: beeni
2: won ni eyin o won ju eleyi ta ko le ani nti mo fe niyan won mu jade fun yan te ba lo da mama tete nko tete gidi ni mo fe se ni tete opopo tete gidi yenia o wa o won ni oye egba se ri awon ti je adari adari ninu gbogbo awon ja ati se gbogbo to wa ni arowo to awa araalu ejo abeyin ni o
3: a se ni sere e lo to wa le yi o
2: aromodo mo won do ra nbe
3: a se ni sere e ni o
2: e bi won na ra nbe ti won
3: mo ko se ni to gbadura wo pe ke fi irun funfun abi ke fi rududu ke fi sise ke wa lo mo fi irun funfun ke lo mo fi joko so ti bitu te wu omo to je mu pe kidney e ti de nko
2: le
3: ka sa ti mo orisirisi olukaluku to ba n seru nkan bayi ko tun ero re pa o kẹyàn jẹ èrè tó nítumọ̀ pẹ̀lú àdúrà ó ṣe pàtàkì
2: o èrè epo pupa wọn náà mi àmọ́ mú àwọn ohun èpo pọnpọnpọnpọn
3: ó dàlú
2: ẹ mori sun te lo ra yen e kan da sibe ni
3: gbogbo awa ta si mo bi ti won tin se awon kini na ta ko ta soro nipa e gbogbo wa patala lowo nu gbogbo emi
2: kaluku ni o jere ise o kaluku
3: nipa seru nkan bayi
2: o jere ise re
3: awon mo ke lori radio lori gbogbo eto wa lati mo so fun wa o ti fe di toro fun kale bayi o
2: beni
3: kola ledumare ko sha ni
2: wa aba ti wa ni pe te ba ti fe ra nkan eyin awa ta ra nkan na e ma je ka gbogbon ju e je ka laju wa nibi e bo wo la fe fira nkan
3: baba ra nkan to je ayederu iya royin baba ra nkan to je ayederu emi ti so tin bara nkan to je ayederu
2: lo danu ni ta lo fe je
3: emi be ma lo sibe ma si so fun ma ni se mo pe kini te ra yi ayederu ni ma wo
2: so
3: e bo ni royin ni mi ati jo tese
2: sori olohun ran wa lowo nigba kan ijoba gbe ajo kan kale ajo yen ni lo ti an ri siru ta so yi o oja ti an ba lo ti an ma traye denu be won fun awon wule gbe
3: gbogbo e lo wa
2: laye gbe jonathan
3: e ni wa
2: o si gba ke lo si se bayi ka won na ji bi ki o ji giri
3: awon ajo yi o le da se
2: awon ra wa kun won lowo
3: iru ya iya so pa awon tojo sise awon 2000 pere
2: ni en fun
3: 2000 melo ni o wa pele
2: 2000
3: melo ni o lo local government
2: melo
3: ni o lo nu oja melo ni o lo
2: 774 local government areas in Nigeria 774 so gbe
3: oju lala kan fi sorry in to wa nta yoro nira wa ni kolukalu ko
2: lojuto mo temi ni pon te ba ti fe ra e wo bi e ye wo emi te wo ebe mi fe re po ma to wo omo ya mi
3: o se gbogbo
2: emi o to wo ma wo se gidi ni ti o ma tin se ma fi le ni
3: eni to ba fe wu wa ika
2: ko le bu emi o
3: ti wo mo da
2: olu awon ko wa yo oda eyin o na to kaluku e je ka wa na ojo yoju lala kan fi sorry e so te ri tare fi ba fi ba fi ba fi ba fi ki soju lowo kambad na fi se nitori na nko e je ka joye oju lala kan lo fi nsori omi te si fe ra re be ba ti ro mi nu ke pelu te ri pe dori e kodo bayi tin jo le soro e tete mu ni lowo gbogbo awon nkan kekeke yen na e je ke a ma ki sara oda e je ka ko kini awon ni meta merin marun koro le ba ya ka lo si oju iwe kini keje keta iwe iroyin the nation wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti apc adc pdp sdp wọ́n ṣiṣọ́ lórí ìpolongo àwọn olùdíje sípò gómìnà kálukú ọyẹ ẹ wò mí ẹ wò bí tèmi ni ẹ mú tèmi ni ẹra tèmi ni ẹgbẹ́ tèmi ni ẹgbà ọwọ́ gbòòrò ayé lọ níbo lọ́rọ́ dé dúró àpẹẹlẹ mélòó ní ẹ ti gbéra tán tí ẹ gbéra sọ ojúwe àkọ́kọ́ láti èèyàn pọ́nkán ṣùgbọ́n wọ́n ní ajámọ̀ ìpè báńkì àgbà fórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn náà ti tètè báyìí wọ́n kọ àwọn ìwé kan sọ́wọ́ sàrọ́wọ́tò àwọn ilé ìfowópamọ́ gbogbo pé ẹ wo bí ẹ lajú yín o èyí tá à ń sọ yìí yàtọ̀ sí ti èso o ẹ ráwọn eléyìí ọ̀gbá gbá ni wọ́n lórí àti ayélujára wọ́n lè wú àpò àsùnwọ̀n kọ́ ìtọ́mọ̀ dáadáa ni tí wọ́n sì mọ́ fa owó lówó gbèsè báńkì ní ọ́dà níbo lọ̀rọ̀ dé dúró ojú ìwé ìkẹta nìyẹn àgbọ̀n yẹbẹ́ sẹ́tìgbọ̀yìn láàárọ̀ òní o.
3: tó a jẹ́ kébì náà bẹ̀rẹ̀ lágbọ́n ti ètò ìdìbò eléyìí tó ti gbìnà yá tó ti gbéra sọ fún àwọn tó ń díje dupò gómìnà báyìí o wọ́n ní oríṣiríṣi ìlérí òun náà ló ti wá kúnta báyìí o wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú onírúurú ni wọ́n tún ti ń ju òkú ọ̀rọ̀ síra wọn àwọn ẹlòmíín ṣèlérí àwọn ẹlòmíín dúnmọ̀ húru mọ́ra wọn wọ́n ní lára àwọn ohun tí ó pọ̀ jù nínú ìlérí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe lásìkò ìpolongo ìbò wọn òun náà ni owó òṣìṣẹ́ tó kéré jù lọ ètò ìlera wọ́n ní pé àwọn eléyìí gangan ló má pọ̀ ju gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣẹ́jú sérò bí wọ́n ṣe ń ṣẹ́jú sí àwọn olùdìbò wípé ọ̀dọ̀ wa ni ẹ tẹ̀ka sí o ọ̀dọ̀ wa ni ẹ máa bọ̀ ṣe wá rí gbogbo àwọn àlẹ̀mọ́gìrì àlẹ̀mọ́lé àgbékọ́ àgbéá àgbéfò gbogbo ẹ̀ pátápátá wọ́n ní òun náà ló ti ń jẹyọ ọ̀la tí ń rí o káàkiri àdúgbò ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ló sẹ̀ǹgẹ̀rẹ́ ara sí ojú ìwé kejì.
2: ọ̀dà náà ẹ jẹ́ ká lọ sákàtà àti ọ̀nàrẹ́bù olùsọ̀jì àlàdé ẹni tí ó gbé àmì ẹ̀yẹ bàǹtò bàǹtùlé lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó mú yányán nípa ìsìnló gẹ́gẹ́ bí ẹni tó mú yányán jùlọ nípa mímú ìgbáyé gbádùn aráàlú ní ọ̀kúnkúndùn níbo ni àmì ẹ̀yẹ ti bọ́ta ó sọkútù wọ̀wọ̀ kí ni ọ̀rọ̀ tó bọ́ta bọ́ńbọ́ láti àkàtà ọ̀nàrẹ́bù olùsọ̀jì àlàdé báwo ni ètò ọ̀hún gan ló ṣe wá lọ àwọn àlàkalẹ̀ rẹ̀ ń kọ́ àwọn ọ̀rọ̀ móríyá kóríowú mélòó ni bẹ́ẹ̀ gan báwo ni àtòpọ̀ rẹ̀ ṣe wá di àkọsílẹ̀ ó ní ìròyìn láàárọ̀ yìí ẹ gbọ́ ní òfin tó tó
3: ìròyìn eléyìí náà ló ń jẹ́ kó di mímọ̀ wipe eni ti se alakoso labe isejoba are Tinubu oni wipe are Tinubu ohun na lo gbajumo eto oro aje agbega re ifese mule re amugboro re ohun lo je are Tinubu logun ju oselu lo ani alakoso to soro ye e gbo ti fun tedo re o nigbati asiko ba to gbogbo oro yi na lori owo asele ori epo ni eleyi ta mo se subsidy
2: o de je kemi o gbe wa lo si pele eko so ri pe gomina won be sanwo lo won ni baba gbe aso won gbe aton o di wo nibe ti won da gbogbo awon aje si ti won da si o won ni ngba won de be je ki lo wa sele nibe gan hey oro yen o fe mu sin ni mo ranpe lowo awon eyan wa ko won ni arogbodi yomo ni crisis aye lo bodi nbe un oda iwe iroyin the punch on lo je ka ri yan gbo o ye ba njina ti wa gbera so lati ro daje pe bodo awon agunbaniro to sengere si pele ikiti ori owo atunse sugbon ni abala iketa ru e lodo mi ide ere o awon ilana ti are bola amr tinubu gcfr to gbe wole fun ilana ipere eleyi to ye kere julo ni orilede nigeria o ni egbo ko ye ko wa be ko wa to ba un o ye ko te so we waju ni tori pe aidun osan la le mu mokala bo so un ba dun ba ba ko gba ru e ta gbenu si ko si to buru nbe alake lo soro be oju iwe akoko o pada lo temi lade ara soju iwe ikejide ni ogbon iwe iroyin the nation
3: so won ni wipe ile ise asobode ile yi na lo ti gbese le awon ohun ija oloro bi ibon eleyi to to meta le ni egbeta niye o gege bi eto idibo bi o se nsumo le o won ni eleyi na nko lo si nje ki ikaya soke ko fe mo waye gege bi a se ngbaradi photo idibo gogogo todun 2027 iwe iroyin the punch lo gbe oju iwe keji lelogun nekunrere wa
2: wọ́n yóò dá ẹjẹ́ ká tún lọ tààràtàrà ojú ìwé ìkẹta ìwé ìròyìn the nation lẹ́ẹ̀tún jẹ́ ká rí gbọ́ pé ìmbá o ò ń ṣiṣọ́ lórí àwọn iṣẹ́ àkànṣe kan tó sọ pé òun ti kẹsẹ̀ rẹ̀ járí èyí tó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀tọ̀ àṣeyọrí ńláńlánà ọ̀dà níbo ọ̀rọ̀ dé dúró wọn láwọn kan 44 àwọn 46 wọn ní ọwọ́ ṣekú òfin ọgbà wọn ńlẹ̀ tó gan ìjásù wo ni a fi kàn wọn wọn ni ẹjẹ mọ yìí pé wọn dínà ni bá a lè lọ o ẹ lè lọ ẹyin ọkọ tẹ ń kọ wọn ni pẹlú ẹni ẹlẹni ọnìyàn lọnì òbí ẹ lè kọjá ń bì yìí wọn ni ẹjẹ mọ pé wọn fẹẹ da iṣẹ rẹ dúró nù wọn bá gbà wọn lẹ ọn mẹrin ó dín ní 50 ilé ẹjọ ti wá ṣe àlàyé pé àjọ elétò ìdìbò lórílẹèdè nàìjíríà lọgọ tuntun àmì ìdánimọ ti ndc yìí ẹ dákun ẹ bá ní túnṣe tẹwọ gbà bẹẹ ẹyọ ti jọhún ẹyọ ti àkókò yìí tó jẹ tuntun kẹgbélé bẹẹ ìjẹunbu ọrọ dédúró ìwé ìròyìn daily post ojú àtúngbọ àwọn yẹbẹ ọ sẹtìgbọ yín làárọ òní o.
3: tó ìròyìn eléyìí náà ló tún jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ṣe olùdíje dúpọ̀ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú apm eyín onil fún ẹkọ gúúsù ti ìpínlẹ̀ ọ̀yọ́ honorable adédèjì dikrilai ọ̀làjídé òdìdí ọmọ náà ni wọ́n ló ti ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ṣe àtẹ́lẹ́yìí tí ó ṣe àtẹ́lẹ́yìí tó ń ṣe lọ́wọ́ ní ẹkùn ìdìbò rẹ o.
2: ó dá ẹjẹ́ ká wá lọ sáàárín gbọ̀ngbọ̀n àwọn bíṣọ̀bù lórílẹ̀‐èdè yìí o wọ́n ní àwọn ń kọ́ wọ́n bá ti gbé ọ̀rọ̀ bọ́ta bọ̀m̀bọ̀ bẹ́ẹ̀ ni ó ń ṣe lálàyé wípé níbi tọ́rọ̀ tó ti wá dé dúró báyìí ẹ gbọ́ ẹ má yọ ọ́ tún ẹ má yọ ọ́ sí o bí wọ́n bá bẹ̀rẹ̀ wípé ta ló tún kájú ẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́ ẹ polongo ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ṣá ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa wọn ni wọn ti kéde ẹ̀ báyìí wípé àwọn ṣetán láti máa padà sẹ́nu ìlànà ìjókòó yí àwọn òfin wọn ò ṣe òfin jíròrò lórí ìtẹ̀síwájú ilẹ̀ nàìjíríà àsìkò owó olóye wọn wọlé báyìí wọn kéde ọjọ́ tuntun tí ń ṣe ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n oṣù kẹsànán ọdún tí a wà ń bẹ àyípadà tó dé òun kìnnì tó fà sábà bí ẹ gbogbo ẹ gbogbo ẹ pátálẹ ẹ fi ṣararindin ẹyin ẹ ṣàṣì kìnnì ẹ máa bá wa bọ.
3: tó arábìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà aya ààrẹ tinubu olúrẹ̀mí tinubu nù ó ti sọ̀rọ̀ fun awon olugbe leku ila orun gusu ile yi o wi pe e ba ntun dibo foko mi lekan si emi gan fe gbadun orile de Nigeria lojo ogbo me meku na vote for my husband oni e ba ndibo foko mi nipa temi no ba ma te parin mo fe gbadun orile de Nigeria mo fe so wi pe ha na se Nigeria dun bayi gege bi se ti ma na se so wi pe cherry baby ẹ̀yà pọ̀ ẹ̀dáwọ́ nell fund eléyìí tán fi fún àwọn akẹ́kọ̀ọ́ ní owó yá láti tẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ wọn ó ní àgbékalẹ̀ ètò yìí náà ló ti yọ igi tí wọ́n gbé dínà ètò ẹ̀kọ́ pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí ó ní wọ́n ti yọ kúrò gẹ́gẹ́ bí iṣẹ́ tí máa igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bó ṣe wúlò ìwé ìròyìn daily post àti the nation ló kó àwọn ìwé ìròyìn jọ.
2: Ẹ ó dá lórí abala ọ̀rọ̀ eléyìí tó gbédè yìí a fẹ́ gbádùn Nàìjíríà lọ́jọ́
3: ògbó wọn fẹ́ gbádùn
2: wọn ní gan tí wọn àwọn ti ń gbádùn ẹ̀ báyìí gan
3: ajẹ́ jíjì àjù fún Nàìjíríà yẹn náà wọ́n sọ tí wọ́n yẹ nínú sọ
2: èmi náà ó jèrè Nàìjà
3: adó sọ fà fọ Nàìjíríà
2: mọ́sùn eré ni ọmọ tí wọ́n sì kọ ọjọ́ ti lọ ó di gbàkápá ọ̀dà náà jẹ́ ká tíwọ̀ wà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹkùn tí ògùn ní kọ́ wọ́n ní ìmọ́tótó rẹ̀ ń kọ́ ọ̀hún ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè yìí wọ́n ní ààrẹ o wọ́n ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ẹgbẹ́ yáyì ń ti ìpẹ̀jọ́ mẹ́rin lákàtà òun nìkan ṣo kí ni tó bá dé ẹgbẹ́jọ́ kúrò níwájú ilé ẹjọ́ ní nfọnrere tọ̀tọ̀tọ̀ ọ̀dà ilé ẹ̀kọ́ gbogbo ìṣe wọn eléyìí tó jẹ́ ti ilẹ̀ ìbàdàn àwọn náà tẹ̀ wájú o lágbà àwọn ìlànà ìdàgbàsókè aláìlákàwé bá ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ gíga yunifásitì nù àwọn náà ṣàlàyé láti ìpínlẹ̀ ti ẹ̀dó kí ni ọ̀rọ̀ tí ẹ ṣàlàyé níbo ni iṣẹ́ dé dúró nígbà tí a bá dé àárín gbogbo ìròyìn agbọ̀nyẹ́bẹ sẹ́ẹ̀tì gbọ̀nyìn láàárọ̀ ẹ jẹ́ gbé aṣọ ká máa lọ sí ẹ̀kàtà gàjì splash ó fẹ́ pín owó fún wa àgbà wo ni àpèlé orúkọ rẹ̀ eléyìí máa ń bínú náwó tó bá ká lọ́wọ́ tán ó fẹ́ fi owó kàn ó tó fẹ́ ṣe fàájì fún aniyan pé owó yẹn ọgbọ̀ngbà.
1: ẹ kú ilé o ibi ń pa kà á sí nǹkan sí ni la.
4: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
1: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ mo fẹ́ kó sọkutu
4: ọ̀hún
1: kó gbá yagiyagi mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
4: bẹ́ẹ̀ ni ìyá mi golden penny noodles ló lè ṣe é.
5: golden penny noodles bí wọ́n ṣe fẹ́ ẹ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
1: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
4: ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. fún wa ní sanlam alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
7: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
8: Double check.
7: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

0: Ohun yaya o si nse lalaye setigbo ti kere ti kere awon oludije ni agbo egbe oselu kokan eleyi toro ohun kan pe be se ngbina ya ipolongo oboyin o awo ni e mo wa awo ni e mo rin so nikan o na la lodise ke wa ma gbe awon aworan onitakada yin ke ele ma ro girikiri ele ma ra lekiri ati bi oye ati bi oye e mo le mo be kiri oni eleyi oni ri be lakata ti awon ni ìpínlẹ̀ Enugu nígbàtí ó tẹ̀síwájú nínú àtúntunu àjọ náà ní sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́ bí a bá ní ká wò ní tòótọ́ ṣe mọ̀ pé ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó dín mẹ́rin ìyẹn ọdún 2016 ó ní òfin ló gbé àwọn jáde àwọn sì ti jáde bọ̀m̀bọ̀ gẹ́gẹ́ bí àjọ tó ń ṣiṣẹ́ fún ìmọ́tótó àti àwọn ìlànà kan láti dáàbò bo abẹ́lé wọn kúrò lọ́wọ́ àwọn ìlànà ìṣínidarí nígbàtí ó tẹ̀pẹ̀lẹ̀ máa wí ìyọnu rẹ̀ ó ní ní kẹ́ ẹ mọ́ polongo ìbò bẹ́ẹ̀ bá fẹ́ polongo ìbò ẹ polongo ìbò yín o ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ lò ẹ lò ó bí àwòrán yín ni bí àmì ìdánimọ̀ yín ni bí àwọn iṣẹ́ àkànṣe tẹ́ ẹ bá fẹ́ fi ránṣẹ́ bí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdánimọ̀ yín bí ìjánu yín ó ní gbogbo ẹ̀ pátá àwo kórìíra rẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ náà ni wípé ó láwọn bí ẹ lè lẹ́mọ́ ẹ má kàn máa lẹ́mọ́ bí ọwọ́ ibi tí ọwọ́ òfin bẹ́ẹ̀ o bá a bá rí ẹgbẹ́ òṣèlú tàbí olùdíje tó bá ṣe bẹ́ẹ̀ tọ́lọ tọwọ́ bọ òfin ọ̀hún lójú kọ́mọ múra láti san mílíọ̀nù lọ́nà 50 owó orílẹ̀-èdè nàìjíríà nígbàtí àjọ ọ̀hún tẹ̀síwájú nínú àtúntunu rẹ̀ ó ní bẹ́ẹ̀ bá ti wá rí pé ọ̀dà ẹ ṣe tán ẹ fẹ́ lẹ gbogbo àwọn pósítà yín ni ó láwọn ò mú yín sí o ṣùgbọ́n ṣá ẹ jọ̀wọ́ jàre bẹ́ẹ̀ bá ti fẹ́ máa lẹ̀ ẹ lajú yín o ẹ wo bi tẹ́lẹ̀ mọ́ o ẹ rí kẹ́ wá mọ́ lọ sílé onílé àfaramọ́ àwọn ògiri àfaramọ́ yun bẹ́ẹ̀ ni àwọn ilé eléyìí tó jẹ́ olóbìrípo tí a ṣe àfaramọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ yín gan lọ o tí ó sì ṣàlàyé pé ọ̀dà orí afárá la fẹ́ lẹ̀ mọ́ ó lè yun kò burú kò bàjẹ́ ó ní ṣùgbọ́n kẹ́ ẹ tún wá lọ mọ́ lẹ̀ má wọn ò pọ́ ná àfaramọ́ yẹn nítorí pé yóò bá òpópónà jẹ́ ó tún léwu fáwọn èèyàn tí wọ́n bá wà ní irúfẹ́ agbègbè bẹ́ẹ̀ nígbà tó tẹ̀wájú inú àtúntunu rẹ̀ ó ní bẹ́ẹ̀ bá fẹ́ lẹ̀ ẹ lè yọjú wá sí àkàtà àjọ náà àwọn lè dá yín nímọ̀ràn lórí àwọn ibi tẹ́ ẹ lè fi àwọn àwòrán alálẹ̀mọ́ gírí yín tẹ́ ẹ lè fi sí kìí ṣe bí ẹ bá kàn ti rí náà lẹ́mọ̀ lẹ́mọ̀ bẹ́ẹ̀ bá ti lọ ẹlẹ́mọ́ bí ẹ rí mílíọ̀nù lọ́nà 50 lowó ìbáwí wọn 50 million fine ìwé ìròyìn the nation ló jẹ́ àríyàn gbọ́ ojú ìwé kẹrin ẹ òun náà lọ fẹjú tòótọ́ sí
1: ọ ẹ jẹ́ kí mi náà bẹ̀rẹ̀ níbi tí ìyá ìròyìn tí ó fi tì sí lẹ́yìn náà ló sì ní í ṣe pẹ̀lú ìgbéraṣọ ìpolongo ìbò fún àwọn tó ń díje dupò gómìnà àti sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ gbogbo jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní láti ẹkùn ìwọ̀ oòrùn àríwá títí tó fi dé ẹkùn ìlà-oòrùn gúúsù tó fi náwó jà rẹ̀ dé ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí òun náà ni àwọn olùdíje náà ni wọ́n sì ti ń ṣe àgbékalẹ̀ àwọn ètò wọn eléyìí tí wọ́n mọ fi ṣe ìpolongo ìbò nígbàtí àwọn ẹgbẹ́ òṣèlú ń kọ́ àtàwọn tí wọ́n jẹ́ alẹ́nu lọ́rọ̀ nípa òṣèlú olúkálùkù wọn náà ni wọ́n ti ń bẹ̀bẹ̀ fún ìpolongo ìbò eléyìí tí ó wáyé pẹ̀lú àlàáfíà bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ń ṣe ìpolongo kó jẹ́ eléyìí tí àwọn èèyàn ó máa fi mọ nǹkan tí wọ́n ní fún wọn kì í ṣe léyìí tí wọ́n fi mọ takùrọ̀ síra wọn tàbí tí wọ́n mọ fi fa lọ́bọlọ́bọ ohun ìkọlù wọn ní ìgbésẹ̀ yìí náà ló sì wáyé o gẹ́gẹ́ bí àjọ inec bó ti ṣe ṣíde rẹ̀ wípé ó yá o ẹ̀yìn tẹ̀ ń díje dupò gómìnà àsìkò yín ti tó báyìí ẹ̀yìn òní ní ọjọ́ kẹsàn-án ọjọ́rùú ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án o pé àsìkò ti tó fún ètò ìpolongo ìbò tiwọn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ìpolongo ìbò rẹ̀ sọrí ètò ààbò ètò ọrọ̀ ajé ìgbáyégbádùn aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣèlú adc ń bẹ̀ wọ́n ní àwọn gómìnà méje tí wọ́n jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ẹkùn náà náà ni wọ́n ti tọwọ́ bọ ìwé àdéhùn eléyìí tí wọ́n sì sọ wípé tí àwọn bá láǹfààní láti dé ipò gẹ́gẹ́ bí gómìnà owó eléyìí tó lé ní ọgọ́rùn-ún náírà 110,000 naira òun náà ni àwọn ọmọ san gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ bẹ́ẹ̀ sì ni ilé ìwòsàn tó jẹ́ alákànṣe aládàyanrí tàmọ̀sí specialist hospitals eléyìí náà yóò tó 21 eléyìí tí àwọn ó ṣe kalẹ̀ wọn láwọn ó jọ fọwọ́sowọ́pọ̀ láti wá ojútùú sí ètò ààbò ètò ẹ̀kọ́ àti ìpèníjà ètò ọrọ̀ ajé òun wọ́n ní àwọn ọ̀hún eyín ni àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí náà ni wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn náà ní ọjọ́rùú ní gbọ̀ngàn yàràdùà eléyìí tó wà ní ìlú àbújá níbi tí wọ́n sì sọ̀rọ̀ nípa ohun tí wọ́n ò gbájúmọ́ jùlọ ibẹ̀ láti rí ètò ààbò àrí ètò ọ̀gbìn àrí ètò ìlera àrí ètò ẹ̀kọ́ ìgbáyégbádùn aráàlú ìdàgbàsókè àárín ìlú àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ẹkùn wọn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ṣe ń tẹ̀síwájú wọn ní ìpínlẹ̀ adamawa wọn lẹ́ni tí í ṣe olùdíje dúpọ̀ gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ adamawa tìjani galadima náà lòun náà ṣiṣọ́ lójú àwọn ètò tó ní pàápàá jùlọ lẹ́ka ètò ẹ̀kọ́ ètò ọ̀gbìn ètò ààbò eléyìí tó sì ń sọ wípé òun ó ṣe àgbékalẹ̀ àwọn iléeṣẹ́ eléyìí tó jẹ́ wípé ohun tí àwọn àgbẹ̀ tí wọ́n bá ti ń pèsè láti oko wọn náà ni yóò mọ ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kó ṣe é tà dáadáa nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ètò ìpàdé àwọn akọ̀ròyìn ní ìlú yọlá galadima jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì kí àwọn náwó sí ẹ̀ka ètò ọ̀gbìn láti lè jẹ́ kí àwọn lè máa pawó wọlé lábẹ́lé dáadáa àti láti fi pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bákan náà lọmọṣorí nípínlẹ̀ kaduna wọn láwọn ó tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rere eléyìí tí gómìnà ubasan ní tó ti ń ṣe é bọ̀ ìpínlẹ̀ abia ńkọ́ ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ abia kelechi anosike òun náà jẹ́ kó di mímọ̀ ó ní òun kọ́ òun ti ṣe àfilọ́lẹ̀ ìpolongo ìbò òun eléyìí tó sì jẹ́ onípele mẹ́wàá eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní àwọn èèyàn mi làkọ́kọ́ ìpínlẹ̀ abia ní ìgbà gbogbo eléyìí tó sì sọ wípé ìgbáyégbádùn aráàlú òun náà ni yóò jẹ òun lógún jùlọ ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ̀yìn náà lè náwó gan kẹ̀ka sọ̀wọ́ iwájú.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
6: Double check.
5: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
8: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
9: Shared meals like delicious jollof and chicken.
8: Maybe it's onga. Home is hearts and families filled with sizzling chicken stew, ofoha eforivo, jollof rice, the soup, papanga and starch with fresh fish made with onga.
10: That's why we say let's go home. There's food at home.
11: Enjoy the taste of home with a new improved onga chicken flavor.
12: The taste of home.
13: Atoriṣe ori wa oni daru o
14: adupe atope da o adupe atope da
13: lotitun ati lodobo baba se ni lori ope laada edi ere ti gbogbo lori egbe tutun ninu egbe atoriṣe Nigeria Barbers Association eka ti ipinle Oyo ta sese dibo yo se fe mi more han ti gbogbo loko loki ti won suba wa lojo ibura ati igbopo ase inauguration day nigbati ambura fun are tutun oloye sabisu jelili ajadi jelad ati gbakeji are Olóyè Lukman Adébáyọ̀ tó fún gbogbo atukọ̀ ẹgbẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn pátápátá. Adúpẹ́ lọ́wọ́ gbogbo olùkọ́ lókì tó wà ń bẹ̀. Bí olóyè Taofeek Bankole Aremu, ààrẹ tó kúrò nípò. Olóyè Lucky Possible, National President. Olóyè Abiodun Lawal, National Exco. Olóyè Kazeem Alimi, Òsì Ìbàlẹ̀. Pẹ̀lú gbogbo olóyè ẹgbẹ́ tó fún gbogbo alága ìjọba ìbílẹ̀ pátápátá. Àti gbogbo zonal chairman tó ṣùgbọ́n wa lọ́jọ́ táwọn atukọ̀ ẹgbẹ́ ń gbọ̀ pa àṣẹ tuntun. Ẹ ṣe adúpẹ́ àmọ́ lóore o. Ẹgbẹ́ atoríṣe ò ní bàjẹ́. Iwájú lọlá ó máa lọ. Olùkéde olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí, ààrẹ ẹgbẹ́ atoríṣe tuntun nípínlẹ̀ Ọ̀yọ́.

0: èyí gbọ́ ẹ̀gbẹ́ èyí gbọ́dọ̀
1: bàjẹ́ àti máa ṣe bẹ̀. Ó jẹ́ àwọn olóòótọ́ wọ́n bẹ iye lè báyìí. Ó bàdà ní pé ń ṣe la lọ́rẹ̀ mú ní aṣọ ẹgbẹ́. Ó dẹ̀ yẹn lólùfẹ́ wa kí ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ti fún tẹ̀dọ̀rọ̀ yẹn ló ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ sọwọ́ iwájú tàbí ṣùgbọ́n ò sí àníretí kódà ó tún dá wa lójú pé ẹ ṣe bẹ́ẹ̀ ń gbádùn wa àwa náà ń gbádùn yín. Ẹ̀yin tẹ̀ wà ní àtayélujára pẹ̀lú wa ní àgbáyé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àmọ́ lóore o iṣẹ́ pọ̀ lórí tábìlì lówùúrọ̀ yìí ni ẹ fún wa ní ìṣẹ́jú péréte á padà sọ́dọ̀ yín láti lù yín lọ́gùn ẹnu. Wọ́n yóò dá ẹjẹ́ ká lọ sí àárín gbọ̀ngbọ̀n àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde èyí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gbogbo ńṣe poli ilẹ̀ ìbàdàn lẹ́yìn tí wọ́n ṣe lálàyé ọ̀ wípé ẹni tí ẹ̀yẹ bá tọ́ sí àfikà ẹgbẹ́ òṣùbà káre fún irúfẹ́ wọn ni wọ́n ní àmì ẹ̀yẹ eléyìí tó dára jùlọ wípé oyanmọ̀ngere òdúró tán yányán àṣàlàṣà lérè sí tù oyanmọ̀ngere wípé òdúró tán o bẹ́ẹ̀ ni ohun gbogbo ṣe bẹ́ẹ̀ bí a bá ní ká wò wá pẹ̀lú ipa eléyìí tí ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé tó kó fún ìlànà ìsọdọ̀tun àti ìgbáyégbádùn aráàlú tó mú lọ́kùnkúndùn wọn ni ó tọ̀nà o bí àwọn bá gbé àmì ẹ̀yẹ rabandẹ̀rabandẹ̀ yìí táwọn sì gbé fún ẹni tó dúró tán tó ń sojú ẹ̀yìn ẹkùn ìbò ti àríwá nílùú ìbàdàn o gẹ́gẹ́ bí olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti pdp lọ sí ilé ìgbìmọ̀ ti aṣojúṣòfin nílùú ti àbújá nínú gbólóhùn àti ọ̀rọ̀ àtẹ̀jáde èyí tí wọ́n fi léde tó sì rí àbúwọ́ lò pẹ̀lú ìlànà kínníwìn gbogbo bí ètò ọ̀hún bó ṣe lọ ẹni tó ń díje fún ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp láti sojú ẹkùn àríwá ìbàdàn nílé ìgbìmọ̀ ti aṣojúṣòfin nílùú àbújá ìyẹn house of representatives ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé ẹni tí gbogbo èèyàn mọ̀ sí soj wọn ni òun náà ni wọn ti tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ o èyí tó dára jùlọ gẹ́gẹ́ bí ẹni tó ṣiṣẹ́ tó sin ọmọnìyàn nígbà tí àgbáríjọpọ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pátá tó ti jáde nílé ẹ̀kọ́ gbogbo ńṣe poli ti ilẹ̀ ìbàdàn lẹ́yìn tí a kórajọpọ̀ wípé ó tó bẹ́ẹ̀ ẹni ńlá òun náà ló ń ṣe bẹ́ẹ̀ o tó ń ṣe òun ńlá lásìkò ìfàmì ẹ̀yẹ dánilọ́lá ọ̀hún àgbáríjọpọ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde wọ́n kórajọpọ̀ lẹ́yìn tí wọ́n sì ń ṣe lálàyé wípé àjọ wà ń bí ẹ jẹ́ ká a jọ sẹ̀ǹgẹ̀rẹ̀ sínú ìpàdé wọ́n ní ojúrójú bẹ́ẹ̀ ni ẹ̀mí tó rẹ̀mí níbi ayẹyẹ ọ̀hún tó wáyé o ìyẹn ní ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ẹ̀ tí ń ṣe òǹkà ọjọ́ ìkẹsàn-án oṣù kẹsàn-án ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé mẹ́fà ní gbọ̀ngàn ńlá eléyìí tó jẹ́ ti cooperative lẹ́yìn tó wà ní agbègbè ti àríwá campus nílé ẹ̀kọ́ gbogbo ńṣe poli ti ìlú ìbàdàn nínú gbólóhùn àgbáríjọpọ̀ ẹgbẹ́ náà nígbà tí àwọn ṣe àlàyé ọ̀rọ̀ wípé bá a bá ní ká béèrè ká wá sọ gan ní ọ̀kínniwín nítorí wípé ẹgbẹ́ òkun ò lè gungungun kọ́ mọ̀ níbi tó ti gùn wá wọn ní bá a bá ní ká lọ sẹ́kẹ̀tà ti ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé ẹni tí gbogbo ayé mọ̀ sí soj torí ẹ̀ ti ń bá bẹ́ẹ̀ ó ní àkọ́kọ́ ná ṣé ẹ rí àwọn ìlànà rẹ̀ ká fẹ́ràn aráàlú láì gbé ìfi ara ẹni lé iwájú wọn níyàn ọjẹ́ àkọ́kọ́ èkejì bíi rẹ o èfinra ẹni jìn fún ìgbáyégbádùn àwọn ènìyàn tá à ń ṣojú olódì méjì ẹ̀kẹta bíi rẹ àwọn ìlànà tó náà fi kó parí berebe fún ìdàgbàsókè ilé ẹ̀kọ́ gbogbo ńṣe polytechnic tìlú ìbàdàn oníṣẹ́ rí o àmọ́ lóore bẹ́ẹ̀ ni bí a bá rí ẹni tó bá ṣe dáradára láwùjọ ó yẹ ká fúnrú wọn ní àmì ẹ̀yẹ èyí ò lè fún wọn ní okun àti agbára láti máa tẹ̀síwájú nítorí wípé kúṣẹ́ o a máa ṣe bẹ́ẹ̀ mú orí oníṣẹ́ yá nígbà tí ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé soj táwọn náà ń sọ̀rọ̀ torí pé bí awó bá kì fún ni a kì í fáwọ́ padà ni o wọ́n níbẹ̀ ni a ti gbé òṣùbà káre fún gbogbo ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde pátá nílé ẹ̀kọ́ gbogbo ńṣe ti ìlú ìbàdàn wípé ọpẹ́ ńlá ló tọ́ sí pẹ́ ti ẹ̀rí wa ẹ̀rí ń tó dáa ẹ̀rí iṣẹ́ wa ẹ̀rí ìlàkàkà wa ẹ̀ sì dọwọ́rú ẹ̀ sọ yanya nítorí pé bá a bá rẹ́rìn ká sọ pa rẹ́rìn o àjànàkú kọjá mo rí nǹkan fìrí nígbà tí ó tẹ̀ wájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ọpẹ́ pàtàkì rèé o lọ́wọ́ gbogbo ẹ̀yìn ẹgbẹ́ pátá ó ní kò wá tọ́ síbẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ilé ẹ̀kọ́ gbogbo ńṣe poli ti ìlú ìbàdàn ó ní bá a bá ní ká wò wá ń tòótọ́ ilé ẹ̀kọ́ gbogbo ńṣe ti ilẹ̀ ìbàdàn ó dúró tán yányán nítorí pé ilé ẹ̀kọ́ eléyìí tó lórúkọ ni ilé ẹ̀kọ́ tó tún jẹ́ àwòkọ́ṣe ni pẹ̀lú nínú ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé en to tesiwaju ninu atotunu re ni pe se wari o ami eye eleyi te fi da mi lola ye ni akoko en tesiwaju lati ma re daje pe ilana tesiwaju o se be oba ile eko gbogbo nse polytechnic ti ilu ibadan ninu gbolu eni ton dije fun egbe osilo ti pdp lati lo si olulu le ya abuja ile igbomo ti asoju sofin lati soju awon eyan rere eko ibo ti arewa ibadan o tesiwaju nu oro re honorable olusoje alade soj nagba ti won se ileri won won ni se ri o mo wa ni ifokantan ati egbanigbo eleyi to si je wi pe ilana soju ohun ni olulu le ye e je mo pe yo ma lo be ni ilana ti ogbogba o memo igbaye gbadun awon eniyan rere e ko bu ariwa ile obadan memo ni okokodun bon bade ile igbomo ti asoju sofin ni lo ti abuja ati ile igbomo ti asofin agba pelu na oni se re a sise takutakun lati odaji pe gbogbo o mu iyipada tun wole si eko ibo ariwa ile ibadan nigba ti o wa fotele oro hun o ni eje mo ye pe bi owa ibo ohun to ba dun le ti gbogbo kan se to ba je pe awon eyan ko won fi ibo won soro to si je pe o mu be ni o mu yes patakorongodo inu eto edibo ti o ma waye ni odun egbewo odun ko le meje odun 2027 o ni eje mo ye pe ohun o le gbagbe o lati ma tesiwaju ipariberebe fun isodotun eka eto eko awon ilana koriya kokan to ba nwa fun idagbasoke on tun se tan lati ma gbe laruge o on gbogbo nkan fun idagbasoke ile eko gbogbo nse politi ile ibadan koda won wa je ka ri gbo bi pe lasiko ti ayeye ohun waye gbogbo awon akeko jade won wa nibe asiko we jewe mu o wa nibe gbogbo awon agbagba awon kalakata ti loruko won wa nibe gbogbo awon ti atuja saji lagbo oselu won wa nibe lati korajopo re daju pe awon isele ayo to waye yi ni ojo ikesan osu kesan ile eko gbogbo nse politi ile ibadan nibe ti ati mu ami eye oduro tan oferan lo oferan omo niyan o sise sin ilu pupo ju nitori na ami eye re gege bi erin to danso julo nipa sisin omo niyan se fo tedo re eyin na mo ko ni afikun be ni ko si ayo kuro
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Hello, Mrs. Martin.
5: Oh, Mrs. Johnson.
4: Gia's body temperature is high and is complaining about headaches and body aches.
5: Not to worry. Guide Brustin N Suspension.
4: Okay, ma.
3: Brustin N Suspension for children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains, and fever in children after 30 minutes.
4: Hello, ma. Oh, Junior, stop that.
5: Is everything okay?
4: Yes, ma. Junior is fine now. Junior!
3: Brustin N Suspension for children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxi, a Sun Pharma company.
6: Ite meji omi orun bo lemon sibi oduko ati iyo.
7: Ki lo popo? Ki lo de ti eju se ku gbogbo ile bayi?
6: Apopo si mo fi fun eyin mi ni o. Mo fi dabi e.
7: Gbagbe apopo yi, Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun. Ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orun bo lemon ti o fun eyin re jile. Epsodent charcoal eru adaiba eyin fufu dada.
3: Growing moments are filled with chances to be active and learn.
8: Did you see, Mom? I made such a big jump.
9: Great job, my boy. You get better with each game.
3: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: I feel so strong.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
10: Babe. Why are you frowning for me now?
11: Come and make noodles for me.
10: Hey, this woman. Okay, how do you want it?
11: I want it as it is hot. Yes, you bust my brain.
10: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
12: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
13: Ka bo pada ti ku te do royin te siwaju e tu je ka tun lo sona bi yo
1: okay
13: won ni lojuna ti mu awon ileri re se fun awon olugbe agbegbe ko idibo re to soju lati je awon anfani to rosomu latara jije asoju won o oludije dupo asofin leko gusu ipinle oyo oyo south senatorial candidate labe egbe oselu allied people's movement eyo ni APM honorable adedeji dekrolai Olajide Odidi omo lo ti so loju awon oniroro ise akanse to sese pari lawon eku idibo re o leyi ti apapo owo awon ise akanse na si le ni billion kan naira lara awon ise akanse ohun ohun na lo si se si eka eto eko imo ero ipese omi eto ilera ati idagbasoke awon agbegbe awon ise akanse kongbe kongbe wonyi lo si nawo ja kaakiri gbogbo agbegbe leku idibo gusu ipinle oyo nibi ti a ti ri ibudo mewa to wa fun ikeko nipa imo ero lawon ile eko girama ati ipese kangadero ibudo imo ero igbalode lori ero ayelujara eto lori ibudo eto ilera onibusu adota atawon ilowo si aimoye eto idagbasoke mi awon ise akase ailegbe yi lo si mu amugbo oro ba isoju odidi omo leku idibo re o gege bi atejade to jeyo latodo eni ti se oludamoran pataki fun odidi omo lori eto ibara lo soro tolu mustafa oni wipe awon eto idagbasoke tutun lorisirisi wonyi lo tubo n se afihan ilakaka soju na lati le je ki amugbo oro deba oniruru anfani fun awon eyan re lati leto si awon ohun amayederun eleyi to to si ko wa won ibudo mewa fetu eko imo ero igbalode ohun lo si wa fawon akeko lati se oju won si imo ero igbalode awon ile eko to si je anfani ibudo na ni Baptist Secondary School Liberty Road Okeado Eleyele Grammar School Farm Milk Road Eleyele Adifashe High School Apata Bashorun Ogumola Grammar School leleyi to wa leyin Lister Building ni Ring Road nilu Ibadan Community High School Ekotedo ni ilu Ibadan People's Girls Grammar School Monete Ibadan Boys High School Oke Bola Army Barracks Grammar School Eleyele Our Lady of Apostle Odoona Apata ati African Church Grammar School ileyi to ohun na wa ni Apata o nigba to wa nsoro lori pataki awon ibudo na odidi omo salaye pe igbese otun si idagbasoke ojo waju awon akeko na ohun na loje ohun logun pelu ona lati fi pese ise fawon odo ki won le daduro laaye ara won ki won si le bayi igbamu bi igba ba se yi odidi omo wa salaye pe bo te tile je wipe inu oja nikan ni lowo si awon kan parisi ni tohun ojo ola awon omo na loje ohun logun awon ise akanse mi to tun lami laka to ti ti owo honorable Olajide waye ni ipese awon kangadero oniruru kaakiri eko idibo gusu oyo lawon ward mewa ni ijoba ibile edo mesan ni ijoba ibile iwo oorun gusu nibi ti a ti ri agbegbe imale falafia loke ado anfani house lagbegbe ring road ati ipese omi to jagere to si mo gara fawon olugbe agbegbe na papa julo awon ti omi je inira fun won lagbegbe won honorable Olajide tubo so wipe kese kese le ti ri o kasa kasa nbo leyin tori pe laipe yi yo tun ko ibudo imero igbalode si agbegbe bako lele to wa ni ijoba ibile edo nigbati eyi to nko lowo si anfani ti owo re to bi 100 million naira ti fe pari leyin ti Mustafa se apejuwe gege bi ironi lagbara fun awon odo o Mustafa tubo salaye pe apapo owo awon ise akanse na yala eyi ti won ti pari ni tabi eyi to nlo lowo lo ti le ni billion kan naira pelu alaye pe awon ise akanse na ko je sise lasan bi ko se pe awon ilana eto idagbasoke lati mu agbega ba igbe aye awon olugbe agbegbe ekun idibo re ati igbese tutun fun eto eko ètò ìlera ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ àti ìrónilágbára ètò ọrọ̀ ajé tó sì tún ṣàfihàn ìpinnu odidi ọmọ láti pèsè àwọn àǹfààní tó ṣeé tọ́ka sí. Bákan náà ni Mustapha tún ṣàlàyé wípé ìgbìmọ̀ aládàáyanrí kan eléyìí tí wọ́n ti ṣe àfilọ́lẹ̀ láti ṣe àgbéyẹ̀wò àwọn iṣẹ́ àkànṣe tí odidi ọmọ ti ṣe sẹ́yìn ló ti parí o. Àyẹ̀wò àwọn iṣẹ́ àkànṣe tó ti parí òun náà sì ni ara ohun tí wọ́n ní kí wọ́n ṣe kí wọ́n tún ṣe ipò tí wọ́n wà kí wọ́n ṣe àyẹ̀wò ìwúlò wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àti àwọn ibi tó bá nílò àtúnṣe kí wọ́n lè bá a rí dájú wípé ó sì ń ṣe àǹfààní fún àwọn èèyàn kó má bàa di àlòpàtì. Lákòótán Mustapha ṣàlàyé pé pàtàkì ìṣojú òun náà ni láti ní ipa rere àti láti ṣe ìdámọ̀ ohun táwọn èèyàn nílò fífi ọgbọ́n inú pèsè rẹ̀ àti láti rí dájú wípé ó tẹ àwọn tó nílò rẹ̀ gangan lọ́wọ́ àti wípé láìpẹ́ yìí ni odidi ọmọ yóò tún ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe míì jákèjádò ẹkùn ìdìbò rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ara ètò ìdàgbàsókè tí odidi ọmọ ní fún ẹkùn ìdìbò rẹ̀ òun náà ni àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún o tí ó sì túbọ̀ dọwọ́jà rẹ̀ dé ilẹ̀ ìbàràpá tó fi mọ́ àwọn ìgbèríko gbogbo láti fi ṣe ìrónilágbára fún àti máa ṣe bọ rẹ̀ lójúnà àti ṣojú ẹkùn ìdìbò náà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027.
1: Àkàbọ̀ sẹ́mi mu ọ̀pọ̀ òṣẹ́ àtótónu. Ó dẹ̀ iye lólùfẹ́ wa ní àtàrẹ̀jára ní àgbáyé àgbẹ̀ òṣùbà káre fún yín. Johnson Dinubu Ogunṣeyi tán ni Ṣọlá Kuret Ajẹ́bọ́lá Adúpẹ́ ní ọwọ́ yín. Emma Fojo Peter Ọlárẹ̀wájú Ọlájùmọ̀kẹ́ Adúpẹ́ ní ọwọ́ yín o ẹ̀ṣìn púpọ̀ jù àkọ́wòye ń gbà náà. Ó dẹ̀ jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ kan eléyìí tó mọ̀ tó jẹ́ pé ó di rògbòdìyàn lágbo ẹgbẹ́ òṣèlú Accord Party ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún tẹ́lẹ̀ àpélórí òṣè bẹ́ẹ̀ ọmọ tó ń ya yàrá aró báyìí léyìí tó jẹ́ pé àwọn àgbààgbà ẹgbẹ́ àti àwọn tọ́rọ̀ ọ̀hún kàn ní sì ń bọ̀ ta ọ̀ tó jẹ́ pé wọ́n ń kọ́ odi àtẹ̀jáde níbi tí ó ti ń ṣe lálàyé wípé àwọn ọmọ ti yan ẹnìkan tó jẹ́ olùdíje ẹ̀yìn lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Accord sípò ti gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí ó sì fi ń takò ìkéde ti Alhaji Oriyomi Hamzat gẹ́gẹ́ bí olùdíje fún ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ inú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 àti ìlànà wípé èmi gangan o náà ni ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún ni àwọn ìwé ẹ̀rí ìdíje dupò nígbà tí àwọn àgbẹ̀gbẹ́ ẹgbẹ́ èyí tí wọ́n ṣe àlàyé wọ́n pèdè ìròyìn jọ nílùú Ìbàdàn ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà níbẹ̀ níbẹ̀ náà ni ó ti ń ṣe lálàyé wípé gbogbo àwọn ìgbìmọ̀ abẹnugan ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni kálukú àwọn o àwọn kọ́kọ́ jíròrò tẹ́lẹ̀ ìlànà wípé ó yá ṣé ká fẹ nìkan kalẹ̀ kí gbogbo ẹgbẹ́ kó sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbárùkù tí wọ́n ní ṣùgbọ́n ṣá lẹ́yìn táwọn ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹnìkíní àwọn débẹ̀ ẹnìkejì ẹnìkẹta wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe lálàyé o pé ẹ̀gbọ́ ẹ jẹ́ kí ìdìbò abẹnú kọ́ wáyé kó sì sọ òkodoro ni wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ètò ìdìbò ti abẹ́nú ọ̀hún ó kúkú wáyé o ní agbègbè ti Bódìjà wọ́n ní ṣe rí ọ̀nàrẹ́bù Kúnlé Búsàrí ẹni tí èèyàn mọ̀ sí gidigidi òun náà ló ṣe bẹ́ẹ̀ tó sì jáwé olúborí nínú ìpàdé ọ̀hún lè ti ṣe àlàyé wípé àwọn àgbààgbà ẹgbẹ́ àti àwọn májèóbàjẹ́ ẹgbẹ́ òun náà ni ẹ wà ń bẹ̀ tó sì jẹ́ pé láti ẹkùn ìbò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni a ti kóra jọ pọ̀ níbi tá a ti rí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ èèyàn ọmọọba Felix Kọládé Òjó bákan náà la rí ẹni tó náà jẹ́ adarí fún ẹkùn ti gúúsù ìwọ̀-oòrùn orílẹ̀-èdè yìí mọ́gàjé Ìgbínṣọlá Sunday Paul akọ̀wé ẹgbẹ́ ọ̀nàrẹ́bù Yinka Dairo àti akápò gbogbogbò fún ẹgbẹ́ náà èèyàn ọ̀nàrẹ́bù Nurudeen Okunola àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú Accord nígbà tí wọ́n wá ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún fáwọn oníròyìn Dairo tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbọ́n ọ̀rọ̀ kan sọ náà ní bòde lẹ́nu àwọn o àtòhun ó ń gbẹnusọ fún gbogbo àwọn àgbààgbà wípé kò yí àwọn àwọn òlóye ohun tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé orí Yomi Hamzat ó ń kéde pé ẹ wo ẹ ò ní àti fún níwèé ìdíje o lẹ́yìn tó sì jẹ́ pé olówó ọmọ díje o fún ẹgbẹ́ òṣèlú náà ti Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ wa tẹ̀wájú wọn bẹnu àtẹ́ lò ó wọ́n ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ nítorí pé ìlànà ẹgbẹ́ òṣèlú àwọn ò dúró pẹ̀lú ìlànà láti mú ọmọ òye ìdìbò abẹ́nú wáyé wọ́n ní gbogbo ọ̀rọ̀ ìpátá àwọn mẹ́ta ń gbà náà tí wọ́n dúró tí wọ́n sì díje inú ètò ìdìbò ti abẹ́nú ẹni tó ti lo dáúlàrí gẹ́gẹ́ bíi kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì Fatai Owóṣe ní ọ̀nàrẹ́bù Kúnlé Búsàrí àti Oriyomi Hamzat wọ́n ní ọ̀n mẹ́tẹ̀ẹ̀ta òun òun náà ní ẹgbẹ́ ní a dánra wò wọ́n sì dánra wò ẹnì kan ṣo òun náà ló ṣe bẹ́ẹ̀ tí o gbogbo òrókè dá èrò tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ o ní bẹ́ẹ̀ gbogbo ètò pátá ló ti wá tó akọ̀wé ẹgbẹ́ òun náà wọ́n ṣàlàyé wípé yálà ní orúkọ ẹgbẹ́ tàbí ní orúkọ àwọn tó ń jẹ́ àgbààgbà ẹgbẹ́ o àwọn kò fa Alhaji Oriyomi Hamzat kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gba tíkẹ́ẹ̀tì láti máa díje lórúkọ ẹgbẹ́ òṣèlú Accord tó bá di ọdún 2027 nígbà wọn ó parí ọ̀rọ̀ ẹni tó ń jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú Accord lápá ìwọ̀nù gúúsù Mọ́gàjí Ìgbínṣọlá Sunday Paul òun náà sọ bẹ́ẹ̀ náà pé bẹ́ẹ̀ lọmọ rí o lọ́dọ̀ tòun náà ẹgbẹ́ ti ní ẹni táwọn fà kalẹ̀ tó sì jẹ́ pé òun náà ló gbogbo orókè nínú ètò ìdìbò ti abẹ́nu òun náà làwọn fún ní tíkẹ́ẹ̀tì láti díje lórúkọ ẹgbẹ́ léyìí tí wọ́n sì bẹnu àti pé àwọn ọmọ nǹkankan o nípa ìlànà kíkéde pé èmi ní fún tíkẹ́ẹ̀tì èyí ti ń jáde láti Akata Alhaji Oriyomi Hamzat kọjá ibi tí ó ti máa rókè fún ti òwúrọ̀ òní ọ̀dà ẹ̀yin olólùfẹ́ wa ẹgbẹ́ òṣùbà kárí fún yín aago méjì gẹ̀rẹ́gẹ̀ gbàǹkangbì náà ní kẹjẹ́ kí a ti máa pàdé aago méje ní àṣálẹ̀ òní gbàgede òṣèlú pẹ̀lú kúnlé ọ̀mọ̀ánì fọwọ́ṣẹ̀ olóòye oyè omen aago mẹ́sàn-án lówùrọ̀ la akọ tó ti fún tẹ̀dọ̀ ròyìn a ó tún gbé wá fún yín ǹjẹ́ títí ìgbà náà mọ́ gbàgbé àdìtúlẹ̀tò ọ̀nbẹ láàárọ̀ yìí pẹ̀lú olúwa ṣeun àrèbìkọ́là ẹ gbádùn yẹn náà púpọ̀ ó ti ṣiṣẹ́ ìwádìí ẹ̀ ẹ̀mẹni tẹ́ ẹ ní yóò ṣàlàyé fún yín ní ọ̀fun tuntun ni ǹjẹ́ títí aago méjì tí àwa yóò padà sí ẹ̀ tí ìgbọ́ yín tọ́lá ni aládélájà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbùráyè àpẹẹrẹ eré ni o ọmọlúàbí wan orí yín ó wà ń bẹ̀.
14: tèmi ládé àlòkò òun lèmi ń jẹ ọ ó dìgbà kan náà ìrìn.

àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Gbìngbìnìkẹ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀rọ̀ àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbà tọrọ gbánigbangba láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápáta málágbádá lọ́rùn alágbádá ṣubú yakata ndí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà táàgbẹ̀ tó ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àgbà ńlá ayé tẹ́ ti ń láǹfààní àti gbọ́ wà láàárọ̀ yìí àkẹyìn káàárọ̀ kásán kò àṣálẹ́ àbí ká pa gbogbo ẹ̀ papọ̀ ká ní akẹyìn kò dédé àkókò yìí nlé lóko lẹ́yìn òde tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ wà yíká àgbà ńlá ayé fún ti àárọ̀ tòní a sì kẹyìn káàbọ̀ ságbàlá àdìtú ní àyín ibi ẹ̀yẹ retí fọ̀hún bọ́ta. Àdìtú lètò yóò lórí ìkànnì ti splash 105.5 ìbàdàn eléyìí tá a kalẹ̀ sílé funfun báláwú lágbègbè ti fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àyín. Ẹ láǹfààní àti máa wò wá lórí ìkànnì facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn bẹ́ẹ̀ lẹ́sìn láǹfààní àti jẹ́ kí rédíò tẹ́ẹ̀tàn nílé tiyín lápá abẹ̀hún fún ti àárọ̀ tòní ẹ̀yìn sókè dáadáa kó lè jẹ́ wípé gbogbo àwọn tí ń bẹ ládùúgbò ní ò láǹfààní àti gbọ́ wa kí n tiẹ̀ tó tẹnu bètò ọ̀hún gan tán yányán láàárọ̀ tòní ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ páìtọ̀ ìmáàmù tàbí adarí ẹ̀sìn gbogbo tàbí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ní ṣe bóyá nǹkan mọ́ ń kéwú ni o àbí nǹkan kan tẹ́ ẹ sáni ṣe pẹ̀lú ọmọ kéékèèké tẹ́ ẹ ń kó wọn jọ àbí ìpéjọpọ̀ yín sáni ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké ẹ súnmọ́dì rédíò lónìí o ọ̀ràn ọlọ́ràn wàhálà oníwàhálà kò ní di tiyín o ogun kò mọ wọ́ọ̀kọ̀ mẹ́sẹ̀ kò ní tìyín dẹ́wọ̀n láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè nǹkan kan dúníyàn yìí o ẹni tó kàn ló mọ̀ ẹni tí ó sì mọ̀ náà ń báyìí lọ́ọ̀kan túnde ọ̀làwò olóòótọ́ ètò yìí desmond adégbòyega aládòdè lápò tí ń yọ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ ńlámojú ẹ̀rọ ti ń bẹ fún sáà ta wàyé ẹnjìnìà bàbá onísùkú dẹ́bà náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa láàárọ̀ tòní àjọ ṣètò tí gbogbo ẹ̀ parí lónìí ni yóò lágbà á pọ̀ lónìí o ṣé wọn àríbikọ́lá the special one èmi lò torí ijókó náà gbádá lámìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tantan iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n kí n tó dá ètò dọ̀bálẹ̀ kí rẹ́rẹ́ ó tó rùn láàárọ̀ tòní ẹ jẹ́ ń ké sí amọ̀nà kí amọ̀nà ó ṣíwájú wa bó bá ti ṣíwájú wa báyìí táwa á sì gbágẹrẹ tẹ̀lé lẹ́yìn a jẹ́ pé kò sí wàhálà kankan mọ́nu o kí gbogbo ẹ̀ kó máa ṣe yọ̀ tọ̀mìlọ́ni amọ̀nà o ọ̀yá máa bọ̀ wá ṣíwájú wa.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ káàbọ̀ látẹka ti bàbá wa Amọ̀nà tó ṣíwájú wa fún ti àárọ̀ tòní àwọ̀ adáyò tó dọ̀bálẹ̀ ṣùgbọ́n kíkìrín jigbe ohun kí n tó tẹnubọ̀ kó tó di toní kọ̀lúkọ̀lú. Ẹ rí pé mò ń tọ́ lẹ́ẹ̀kan pé àwọn ẹnjiníà ti ń tú gbogbo nǹkan àwọn ní tu àwọn ní dè. Bẹ́ẹ̀ bá ń gbọ́ tún dè búkúbúkú ńbẹ lọ́wọ́ wọn o. Ẹ̀wọ̀n sàpàná gbogbo ẹ̀ ni wọ́n ní lọ́wọ́ kò sí ní tí wọ́n ní tán. Àsóní náà tún lọ́jọ́ bí ẹnjiníà Muhyiddin. Mo dáwọ pé tẹ́ǹtì wo ní bẹ́ẹ̀ ń ta kì í sọ́fíìsì wa ń bí ilé wọn láta tẹ́ǹtì sí o. Happy birthday to you engineer Muhyiddin. Igba ọdún ọdún kan ni ojoojó oníṣòwò kọ́ má lè nájà kòkòkò báyìí lára ọ̀tá lè. Àsọdúnmọ́dún ti ṣàwọ̀ àsọdúnmọ́dún àsosùmọ́sù ti ṣàwọ̀ àsosùmọ́sù. Ìwòye ẹ̀mí nínú ọlá nínú ọlà. Ìrìn àjò lọ sílẹ̀ òkèèrè tẹ́ máa lọ tẹ́ máa bọ̀ tẹ́ lọ rèé sinmi fún bí ọ̀sẹ̀ méjì tára ó tutù wá bí ẹ̀fọn etídò àṣẹ wà ó wà dúàdà bá ń tẹ̀ sórí òpè. Ọ̀yà ẹja bẹ̀rẹ̀ ètò báyìí èèyàn wa ní bí a bá ń bí ẹnìkan láàrin wa bá ń ṣènáwó tàbí ń sọjọ́ bí ọ̀yà àjọ kájọ kẹyẹ kínú wájọ dùn kájọ sọjọ́ bí òun náà ni gbogbo wa pátápátá ẹ bá ń kí engineer Muhyiddin happy birthday to him o. Ètò gbìnàyá náà nu o lórí ètò àdìtú lónìí mo sọ fún yín pé ẹgbẹ́ náwó ẹgbẹ́ tùpà wá kẹrin jigbin wọ́n gbé wọjà o tẹ̀rú tọmọ tọba tìjòyè ti bọ̀rọ̀ kìíní ìlú ni ó sì láǹfààní àti bá wa jò fún ti àárọ̀ ti tòní. Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ òre ń tí alágbó tá ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì kíní ọ̀hún mọ̀ àfọ̀nà sójú kẹ̀kẹ̀kẹ̀. Ngbà rè pé kíní ọ̀hún tiẹ̀ ti fẹ́ kásẹ̀ ńlẹ̀. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí oníròyìn àṣìṣe ìwádìí tiwa àwọn ọlọ́pàá náà ṣiṣẹ́ ìwádìí tiwọn èmi a máa sọ pé bí iléeṣẹ́ ọlọ́pàá ọba ṣe dáadáa a sọ lórí ètò yìí bí wọ́n bá sì tún ṣe dáadáa ẹ jẹ́ kóbẹ́rẹ́ fún wọn. Ẹ wo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mo fún yín dànsákì kùndú ṣe yín mo sùúrù gúdú mo gbé fún yín o. Ọ̀rọ̀ òre ń tí alágbo yóò tún lágbàá pọ̀ láàárọ̀ yìí o. Ebi mo sọ fún yín pé bí ẹ bá mú ìyàwó yín ọlọ́run ṣe tíkùn rẹ̀ tààtà tó lóyún tẹ́ ẹ wá tọ́wọ́ àdìjọ́ bí gẹ́gẹ́ bí ọkùnrin àbí mọ̀lẹ́bí wọn náà dúó tì ó dúó tì ó. Sínẹ́jì burúkú ti ń bẹ láàrin òre ń tí alágbo àti àwọn ọsibítù wọ́n ẹnìkan sì bímọ wọ́n sọ fún un pé ọmọ rẹ̀ ti ṣaláìsí lọ́ọ̀sìpítù wọ́n sì kó nǹkan míì sínú pólíbàgì fún un. Ọmọ tíyàwó rẹ̀ bí tí wọ́n ti náwó náwó njọ́ tíyàwó jí lóru tí ọ̀tọ́kọ rẹ̀ ń pa á pé ikùn yìí ṣe báyìí o nǹkan nǹkan ọwọ́ bímọ ọmọ sì bímọ ọmọ yè. Wọ́n láwọn dókítà wá sọ fún ẹni tó lọ ọsibítù àǹtí Kẹ́mi ọsibítù ti ń bẹ lógèrè ó ní ọmọ ti kú o ọkọ bá bú ẹkún gbà pé owó wọgbó wàhálà wọgbó ìyàwó tó bímọ náà omi ẹkún ti ń bẹ ní ojú rẹ̀ báyìí bí èèyàn bá gbé kesí ó tó mu gàrí ìsà ń wẹkún mo ni kàmúpàmúpàmú pé ọmọ tóun rò fóṣù oyún tóun rò fóṣù mẹ́sàn-án nǹkan kan àsọmọ òkú àṣẹ bí wọ́n ṣe gbẹ̀bí ẹ̀ tán báyìí ni wọ́n ta ọmọ fẹ́ lòmíì wọ́n wá kó àwọn nǹkan kan bí èròjà nǹkan kan wọ́n kó o sínú láìlọ́ọ̀nù wọ́n wá ń ṣàlàyé wípé tó ọmọ o tó bí o ńlọ kú. Ǹjẹ́ ìtòrí láàárọ̀ yóò tún lágbára díẹ̀ ṣé ẹ gbàgbé ọmọ tí wọ́n gbé fún ìyá àbejì tí wọ́n ló jí gbé ní agbègbè Nálẹ́ndé ẹ wà wojú ọmọ ọ̀hún sójú ìyá tó bí gangan wọ́n ti rí ìyá tó bí gangan o ẹ wà wojú wọn sí àfi bí họ́ orí ń tí alágbo ẹ ṣe tó ṣe léyìí kí ló dé tó gbé ìgbésẹ̀ tó gbé yìí babaláwo àbọ́rú ó ń ṣègùn àbọ́yè a ti pe àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ ìbàdàn ẹ bá gbọ́ méjọ́ ṣẹ́gun túìsì baálẹ̀ mọ́ràkínyọ̀ bàbá ọlọ́sùn baálẹ̀ ọlọ́sùn ti ilẹ̀ ìbàdàn ó ṣàlàyé ìlẹ́fẹ́ fàya pé àwọn ọlọ́sùn làwọn ọ̀sùn tó wojú ti ń pera rẹ̀ ìfi ń bojú nìkẹ́ ọlọ́sùn ẹ ṣe búkù olómi tútù nǹkan kan ó ṣàṣọ gbogbo ẹ̀ ó koríkì ọ̀sùn ìlẹ́fẹ́ fàya o. Wọ́n lágbo ni ń tà alhaji amobi kan ààrẹ alágbó ńbàdàn mi ba pari eto lonin won kan si ewa njo isegun tuize mo le se moju tawon tin be labe yin gege bi alagbo si iwa nfa agbo boju isin eh agbo lanta agbo lanta ofoko akoko yo olagba so pe si agbo oda o isi agbo da o isi awon baba nla wa ni eh sugbon awon ti wa to je kandanu re si tin be laarin yi are amubi kan mo le se nse won si o yo lagba loni koja ka si nkan ewo desi ja kokon won mi si na e ja gbalaye nigba ti owo le se olopa to tan gidi ganku awon eh to wo jo nsise po ati ore nti alagbo e gbalaye ti won se o oni o lagba po loni e ku kale
2: ọkùnrin meji
3: awọn ọmọ tẹ binu yin
2: eh
3: e ta won
2: ibeji e ọmọ tuntun ni mo ta
3: elo le ta won ibeji yin
2: o fun mi ni 300,000
3: se fun awọn mejeji
2: ben
3: ta lo ra lowo yin
2: oluwa kemi clinic ni ogere ohun na nta ni o ni gbobi industry o ma nta se eko
0: me wa n sele ni duniya
4: mi o ntelo pe mi pe ki wa mi wa din sanu ki gbon do olohun pe mo kan salaisi ye ki gbon bulasi wi o wa gbo fun mi e wa ba ya gbe lo le musa bebi kan o wa la ko le ke ile bo ki wa ti pe ki njo yi pe omo kan sele yi pe awon mo yen pe omo ti nkan si nu ni a o ni ni bi awon re to di kan ba na ba gbe fun mi ba fun mi 40,000 lo ba bi mo lo gbe fun mi yen mi ko nkan si a ko lo gbe fun mi yen o nto ati ibi mi ti mi o se bi mo si Ipoos lo ton si lisin. Na ton si lisin.
3: Gele ni. Se ni wa lo ba sin
4: ni. Lo be ni.
3: Nbo le sin. Se ti wa ba de ma bo ko mo kon.
4: E se nla ti wa lo ba so ti wa nu senate mi na do na so ko to to ni. Wa ti wa yo wa ni wa ko mi gbe lo bo nsin. Ma ko ju mi mo te fe si gba lo sin si bi ti odo ndo itudo nbe ni sale office. O ti do nbe ni sale office odo mi. Mi se wa nlo ti o ti ma fi gbele wa gbe si bi ogede. Jo na ni odo ro. To se dijo peji. To do kun na fi ba nbe mo.
0: I'm not sure. Ọtọ odidi ọmọ méjì ní 300,000 ọmọ kan 40,000 ṣe bẹ́ẹ̀ ń gbọ́ odidi ọmọ ni o ẹ tí ẹ tí ì gbọ́ nǹkan kan ọ̀tà kan ní 80,000 ẹ jẹ́ nǹkan kọ́ polówó ọjà náà tí n bá wá ti ẹka ìpolówó ọjà dé lónìí ẹ máa bọ̀ lórí ìkànnì facebook ẹ ṣí àìtò yìí ẹnìkọ̀ọ̀kan ẹ ṣí rẹ̀ ní 50-50 ẹjọ́ kárí ilé kọ́ kárí oko àwọn èèyàn yín ti ń bẹ nílẹ̀ òkèèrè mo sọ fún ẹ̀yìn tẹ́ jẹ́ páìtọ̀ ìmáàmù àáfáà ti ń kọ́ mọ́ńkéwú àti gbogbo ẹ̀yìn tẹ́ ní í ṣe pẹ̀lú pẹ̀ ń kó èèyàn jọ lọ́nà kọ́nà ẹ súnmọ́dì rédíò lónìí o ẹ kú kalẹ̀ ń padà bọ̀.
5: Mommy, today's golden morning is milky.
6: Mine too.
7: Mother of the year. Well done. But please, he's been managing the milk small, small now.
5: It's so meal. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
6: Milk already inside? Since when?
8: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
9: Oh no, my pen has stopped.
10: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
9: Oh, your favorite pen?
10: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
9: Wow, it flows smoothly.
10: And writes up to 3 kilometers. That's why I trust it.
11: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
12: Growing moments are filled with chances to be active and learn.
13: Did you see, Mom? I made such a big jump.
14: Great job, my boy. You get better with each game.
12: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
13: I feel so strong!
12: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
14: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
15: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
16: Double check.
15: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
17: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
18: Country people, the Ember Mojo then don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a letter and I know.

0: Adodoku, only the best.
1: Adetu mewa n sele ni duniya.
2: So eyin agbagba te nbe nle yi te se lanfa ni ati gbo wa lori ikani Facebook eja ko kini ohun lapa bi eja ko lese baye nigba ti le ise olopa na gun lese wadi excedence ake fo eyin ta ba wa tag at Nigeria Police ni je dogun konu mo ti kokko ki yin na eh won jawe sobi o won jawe sobi olagba apo ah eh won si si o won de pinle data lohun ah ese bo sa meta fun le ise olopa ti ipinle oyo ati le ise olopa Nigeria ha gbogbo awon mo ti won gba lowo ore nte alagbo patapata awon ti won ti ri obi won won ti fun awon obi won lomo won o sugba won ti won o ti ro bi won awon omo to ku nbe ni eleyele gege bi nkan ti le ise olopa to gbe jade nse ka oko awon omo won fun yin en ba ti wa nwa omo boya lati bi odun bi meji seyin nkan kan ti o ri to wa ti fe gba kamu aise mo omo re le wa laarin awon omo ti won ri gba lowo re nte yi oya ba ngbe picture awon omo ti won ri gba won ba ngbe sori kan ni Facebook Splash FM 105.5 Ibadan Splash FM ba ngbe picture awon omo ti won ri gba won e koko ba ngbe lati mu laaro yi eyin te ba nwa omo e ma bo lori kan ni Facebook e wa wa awon omo yi somo yin nbe laarin won eh awon ti won o ti ro bi won eleyi ti ojo wi pe eh won ko won se le ise olopa pe to ngba ta won ti won ba ni won ti won de ti won si mu eri ma je mi so pe looto looto awa lala won omo yi won a ndo fare fa won omo won fun awon obi won oya papapa ba ngbe picture sori kan ni Facebook bo ba ti show eyin te nbe lori kan ni Facebook e ba nkan sibe po ti show network apa bi eh isa n se bo se wu nte ni network yi lagba po o ba ti show e lo ti show eh eh nisi bo ni ba ngbe picture mo nsibe eh eh eh eh olagba po laaro yi o olagba po o olagba po laaro yi eh eh o ti gbe picture awon mo yi sibe o o ti gbe picture awon mo yi sibe e n ba n wa omo e dakun tori itolohun e lo sagbegbe lo si le ise olopa ti nbe ni eleyele ni badan ayin e da omo yin mo nbe lati bi odun meji tabi bi odun meta seyin odun 2022 abi nkan lohun ti bere eh ise yi baba ni ka si sowo eyin ti o ti ma lo bi odun merin ba won abi eh eh eh ah ah o ti so ba won awon mo won re o awon mo won re o a si npada bo sori foran ta won mo yi nigba ti owo wa te ore nte o si apatenu jewo oya ba ngbe video ore nte nigba ti ile ise olopa ati awon akoroyin ti won fi oro po nfun papo ni akata won ba ngbe foran sibe e gbo awon orin won te ti gbo laaro yi e ma bo lori kan ni Facebook o Splash FM 105.5 Ibadan awon mo awon lesi nwo yi ka to gbe ku nbe o e dakun e si are aise mo awon mo ti ba nwa omo awon iya ti ba nwa omo ti o son lati bi ojo pipe die ore ntere o ore nti alagbo
3: meji la won mo yin
4: ben okunrin meji
3: awon mo te binu yin
4: eh
3: e ta won
4: ibeji e omo omo tuntun ni muta
3: elo le ta won ibeji yin
4: o fun mi ni 300,000
3: se fun awon mejeji
4: ben
3: ta lo ra lowo yin
4: oluwa kemi clinic ni ogere
3: kilo so ko fe fi awon mo yin se
4: ohun na nta ni o ni baby industry
2: e ma bo ri kan ni Facebook o
4: eh olohun fun mi lebu oyun ni tokunrin ba ti meet mi ma loyun mi de
3: baba omo yin ko
2: olagba
4: olohun fun mi ni ebu oyun ni ti okunrin ba ti meet mi le meji mi ki ri ise so mo e meji mo ti tomo fun oluwa kemi mo ta ikan okunrin omo odun kan
2: se ngbo
4: tun ta twins ni last year
3: o baba awon omode nko
4: tan ba ti lawon ogba le mi ma nse be
5: e o ta odun mi awon ojo ri yin
4: 50 50
3: 50
6: ẹṣẹ wọn gbogbo ọrọ tẹ sọ fún wa lẹdẹ gẹẹsì yìí báwa sọ ní yorùbá báwo ni ẹ ṣe bára yín báwo lẹ ṣe bẹrẹ iṣẹ yìí kí ló gbẹyìn dé díẹ àti pé báwo lẹ ṣe máa ń ṣiṣẹ báwo dẹ ni ilé iṣẹ ọlọpàá ṣe gbọ sí ọrọ yìí.
4: Èmi máa ń kiri àgbo káàkiri káàkiri nígbà tí ṣọ́ọ̀bù mi jóná ní ìyá 2020 ṣọ́ọ̀bù mi ó jóná kò sẹ́ni tí mo pe ṣọ́ọ̀bù mi jóná ní ọ̀nà ara ní ìyá 2024 January 25 ni mo wá rí pé kò sí ẹnìkan mo wá kiri àgbo lọ sí ògèrè àwa ń pe woman kan ní Olúwa Kẹ́mi Clinic wọ́n máa ń ra àgbo lọ́wọ́ mi pé àwọn fẹ́ mọ fáwọn olóyún a ṣé àyẹ̀yìn nọ́ọ̀sì tó máa ń lo àgbo fọlóyún ni wọ́n wá pè mí pé èyí tí mo fi ń jìyà kiri àgbo nínú òjò nínú ẹ̀rùn pé ṣé mo lè mọ báwọn jí ọmọ gbé àwọn ọmọ fún mi ní owó so èyí tí mo kọ́kọ́ bá wọn gbé ní 2022 wọ́n fún mi ní 80,000.
2: Odidi ọmọ 80,000.
4: Àwọn wọn ti pa ọmọ yẹn padà báyìí.
6: Àwọn fún ọmọ yẹn padà.
4: Àwọn ọlọ́pàá wọn fún mi ní 80,000.
6: Ọmọ ìjúmọ̀ lọmọ yìí tó ń gbà.
4: Ìmọye ọmọ ọdún ẹ ló sá fún mi ní tí n bá ti wá bá wọn jí ọmọ gbé ìgbà míì 120 ìgbà míì 80,000 ná ń fún mi.
6: Ngbà tí lẹ́yìn 80,000 wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà sí i èyí tẹ́
2: ìdúró kẹ́yìn
6: èlò náà fún èlòlẹ̀ gbà lórí yẹn.
4: Ní ti tẹ ogungun.
6: Ní ṣe ogungun. Èlò ni owó tán fún yín.
4: Wọ́n fún mi ní 900.
6: 900 ẹ bá wa sọ.
4: 900,000.
6: Wọ́n wá sọ
7: pàtíyàwó yín bímọ kí ni ló ṣẹlẹ̀. Kí n tó débẹ̀ oníyàwó mi ti bímọ.
2: Ara àwọn òbí tí wọ́n ní ọmọ rẹ̀ kúrè o.
7: Olúwa ti kú. Mo dẹ̀ ní ọmọdà olówà nínú Polibà. Kí ni ọmọ olówà nínú Polibà. Wọ́n máa kàn ń délé mi tájọ lọ. Ọ̀rẹ́ ìyàwó mi ni. O ní kí yẹn wá wò. O ní kémi náà wá wò. O nínú mi ò dùn because ìmọ̀mọ̀ye tí mo ti ná dàtọ̀ ọmọ yẹn lọ sí ó dẹ̀ di ọjọ́ kejì ó dẹ̀ ní kí islander osanaye mọ́tò ẹ̀ lọ sí tóra dé bọ́sọ̀ mo dẹ̀ wọ kẹ̀kẹ́ mọ́ wá ìyàwó mi sunkún bá ṣe ń lọ́nu kẹ̀kẹ́ mọ́ wá pé oyún lòun gbé wá bíbá ohun
6: tó ọmọ lọ
7: ìyàwó mi wà bẹ́ẹ̀ oyún lòun gbé wá bíbá pẹ̀lú ọmọ ẹ̀ mo á ní pé kó má wọ bọ́lọ̀ máa ṣe mí fún wa pé kí a máa lọ ni pé gbogbo nǹkan ó yọ lọ́hùn ju wa lọ a lè lọlé lẹ́yìn ọjọ́ yẹn làwọn ọlọ́pàá pé wa ní àti kidnapping pé wọ́n tírèsì ọmọ kan lọ sílé Osana pé wọ́n bọ́ ọmọ tuntun pé wọ́n ní àṣẹ olóbi Osana ní àṣẹ oyin ti sá lọ pa àwọn tírèsì conversation orí fóònù Osana wọ́n wá rí pé mi ní bàbá ọmọ.
6: Kíkẹ́yìn
7: ọ̀ ti mú lánàá ní ìbáfo.
6: Ìgbà tí wọ́n rí ọmọ yín báwo nínú yín ṣe.
7: Inú mi dùn.
2: Ó yá bá ń gbé fọ́nrán kejì sí ẹ̀yin tẹ̀ ń béèrè pé ojú wọn akọ́kọ́ sùn ojú òre ń tẹ́ ní bí ọjọ́ ìjẹ́ ẹ̀ẹ́dógún àbí nǹkan now fọ́nrán kejì yìí àti kíkẹ́ o àtàwọn tí wọ́n jọ iṣẹ́ papọ̀ o àti gbogbo wọn ojú gbogbo wọn lóṣò wọ́n yá bá ń gbé yòó sí oníbélé ń jáde jẹ́ bá tiri wò bá ẹ̀ ní tún gbé sí mọ́ o ẹ̀dákun torí ìtọ́lọ́run torí ọjọ́ òun rebi àná òun sì ń rebi àtiwọ̀ wọ́n yá bá ń gbé fọ́nrán kejì òun sí pàápàá kó tó di pé a tún lọ sí ìgbọ̀njẹ ti bòmí láàárọ̀ tòní ẹ gbọ́ wìrìwìrì lónìí sẹ́ àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tí wọ́n bá lọ́wọ́ àti ipò kọrẹ̀ náà òrèǹtẹ̀ alágbó náà ẹ rà àwọn oògùn ọ̀hún ní ẹnu lọ́lọ́ yìí á tẹ̀ sórí ìkànnì facebook ṣùgbọ́n kọ́kọ́ bá mi bílẹ̀ tó capture ojú gbogbo wọn àti bàbá aláwo tí ń fọmọ́ ṣe kínní ni o àtẹ̀lẹ̀ tó ní òun pọ́mọ sí tí odò kílẹ̀ tó mọ́ òjò ẹ sì ṣe jẹ́jẹ́ ńlẹ̀ ayé tá a wà yìí lẹ̀ ọ̀hún yọ nẹ́tíwọ̀kì apá àtọ̀dọ̀ tèmi àyín iyin roboróbó ni o bó bá ti ṣò ń bẹ̀ ọ̀hún ẹ jẹ́ mọ̀ bóyá ó ti ṣò tàbí kò tí ì ṣò ẹ kọ́mẹ́ǹtì sórí ìkànnì facebook bá ń gbé fọ́nrán ti ilé tó capture àti nọ́ọ̀sì tí wọ́n ń tọmọ́ fún àti bàbá aláwo tí tí ń ṣe kinní ọ̀hún àti gbogbo ẹ̀ ọ̀yá bá ń gbé fọ́nrán yìí ó ṣe kò ju bóyá bíi 3 seconds àbí nǹkan lọ oníbélé ń já náà ni bẹ́ẹ̀ bá ti wá rí bó bá ti ṣò ńbẹ̀ ẹ sọ pé ó ti ṣò tọ́rẹ́ lápá tọ̀rọ̀ tèmi ń báyìí ojú òpó ọ̀hún ó ti gbé fọ́nrán ọ̀hún sí o bó bá ti kó ńbi fọ́nrán ọ̀hún wá gbé ibi tí àwọn oògùn tí wọ́n bá lọ́wọ́ òrèǹtí alágbo àti ilé tí wọ́n ń lò nǹkan mo rò parẹ́ lè banu fún ìyá àbejì tó ní ọlá ètè òkè mọ́ tìsàlẹ̀ ọyá máa lọlé rẹ mọ̀ ń bọ́ sọ̀rọ̀ ó tún wẹ̀yìn ọyá padà kọ́ máa lọlé rí àwọn ọ̀yún náà tí wọ́n lé síwájú báyìí ànílẹ̀ẹ̀kan sí iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ dansaki yín o afunyin ní kùndùsì bá a ṣe wá ń sọ̀yún náà lọ́wọ́ àwọn ọlọ́pàá kan ń bẹ inú olúyọ̀lé bí ẹ bá kọjá odò ká tó délé iṣẹ́ tí wọ́n ti ń sọ sẹ́hun ẹ bá ń kọ́sọ̀ àwọn ọlọ́pàá ń o ẹ bá ń kọ́sọ̀ wọn o harassment ń pọ̀ ọ̀pọ̀ ẹ bá a ṣe ń kìyìn pẹ́ sí dáadáa kí n tún fìyún náà kun àwọn ọlọ́pàá olúyọ̀lé wọ́n àní wọ́n dá mi dúpọ̀ mọ́nítẹ́ ìwìn ẹṣẹ́ kí gbogbo ara kí lọ́ sẹlẹ̀ wọ́n ń gbowó bọ̀ bẹ́ẹ̀ wọ́n ń gba bíráìbù níbi àwọn ọlọ́pàá ti ń dúró sí olúyọ̀lé òun inú kí ló kọ àgbẹ̀ omi odò òun ibi tọ́nà ti dá wọ́n tún pọ́kọ̀ ó slow down bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ń dúró sí àwọn oògùn tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ ni wọ́n lé síwájú yìí má lè oṣù sí àfẹni tí ọ̀bá nílé bá láyé ọlágbà pọ̀ o ọlágbà pọ̀ kọjá kàsí nǹkan tí ì rí nǹkan kan láàárọ̀ yìí bọ́ bá tuntun wá kò ń bẹ̀ òun já wá lọ sí ọ̀dọ̀ babaláwo babaláwo àbọ̀rú ó ń ṣègùn àbọ̀yè ẹlẹ́ndínlógún àbọ̀yè bọ́ ṣiṣẹ́ babaláwo ti ń fi fáṣèké aṣọ rẹ̀ máa pọ́n ni ó ń ṣègùn tí sì ń fi ọ̀pẹ̀lẹ́ purọ́ kì í padà lẹ́yìn rè ése tọ́jẹ́ pé iṣẹ́ awo tí wọ́n ń ṣe láàbí ló fi ń ṣe gbanigbani arẹmọ lọ́yẹ kí fáwọn jẹ́ ése tọ́ pa fádà tọ́ lọ rè ése nǹkan míì ọ̀yá o bá ń gbé tí babaláwo ń sapara ẹsẹ kí ibú tọwọ òun bá ń gbé sórí ìkànnì facebook jágbọrọ tiẹ náà o bóun ló ṣe sọmọ tí òre ń tẹ gbé fún un ọyá ọmọ báyọdé afẹsáré gbé nǹkan kan àti ẹ ńbẹkọ ọwọ lápá bí ẹjá gbọ ọrọ lẹnu babaláwo bóun ló ṣe sọmọ tí òre ń tẹ gbé fún un bóun ni só ti yá òun rèé o ọmọ nàìjíríà.
7: Mo ti ṣe ọlọ́pàá ni pé òyìn tó ló pè mí pé kí n wá kí n sàánú kí n jọ́ ń dọ̀rọ̀ lọ́wọ́ púpọ̀ mọ́ kásáláìsì yóò kí n bó ohun bù láti rí wá gbé fún mi ìwà bá mi àgbè lọ lè mú sáà bébì kan báwọn làpò ní ẹ̀kejì náà pé kí n wá pé kí n jọ wípé ọmọ kan tó ṣàlàyé pé àwọn ọmọ yẹn pé ọmọ tí nǹkan sì nú ni à ó ní níbi ẹni tó de àdúgbà náà bá gbé fún mi wá fún ní 40,000 lọ́ọ́ bá gbé ẹmọ
2: ṣe ń gbọ́ odidi ọmọ 40,000 abẹ́ ẹ̀gbọ́n tó wí ni ẹ jẹ́ ń tún bẹ̀rẹ̀.
7: Mo ti ṣe ọlọ́pàá ni pé òyìn tó ló pè mí pé kí n wá kí n sàánú kí n jọ́ ń dọ̀rọ̀ lọ́wọ́ púpọ̀ mọ́ kásáláìsì yóò kí n bó ohun bù láti rí wá gbé fún mi ìwà bá mi àgbè lọ lè mú sáà bébì kan báwọn làpò ní ẹ̀kejì náà pé kí n wá pé kí n jọ wípé ọmọ kan tó ṣàlàyé pé àwọn ọmọ yẹn pé ọmọ tí nǹkan sì nú ni à ó ní níbi ẹni tó de àdúgbà náà bá gbé fún mi wá fún ní 40,000
2: ló bá gbé
7: ẹmọ
2: nú èèyàn.
6: àlẹ́ onítọ̀hún yẹn sẹ́ kí ló sọ fún bóun nídìí ogun ọmọ fún.
7: àwọn oní kí n bóun pẹ́ tí yóò bá lè nídìí ẹ̀
6: nígbà fún tán
7: òyìntì ònìyàn nígbà fi pún tán dénú pé wọ́n lọ pọ́ mọ́ èké kan pé.
6: lẹ́yìn rẹ̀ mọ́ ń tọ̀hún yẹn rí.
8: onítọ̀hún ló fẹ́
6: fi ṣe
7: é. àjọsán tó fẹ́ fi ṣe é.
8: lọ́kàn yín.
7: ọlọ́run tí
8: jíjìnà
2: àdúgbò ọlọ́run
9: bàbá ó ti tóbi ìgbàwó
7: tẹ ti bẹ̀rẹ̀ kínní tó jẹ́ pé mo ṣẹlẹ̀ láàrin wa yóò kẹ́ pè mí pé kí n sí sáré wá náà ní àjọṣọ́ pa ẹ̀rí láyé pé ó yẹ àǹkan
2: alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ní ṣẹlẹ̀ rí o
8: bí
6: òkú ọmọ mẹ́rin lẹ́tí wá bò láṣìírí bí ẹgẹ́ bí ọ̀rọ̀ yìí.
7: Méjèèjì náà ni.
8: Ẹni tó lè pè yín ní wàrà ṣe sà pé kẹ wá gba òkú ọmọ. Ó mọ̀ pé tí ń ṣe òkú ọba
7: yìí. A kò mọ ní àtọ́jọ́ dàbọ̀ rí o.
6: Nígbà tó gbé òkú àwọn fún wa kẹ
7: ata o ni lo sin ni o ni lo sin o ni ti mo fe ta fe bi
6: kilo ti baba omo le sin
7: o ah lo si si
6: eni to ti e fe sin omo o wa to wa fun yin 70,000 ke ba o sin omo
7: ko en to ni bo o ni bo o gbe la o ti kuko ti kuko ti we si pe pe ko o lu so le
6: baba o ko
2: yi ha royal se ba me aya abunijẹ pọ̀n wọ́n tún fẹ́ yìí sí ha tẹ́ ń fọkàn abétò yé lọ ọmọ nàìjíríà àwà lórí ìkànnì facebook o bẹ́ẹ̀ ṣe ń wòye ṣí ààrẹ kọkarí ilé kọkarí oko bóyá yìí tiẹ̀ ń wò pé bọ́lá ti ń bọ́rọ̀ ọ̀hún bọ̀ torí yọ padà kan ìyá àbejì àti ọmọ ọmọ obìnrin taiwo tí wọ́n gbé fún ìyá àbejì wọ́n ti padà rí ìyá ọmọ tí wọ́n lọ jí ọmọ gbé nu ṣọ́ọ̀ṣì ó ní òré ń tẹ́ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé àwọn jọ ń jọ́ṣì òun náà ń jó ńkùlù bọ́ọ̀dì pé à ẹ fọpẹ́ fọlọ́hún ó ní jáàsì ìyún drumsẹ̀tì ìsì ń lù tí gangan ń dún pàkúndún pàkúndún pàkúndún ó ń kálukú ń jó ní tàdéréke nú àjọ̀dún. Ibi wọn ti ń jó tí lọ rèé báyọ̀ lọ́mọ pé à ẹgbọ́n ọmọ yín wẹ̀ ajé ba yín gbé dání òun rò para àjọ wọn nígbà òun náà múra dáadáa. Ọba gbọ́mọ fún un ọgbọ́mọ fún un ló lóun lọlé kóun tó padà dé òrè ń tí alágbó ti palẹ̀ mọ́ ọmọ. Èmi sọ fún yín pọ́wọ́ tẹ páìtọ̀ páìtọ̀ tí ọmọ nǹkan kan tó jókòó sórí ọ̀tà tí ń darí àdúrà kọ̀mọ̀ pé òrè ń tí alágbó tó wá sínú ṣọ́ọ̀ṣì kì í sara àjọ o. Ẹyìn dẹ́sí jágbálàyé tó ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gan jágbọ́bélé jámbẹ̀ nọ́mbà 2 ni ó wà ọ̀rọ̀ tọkàn yá àbejì àti àwọn èèyàn tí kinní ọ̀hún ṣẹlẹ̀ sí kẹ́ ẹ lè mọ ibi tá à ń lọ báyìí. Ẹ wà bá mi wojú ọmọ yìí gangan àtojú ìyá tó bíi tí òré ń tẹ́ gbà lọ́wọ́ tó gbà lẹ́yìn ẹ̀ ní nǹkan bí ọdún méjì sẹ́yìn á gbèsè gbé ara wọn ń bọ̀ o ẹ gbọ́ lẹ́yìn ná ẹ kú kalẹ̀.
10: Ọmọ yín àwọn ti pa àwọn ti pa àbẹ̀ tí ọmọ tí òun gbé fún yín òun yọ lẹ́yìn ẹnìkan ní ọlọ́lẹ́ndé ní ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ṣàjọ̀dún ẹ̀ rí i pé àwọn gbogbo ìgbà tóun fi ń sọ fún wa pé òun fẹ́ bá wa tọ́jú ọmọ òun ò tí ì rí ọmọ tó jọ ọmọ wa tó pupa bẹ́ẹ̀ yóò wà lọ máa jí ọmọ gbé ó gbé ọmọ ní Ọ̀yọ́ ó gbé ọmọ ní Delta ó gbé ọmọ ní ọjà Abudi. Nígbà tí mo dé gan aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú kẹ́ẹ̀pù tí mo dé fún mo bá ẹ̀jẹ̀ láti fi confuse tó sọ fún mi pé orí ẹ̀tọ́ tó bí yẹn ètùtù làwọn tẹ́ni bẹ́ẹ̀ ètùtù ayé ni pé kí n lọ sin aṣọ yẹn pé ẹ̀jẹ̀ abẹ́ ẹ̀jẹ̀ àti gbogbo àti bó ṣe pọ́n ọmọ tó ti kun ọmọ sínú ibi tí ó ti lọ ta àwọn aṣọ yẹn ló fi nu ẹ̀jẹ̀ tó fi confuse wa. Ó dẹ̀ dáhùn pé nígbà tó rí i pé mo tún iṣẹ́ mi mo tún fẹ́ já sí òun lòun tún fi wọnú ilé agbára àwọn lọ láti lọ tún fi nǹkan bánú padà torí mo ti ń sọ pé ẹ tú pampers ìdí ọmọ yìí ẹ sí ẹ̀yìn ọmọ yìí tótó ọmọ yìí pupa ṣùgbọ́n ẹ sí ẹ̀yìn ẹ̀ ní ti ọmọ bọ́lọ̀ ṣe fẹ́ tó ṣe ni pẹ̀tù sí mi torí mo jìyà púpọ̀ ìyá jẹ mi operation ni mo fi bí wọn láti oṣù mẹ́rin mi ti ní sinmi títí di sí mo gba owó lórí rédíò nítorí ọmọ yìí.
11: Gbogbo àwọn tẹ́jọ́ ń pààyàn náà gbogbo ti wà ní station tẹ́jọ́ ń pa àwọn ọmọ tẹ́jọ́ ń ta spare parts àwọn ọmọ tẹ́jọ́ bá ti pa gbogbo wọn gbogbo àwọn ọlọ́pàá ti mú gbogbo wọn wà ní station.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ṣé ń gbàlàyé bọ̀ o? Ọya bá ń gbé fọ́nrán àti ipò ọkọ rẹ̀ ìyá ọmọ yìí gangan Aminatu já kọ́kọ́ gbóhùn lẹ́nu ẹ̀nà kó tó wá gbé píkítọ̀ ọmọ alákọ̀ọ́kọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o. Ó ti yí ọmọ Báyọ̀dé mọ jẹ́rìí ẹ̀ ọmọ tẹ́ kọjá kà sí nǹkan ẹ já kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá tó bí ọmọ yìí gangan tí wọ́n gbọmọ lẹ́yìn ẹ̀nu ṣọ́ọ̀ṣì níbi wọ́n ti ń jó nígbà tí wọ́n ń ṣàjọ̀dún ẹ̀ rí ìyá ti jó lọ òrè ń tẹ́nà ó kó mọ́lẹ̀ tí omele bàtà ti ń dún tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń sọkutu wọ̀wọ̀ tó lórí ọ̀hún náà sì ń kọni pẹ̀lú tírẹ́bù tó lágbàá ẹ lọ àjọ̀dún ẹ̀ rí ni a máa dùn ún pọ̀ o gangan tí wọ́n bá lu gangan síyàn nìbàdí báyìí kódà gbogbo owó tí ń bẹ lápò èèyàn yẹn lè kó o bọ́ta kí èèyàn máa ní láì fi nǹkan bánú o ìlú dàápọ̀ ijó ọ̀hún ni wọ́n ń jó lọ́wọ́ ni òrèǹtẹ́ náà darapọ̀ pé ọdún ẹ̀rí ìyá o mo fẹ́ lọ bá wọn wọlé kónkálùkù ń jó ní mùkúlùmùkẹ́. Ẹ wo ẹja gbọ́rọ̀ lẹ́nu ìyá ọmọ yìí ẹ kú kalẹ̀. Fọ́nrán ò rèé o.
12: Òun à ń gbàdúrà níjọ so orí wa ó ti darapọ̀ mọ́ wa látàárọ̀ àwọn pásítọ̀ náà mẹ́ni ti. So ó ṣáà ó ní kí n gbọ́mọ wa mo dẹ̀ gbọ́mọ fún pẹ̀lú ìrò náà ni mo gbé fún. Mo ṣáà lọ sí ilé mo padà mo rí pé ọmọ mi dà ọmọ mi dà. Mo ṣáà sáré kàkàkiri mo wá mi ò rí. Wọ́n ní wọ́n ti gbé mo ráńtì lọ. So bí o ṣẹlẹ̀ ní ẹbọ aṣá ó yá àwọn ó wá lọ sọ́dọ̀ àwọn fẹ́dra àwọn fẹ́dra aṣá mú.
2: Ọlọ́pàá ní ń pè ní fẹ́dra
12: o. Ó máa fẹ́dra wá sí church tó ti gbọmọ lọ́wọ́ mi pé ibi tóun ti rọ ọmọ lélẹ́yìí o. So àwọn fẹ́dra yẹn ṣáà pè wá pé àwọn ti bá wa rí ọmọ o. Adúpẹ́ o ẹ bá adúpẹ́ lọ́wọ́ àwọn fẹ́dra wọn ṣe gan o. Ọlọ́run mo bless wọn o. Ọmọ wọn ní sọ ọmọ nu wọn ní sọ ọmọ nu wọn ní sọ ẹbí nu wọn ní sọ ará nu lórúkọ Jésù. Orin tí ló gbọmọ lọ́wọ́ mi. Amina Sulaiman.
2: Ṣé ẹ ti gbọ́ àlàyé lẹ́nu ìyá ọmọ yìí? Wọ́n yá wá bá ń gbé píkítọ̀ ọmọ tí wọ́n jí gbé ọ̀hún tí ó lọ rèé rìpléèsì ẹ̀ fún ìyá àbejì wá ń gbé sẹ́gbẹ̀ẹ́ ìyá yìí gangan. Ẹ wá bá ń wojú ẹ̀ síra wọn. Ẹ wojú ọmọ gangan sójú àmínà ṣé wọ́n jọra wọn àbí wọn jọra wọn. Òrè ń tẹ̀sí sí alágbára o. Àti ìyá àbejì tán lọ rèé jìrọ ọmọ fún ìyá àbejì pupa. Ìyá tó bí ọmọ yìí gangan tó jẹ́ bàọ́lọ́jú kú mọ́dà òun náà pupa bẹ́ẹ̀ bá wò wọ́n gan síra wọn gan láì mọ́ra wọn rí wọ́n fẹ́ẹ́ dàbí ẹ̀gbọ́n àtàbúrò. Bàbá ń gbé píkítọ̀ ọmọ yìí gangan ọmọ tí à ń sọ tó jẹ́ kinní yìí bá ń gbé sẹ́gbẹ̀ẹ́ ìyá yìí. Ẹ rí wípé ẹ̀yìn ò nílò àti máa sọ pé bóyá kí ẹ tiẹ̀ fẹ́ ṣe bí ẹni àmì nkankan bí bí ìgbà tíyà yìí yanu tó sì pọmọ yìí kalẹ̀ ni. Ọ̀rọ̀ yìí tí à ń bá bọ̀ lónìí wẹ́rẹ́ dè wẹ́rẹ́ yìí ṣó ń yí àwọn èèyàn báyìí. Ẹ̀yin alára wa tẹ̀ ń gbọ́ wa ń lé sọ̀rọ̀ yìí ń yí ẹ̀yìn. Ẹ̀mú ń dúró de ọmọ Báyọ̀dé kọ́kọ́ gbé kinní ọ̀hún sẹ́gbẹ̀ẹ́ ara wọn pápá ni ó bá ti sò lọ́dọ̀ tiyín ẹ sọ pé ó ti sò. Ẹ̀yin àwọn ojú òpó yìí rí bákan láàárọ̀ ti tòní mà ń gbìyànjú àti tò papọ̀ lọ́wọ́ ni kọ́lọ́hún Lódùmarè kọjọ́ kó fún wa lọ́jọ́ kó sì fún wa nígbà bẹ́ẹ̀ ni kó fún wa ní nẹ́tíwọ́ọ̀kì náà. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ̀yin náà dá sí o nígbà tó bá kàn yín lápá àtọ̀dọ̀ ti yín bẹ̀. Tí o ti láǹfààní àti gbé píkítọ̀ ọ̀hún sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi. Ẹ wá wojú ìyá o ti gbé sí o ẹ wojú wọn síra wọn báyìí. Ẹ dákun ẹ̀yin náà lẹ́ ṣe wọ́n ló ti hàn lọ́dọ̀ tèmi ẹ ṣeun àlàó àyùbá wọ́n ló ti hàn bó o ní o sọ́jọ̀yá àbí ọ̀jọ̀yá rẹ̀ ọmọ tí ò rè ń tẹ́ alágbó lọ rèé gbé fẹ́lòmíì rèé tó jí gbé ṣọ́ọ̀ṣì. Òun rèé o ẹ wojú ìyá ẹ wojú ọmọ ìyá ti di abiyamọ kú ọ̀rọ̀ ọmọ láti bí ọdún méjì tí ò ti fojú rọ́mọ mọ́ yóò kọ́kọ́ máa ṣe bíi fíìmù náà pé àṣìwọ̀ ọmọ yìí àṣìwọ̀ sì ń bẹ láyé àṣìwọ̀ oṣù padà fojú rí ọ. Kábíyèsí rẹ ọlọ́run. Lẹ́yìn eléyìí àwọn ọṣẹ́ ìwádìí míì náà tún wáyé tá aláwọn ọlọ́pàá ṣe dáadáa ṣe ẹyin kùndùsí wọn wọ́n ṣe dáadáa. Alájà Ọláyinka wọn ni ó jọ ìyá rẹ̀ gan ni o. Orí ìkànnì Facebook la wà yìí o. Rito Opera wọn ni ó ti hàn lọ́dọ̀ tèmi náà. Tóbi Lọ́ba Samuel wọn lọ jọ pa ìtẹ̀ tún fi Adjective Television Ọlágbára pọ̀. Prince Gbadebo Sanni wọn ni ibi pọ̀ nínú ayé o. Ń bọ̀ Abiodun Adigun Prince Gbadebo wọn ni ọmọ yìí jọ ìyá rẹ̀ púpọ̀. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ́nì wọn ló kílíà wọn lọ jọ jù. Aṣírù Sẹ̀míù wọn ni sórí sẹ́ǹbù yẹn ni pé dìsẹ́mtì náà ni wọn jọra wọn. Báràká Ṣaléwá wọn ni wọn jọra wọn gan o. ori kan ni Facebook la wa yi awon ti won wo awon omo ati ya iya wo omo re omo wo iya re eyun bere kini yi olagba po la one Isaac Adekunle won ni carbon copy ni olagba po alawo ayuba won lojo ya re gan ni fun mi layo lati nwo won lojo ya re ola sode taiwo won ni iya re ni o won ni omo tayo olaleye iya osuka obaye won ni wow she is so resemble abiodun babalola won lojo gidi gan ni o ibrahim salau won lojo gan Abibat oju mi rayo won ni ojo iya re 100 won fi simbo 100 si fun mi adigo Isola Badmus won lojo ye baje $1 abi $1 Oladiti won ni no need of DNA text this is too much yun ni po jo fe kudanu omo tayo laleye olorun a ma wa pelu yin e seun e nbo mo fe ka won ti won so po jo un ton ri daada Olawale Alejo Oyedele won ni ori is original Igbekue Charles Wise awon na tun gbo Yoruba Igbekue tun gbo Yoruba olagba apo o olale kan tiju ku atibe comment ti o ti po lo bi re lori kan ni Facebook e je nsoju opo le eyin te wa nile na e da si te ti ri picture awon mejeji abi amo sugbon Taiwo ti ya beji to pa nko ya beji mokan olohun o do ti o 0706949 3000 0706949 3000 tabi 0701447570 lojo opo mejeji to ja si apa bi e ka ro opo yin ati bi te tin pe
13: e ma ka ro
2: opo yin ati bi te tin pe
13: FD abodun ile ko bi latapete
2: apete mbada
13: bẹẹni
2: e ka ro
13: ebi ti mo ba yin soro yi 17 ni ti n gbe mi sote mi o nigbọ ti mo ti daye gbogbo te n so ye mi o gboru eri o ṣe ngba teyin te ri new generation de lẹsọ aye bayi ni abi pupo lo ti ọna o lẹgba te fi debi ta de yi olóòtú ẹ ṣalaye fun mi
2: ẹyin naa laabi leere ẹyin baba wa.
13: Àwọn òrírí eléyìí ríṣẹ́ ẹ̀. Ó dàbí pé ẹ̀yin ní generation ṣẹlẹ̀ mọ lè wà ó. Ṣé owó náà lẹ̀ wá tó bá yà mí? Kí lẹ fẹ́ mú jáde nínú ilé ayé rẹ̀ kò yé mi? Àwọn pọ̀ kó rí kí ni? Ó yẹ kó fi kó ṣèjọ owó ẹ̀ o.
2: Ọ̀dà ẹ ṣeun tẹ́ pé tẹ́ ẹ̀ dá sí bá mú pé ya dá àwọn ará ajé lóhùn lónìí ọpẹ tí mo ti láǹfààní àti dá wọn. Hello.
14: Adiju.
2: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ó kọ́ yà àti ibi tẹ́ ẹ ti ń pè.
14: Ó kú ní òní bọ́wọ́ tọmọtọmọ àtàwa náà.
2: Àmì o.
14: Ẹ kú ewu ọmọ bàbá o láti kẹ̀yìn sí.
2: Ẹ ṣeun.
14: Kẹ̀yìn tọrọ tí ó lówó nínú.
2: Ọ̀yá bàbá.
14: Ẹ àrídí ẹlẹ́rìí àti ń dẹ́rù ẹ̀ráwọ̀ eléyìí kíjọba ó ṣe ẹjọ́ rẹ̀ kìí ṣe fẹ́ wọ̀n nínú rẹ̀ àdájọ́ o ẹ̀kú ìwúlówú bẹ́ẹ̀ orí ibi ni wọn bá pọ̀ lórí ẹ̀fẹ̀ ọmọ ọmọ sọnù nǹkan o ọmọ rẹ ọmọ àmì òrí sọnù àtàn àyàwó wa o.
2: Àmì o ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí
14: ẹ̀kú ìwúlówú bẹ́ẹ̀
2: ẹ ṣeun ẹ yára Facebook mú padà bọ̀ o ẹ jẹ́ ń gbé pè yí dáadáa ná. Hello. Apá abẹ wọn ò lò kò lò jàm pàkejì. Hello.
13: Hello.
2: O kọ́ yàn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
13: Nínú ìta àkànjẹ́ ni orúkọ mi láti ẹgbẹ́.
2: Láti bo.
13: Láti ẹgbẹ́ ẹgbẹ́.
2: Ẹ̀dẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ bá ń pa rédíò tàbí kẹ́ ẹ sún mẹ́yìn díẹ̀ kí n láǹfààní àti gbọ́ yín dáadáa.
13: Bàbá.
2: Ẹ pa rédíò yín tàbí kẹ́ ẹ sún mẹ́yìn mò ń gbọ́ra mi padà yóò rébété. A ti ń gbọ́ yín báyìí látẹ̀dẹ̀ à ń gbọ́ yín.
13: Mo ti fa.
2: Ọ̀yà.
13: Ṣé ẹ rí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí? Ẹyin wọ́n ti sọ ti pẹ́. Ṣé nígbà wọn pé ẹnìkan ní ìgbà tó ní ẹgbẹ̀rún wọn tó yàn tó kò fẹ́ ṣáì pé ìjọba yá
2: Mo ngbo yin, a ngbo yin. A ngbo yin. Akala Express, oh yeah.
15: Yeah, only ti aba beran we.
2: Aberan na we.
15: Oh yeah, ka beran we. That woman ti o gbe omo fun stranger ni church. I mean, mi mo kon ti mo le pe woman yen. I call her a lunatic.
2: You know, baba, ori radio baba eni suru. Hey, oloye ni suru ori radio la wa olawon oro ta gbo lo so radio e so gege bi omo yoruba lai buyan lai ehn oya
15: yeah negligence woman yen o ti in fact ni mo ti mo le pe right in the church o de gbe omo o gbe fun alejo to omo o lo le o ye ki woman yen o ye ko lo ewo fun kan to se yen because she ri awon to ton se isekuse ton jale ton jomo pe ton pa iran yin se ri negligence awon eyan o po gan o te ba funra yin joko te wo circumstances to surround the an jomo gbe yi e ri pe awon iya awon omo yen they are not so careful, they don't care for their children.
2: E ṣeun tẹ pe tẹ da si oloye e ti soro e ti fa ko mo okun yo e gba ta fe bere to mo ni ki gba awon to je paito imam an ko mo nke wu nkan kan ki won sumo to si nti debi ti mo nlo nbi mo nlo gan ni bi pe e ko awon to wa labe yin leko o eya ara ile wa ni ajo ngbe legbe le neighbor ni kama abon bon sori eni te ti e wa mo rara e wa gbo mo fun elomi le gbo mo fun yo tun gbe fida. Hey, ton fi nfo mo kekeke lo nje mami wa e ba ba nfo mo yi lo nje aye ti ku nbe ngba kan laye ri be ngba kan ko se nti o beru inu shosi o tun beru en to gbo mo fun sugbon imbi ta ba ti baye imbi ta ye ba yi si nbe ni eje ki awa na ka yi si imbi aye yi si baye aye won ti o ti bend bayo o ti bend igita se fiti ko ma ba ki yo ma ba wo tan igi ohun na tun ti selegbe eh eh je tun dawun eyan lohun ki an tun lo si abala to kan. Hello o ko yin ati bi te tin pe
16: o loye wa sa college ni ki baba loje lu le ni.
2: Okay, oya
16: ari be kola
2: baba
16: ani ba je fo
2: ami atayin na o
16: abe wa ri pe gbo din sele lagbara sa ko kai ra kin de lo o ti sila ma ri ati bo kala wa yi eh ama wa ma ni so ni
2: ami o
16: o mi ni ga ko ba yan ko lo ma ga ko gbo mo fe ti o mo mo ti o ma ri ko lo gbo mo fun o wa bo ko bi ya gun gan ko go ji ya ni o fun eh pa se ni ba je o ku ti lo ma ni wa lo
2: e sum te pe te da si ore o da ba un lapa to ni pe de lori kan ni Facebook iropo nbe ti olagba po n pada bo wa fin la ko lede feyin te n bere pe ki won tun picture awon mo tin be lago olopa ti won ti ri awon obi won gege bi alaye ti le ise olopa se pe ki won gbe bota le kan si oya lizi ba ntun picture àwọn ọmọ ọ̀hún bá ń gbé sórí ìkànnì facebook padà àìṣe mọ̀ bẹ́ẹ̀ bá ṣíà rẹ̀ dáadáa ó lè kan nìkan àní wọ́n jọmọ gbé dípínlẹ̀ delta ìdí tẹ́ fi bá wa ṣíà rẹ̀ nu ó ṣe é a ti ń ṣètò lọ́wọ́ báyìí nígbà ní orí ètò rí tẹ́nìkan sì ń pè wá life and direct láti Ìkòròdú pé nǹkan tá à ń sọ ọ̀rọ̀ òun là ń sọ lọ́wọ́ o tó sì ń sáré bọ̀ pé àwọn ti ń dààmú láti bí ọdún kan agbára rédíò nu ẹ bá wa ṣíà rẹ̀ torí tọlọ́run wọ́n yá bá ń tún píkítọ̀ àwọn ọmọ gbé sí báyìí ẹ ń bá wá jẹ́ òbí wọn àbẹ́ ti ń wá ọmọ ẹ lọ bẹ̀ ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ó ṣeé ṣe kọjọ ọmọ tẹ́ ẹ̀ ti ń wá ọlọ́run ò ní jẹ́ kí ọmọ wa kó sọnù o gbogbo àwọn tó bá sì sọnù ọlọ́run ò ṣe ń rí a fẹ́ polówó ọjà bó ṣe gbé píkítọ̀ ọ̀hún sí tí ń bá dé ìwà ka ó kọ àwọn ọmọ bíi 17 tí wọ́n ní wọ́n ti jí gbé àti àwọn tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn ń ka ó kọ wọn bọ́ta bí n bá tẹ ka ìpolówó ọjà dé píkítọ̀ ọ̀hún bá ń gbé sórí ìkànnì facebook báyìí ẹ kú kalẹ̀.
17: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves.
18: You too can do the same with Golden Penny Soya Oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
19: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
20: Double check.
19: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
21: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

0: Wọ́n kíní yìí jábọ̀ nígbólóhùn jí ń bọ̀ wíjọ o, èwo ló ń ṣe tùtù kẹ̀sí? Èyí lè kọjá ń tẹ́nìkan fi nǹkan ba ni pé ọmọ ṣiṣẹ́ irọ́ o, mo tú dànù. Má le oṣù kò sí àfẹnitì ọ̀bà nílé balaye. Ẹtún kíní ọ̀hún ẹtún gbá kẹtún rọ ọyá wí sọ ọ̀rọ̀ bọ́ ta báyìí.
1: Ìyàwó ti bímọ ọmọ yẹn ti padà, ọlọ́mọ yẹn ti kú.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ọlọ́mọ ti kú, mo dẹ̀ ní ọmọ ọjà ló wà nínú polybag. Kíni ọmọ ló wà nínú polybag? Mo máa kọ́ ń bẹ ilé mi tájọ lọ, ọ̀rẹ́ ìyàwó mi ni. Ó ní kí ẹ wá wò, ó ní kémi náà wá wò. Mo ní mi ò dùn because èmi mo yẹ tí mo ti ná látọmọ yẹn lọ sátínátà. Ó dẹ̀ di ọjọ́ kejì, ó dẹ̀ ní kí Islander Hosanna yẹn. Hosanna yẹn mọ́tò ẹ̀ náà ti tó Adé bus stop. Mo dẹ̀ wọ kẹ̀kẹ́ mọ́ wá. Ìyàwó mi sunkún. Bá a ṣe ń lọ ní kẹ̀kẹ́ mọ́ wá pé oyún lòun tó wá bíbá òun tó ọmọ lọ. Ìyàwó mi wà bẹ́ẹ̀. Oyún lòun tó wá bíbá pẹ̀lú ọmọ ẹ̀ mọ́ ni pé kó má wọ orin pọ́lọ̀ máa ṣe mí fún wa. Ó kí a máa lọ ni pé gbogbo nǹkan ó yọ́ lọ́hùn jù wá lọ. A lè lọ ilé. Lẹ́yìn ọjọ́ yẹn làwọn ọlọ́pàá pé wa ni àti kidnapping pé wọ́n tírèsì ọmọ kan lọ sí ilé Hosanna pé wọ́n bọ́ ọmọ tuntun pé wọ́n ní aṣẹ́wó lóde. Hosanna ni aṣẹ́wó yẹn ti sá lọ. Gbà wọ́n tírèsì conversation orí fóònù Hosanna. Wọ́n wá rí pé mi ni bàbá ọmọ.
2: Kíkẹ́
1: yẹn ti mu lánàá ní ìbáfo.
2: Ìgbà tí wọ́n rí ọmọ yín báwo nínú yín ṣeré?
1: Inú mi dùn.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Tó ẹyẹ àgbààgbà, a máa retí ọ́pdéètì láti ilé ọ̀dọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Ẹjọ́ tí ọ̀rọ̀ kóòtù ọba yá àti gbogbo bí nǹkan wọn bá ṣe lọ. Ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, a máa retí ọ́pdéètì o. Ọmọ Nàìjíríà, wọ́n retí ọ́pdéètì jẹ́ fún èèyàn méjì péré láǹfààní láti dá sí olórí tó ní àwọn tí ń pè wọlé kó wá tó di pàbọ̀ sí abala bòmíì. Bàbá ọkọ tó lu ìyàwó rẹ̀ pa. Abala bẹ̀ ń là ń lọ báyìí o, jẹ́ ní dáhùn méjì yìí lóhùn náà pápápá. Hello. Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
3: Kí ọmọ West láti United States of Philly tuntun Academy.
0: Ọ̀yà.
3: Ọ̀pọ̀ ní gbọ́dọ̀ àgbà ọlọ́run. Ọlọ́run ní kú lákà yìí. Ṣé gbogbo nǹkan tẹ̀ ètò tẹ̀ ṣe ní jọmẹjọ pátá kò sáà dàdà nínú pàtà. Ẹ̀kọ́ ni gbé ìfún gbogbo àwọn àgbọ̀ ẹ̀dùn pátá. Ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ẹ̀tọ́ gbọ́ fún àdé lóbìnrin yẹn jẹ̀bi. Bíkọ́sì òun ti fọkàn tán pé ilé ọlọ́run níbẹ̀ yẹn. Ìsìn tí ọba wà ní yàrá kan ìròyìn fojú méjèèjì sùn mọ́. Ká jọ́jọ́ lọ́pọ̀ àmọ́ ká má fa ọmọ wa tàfàlà. Àtàwọn agbọ̀ alára gan tàbí ká má fa ara wa gan tàfàlà. Ṣé ìgbà máa nígbà lọ́dún ló bọ̀dì lọ́wọ́ ayé ìbáyìí. Kò sẹ́ni bò ta lè nípa gbọ́kọ̀ nígbà ta lè nípa finú tọ́mọ báyìí. Inú ẹni kò mọ̀ má mọ́nú ẹni kéjì ẹ. Ẹ̀sọ́ ọpọlọ yóò rí ìjọba ìmọ̀ abẹ́tò bọ̀ tó rẹ lómi o.
0: Ẹ ṣeun.
3: Káyọ̀ lóko wa ká máa ṣọ́ ká máa kíyèsí o ká máa ṣọ́ra sí gbogbo ohun tá a bá ń ṣe o.
0: Ẹ ṣeun.
3: Ẹ̀ma abẹ́tò bọ̀ ọ̀dí ọmọ West ni o.
0: Ẹ ṣeun. Ẹja fẹ́ nìkan láǹfààní sí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello, ẹ̀yin òrebété òrebété òrebété. Ọlágbà pọ̀. Hello.
4: Hello sir.
0: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
4: Ọmọ ọba Olúṣẹ́gun Fáráyọ̀ láti Rúwà.
0: Gbogbo Rúwà ń kọ́ wò.
4: Àlàáfíà ni.
0: Ọ̀yà.
4: Obìnrin yẹn náà ká ba wí ká sì máa tún ba wí. Òun ní fọkàn tán pélé Ọlọ́run ni. Tó o bọ̀ láyé ta wà yìí àkọ́lọ́ ṣàánú wa ni gbogbo ẹtí domi o. Ká máa sọ ní ara wa nìyẹn. Ẹn ta ìròyìn tẹ yẹn wọ́n má dùn lẹ̀ o. Irú wọn tó bá tún padà sáwùjọ iṣẹ́ ibi yẹn tó máa gbogbo sí ni o.
0: Ẹ ṣeun. Orókè lágbọ́n ti bẹ̀ ń fún ti àárọ̀ tòní mo kí ọ dáadáa Mr. Bisola láti Benjamin lọ́hùn-ún. Àwò òdẹ sínú ń jọ gan tiẹ̀ lọ́jọ́ bí ọ̀hún ná. Ẹja mi tàn ẹja mọ̀. Bá ń ṣètọ́jú bàbá dáadáa bàbá Anthony Bọ́dúnrin láti London tòsí ń bí ẹkùn ọkọ Queen fún mi nọ́mà. Ẹ ṣeun gbogbo ìgbà mo dúpẹ́ o. Náà ẹja lọ sọ́dọ̀ ọkọ. Ẹyọ ọmọge èwò yìí ẹ dákun bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí lọ́ọ̀fù kó bojú yín o. I love you torí tọrùn nkankan. Tọ́ba ti ra kinní díẹ̀ fún yín báyìí ẹ bá dọ̀gẹ̀dẹ̀. Ìjọba gba yín létí ẹnìà ó ṣe mistake ni. Ẹlẹ́ẹ̀kejì ó tún dán yín létí ẹnì ó ṣe mistake ni. Ojú ẹ fọ́ pé ẹni tí ọfẹ́ fẹ́ yìí yọ wà váúlẹ́ǹtì. Àfìgbà tọ́ba ọkọ̀ kúkú bọ̀ ńgbà tí ọ wà lójú ọ̀nà tó ti wọlé. Ó sì tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Ó sì ń gbọ́ mi báyìí o ìdáyá. bọ̀bọ̀ tó ń fẹ́ ohun tí ń lù ọ́ ní gbogbo ìgbà ó sì ń gbọ́ mi elizabeth kìí ṣe lizzy social media ó sì ń gbọ́ mi o mariam ó sì ń gbọ́ mi o ẹ̀yin deborah bọ̀bọ̀ tí ń lù ọ́ yìí yọ́ mama jọ hàn ẹ́ lé mọ̀ tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ dákun torí tọlọ́hun ó sì rú tàwọn òbí tó bí ọ ọkọ kan rèé tó sì lùyàwó rẹ̀ lálùpà àwọn aràádúgbò níwọ̀ tó pa náà ló gbé ọ yá gbé nǹkan rẹ gbé wọn kọkọ kó fọ tí mo dá ikọ sà èyí ṣe tó lùyàwó rẹ ẹja gbálà yọ òun ká tó wo fídíò ọ yá pápápá ẹ kú kalẹ. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí ńgbò lù pa tán táwọn ará àdúgbò ní yá gbé ìwọ náà ló gbé ọmọ kéékèèké náà níwọ̀n bàbá wo ọjọ́ orí bọ̀bọ́ yìí bóyá 30 bàbá wo ọjọ́ orí ti ilé ìyàwó náà bóyá 27-28 torí ń tọ́ jẹ bọ̀bọ́ yìí sì ń lù ọ́ ó ètí ìwọ́nú ilé o ò sì bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ ọwọ́ ní mistake ni bọ́ba kó wọlé tán ọ́ dà mọ́ o gbogbo ojú rẹ tọ́ fáyìn yìí yóò kọ́kọ́ fi blow yéè dá pátánì síbẹ̀ náà ó yẹ máa bẹ̀rù ìkànnì facebook splash fm 105.5 ìbàdàn lisi bá ń gbé kinní ọ̀hún sí i ìgbà ó lù ú pa tán tó di wọjọ lọ lẹ́nu géètì ó fẹ́ẹ́ fi rége àwọn ará àdúgbò bọ́ ta sí i ńbọ̀ lọ lọ padà sẹ́yìn gbé ń tọ́ palẹ̀ kó o gbé ohun rèé o ọmọ nàìjíríà kábíyèsí olódùmarè ó sì lu ọmọ ọlọ́mọ pa ẹgbọ́n ta ń bí ọmọ ọkùnrin yìí ọwọ́ apá tán ojú rẹ̀ wá mọ́ ọwọ́ ló ti mu tí yóò ni. Májè ń wo lù ọ́ pa tètè férégé o. Kóò tó fẹ́lẹ́ tí ń gba etí ẹ̀ lójoojúmọ́ yìí tètè férégé o. Ẹ dákun ẹ̀yin òbí ẹ máa bá àwọn ọmọbìnrin yín sọ̀rọ̀ o. Ẹ bá àwọn ọmọbìnrin yín sọ̀rọ̀ torí wípé tọ́ bá délẹ̀ tán kò ní mọ lóun nìkan ẹ dákun èéṣe tọkùn èéṣe tó o fi ń lùyàwó rẹ tí ẹ sọ fún mi láàárọ yìí kí ló dé gan tó o fi ń lùyàwó rẹ kò gbọ́ràn ọwọ́ á jẹ́ ọmọ nursery school. Wọ́n ìyàwó náà ń wẹ́ bá a bá bẹ́ràn wíká bẹ́ràn wé ṣùgbọ́n tí a bá tiẹ̀ sọ pé ìyàwó tiẹ̀ wá hùwà kan tí ò da ṣéjú lọ́wọ́ á kàn ni ẹnìkan sọ pé òun ní anger issue ni tó bá ti sọ̀rọ̀ báyìí inú máa ń bí òun ni dákun tó bá dé checkpoint lọ́dọ̀ àwọn sójà mo fẹ́ fi ṣàpẹẹrẹ ni o tí sójà obìnrin ti ń bẹ láàrin wọn tó sọ̀rọ̀ sí ọ ṣé ọ gbọ́wọ́ òkò blóòbó dáhùn ojú rẹ wálẹ̀ ó túmọ̀ sí pé o lè téèmù anger ti ń bẹ nínú ọkàn rẹ ọkàn ńlò ńlòkulò ni èéṣe tó o fi ń lùyàwó rẹ láàárọ̀ yìí iwo yawo na e se toko re fin luwo e mejeje loro kan o e wa soju opo le fun o ti lo leyi pa o ti lo he sade o si ngbo bayi o si tun lo do baba yi na o lu o lana o tun lo be loni aseran iya ni oni e da si o e je npolowo oja ti en ba te ka ipolowo oja de a soju opo le e lanfani ati dasi eyin ara jagun ni ni ugbagi market ti won wole yi a nbo o e ku kale
5: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
6: Look, Mom, I'm getting better every day.
7: You sure are. I am so proud.
5: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
6: This is my favorite.
5: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: je ka ma kira wa ku dede wo yi gbogbo bi ta tin lava ni lati ma gbo ikani yo ikani this plus 105.5 FM ele do wa ni le malavelele ni le ibadan oya ta lo ta o tan je o pe ni ogbodo foiza atun ti de lase temi pelu awon royin loloko ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye lole de wa Nigeria nipinle oyo ati ni ezagukun ni o ma dun gbogbo ma kan sori pa ti gbogbo ra papa to gazale oya join together abazo ni gbaro yin loloko ojo kan to je tere idaraya a tun lava ni lati ma tun su re desole koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news bi ba se n balẹ bayi naa la ma gba sira wa la iyen lapa be yen o emi mi gan wa ko mo wa ni agbara o Desmond Desmond to the J agba won ti agbodo bawo je o gan ni mi fi da wa ti o ma je gele fatima gba dada ni bi bi ka kiri agba nla aye tun di omo olawo ololootu eto ale sogozin ni e olale amza loruko temi di top striker ile to gallant gan o ma dun gbagba gede ma kan si iyan lapa be yen e mari ba zambari bobo baba je gbe ayin se n darapo mo wa ko si bi da ti le wo wa o e wo wa lotun losi e lo sori ikani ibanidore Facebook ikani this plus 105.5 FM bagana e tun le wo wa lórí jẹ́kẹ́mọ̀ fan family ọmọlẹ̀rọ gbọ́sọ ọlálẹ̀ wo kílà lápá abẹ yẹn bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ tún lè wò wá lórí tiktok at top striker 100 at top striker 100 ó lọ fún àgẹn ẹ bá rìbà ṣe ń bá rìbòbò ọyá let's go there pápá pẹ́ ẹ̀yìn tí a ẹgbẹ́ra ẹjẹ́ àjọ gbéra wa débẹ̀ lọ́sẹ̀ tèmi o gbogbo àwọn fi gagbága tó wáyé lánàá bákan náà àwọn fi ṣe àwọn ṣe tí ó tún máa wáyé lẹ́nìí nínú ìdíje lọ́lọ́kan ọ̀jọ̀kan UEFA champions league ni o àádẹ́ tó láǹfààní láti tàn mọ́lẹ̀ sí àwọn fi gagbága eléyìí ọmọ wáyé lẹ́nìí a láǹfààní àti tàn mọ́lẹ̀ sí ìyẹn lápá bí kí ni káwọn èèyàn máa retí kí lọ fẹ́ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ láàjọ gbéra wa débẹ̀ lọ́sàn-án tèmi ó yá pápápá láti ibẹ̀ yín àsìdègò ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ilẹ̀ ìbàdàn ikọ̀ 3SA the Oluyole Warriors wọ́n ti balẹ̀ sílùú tunis wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè tunisia ikọ̀ 3SA the Oluyole Warriors wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè tunisia o níbi tí wọ́n ti máa wákò pẹ̀lú ikọ̀ ti CS Strasbourg tọ́ba ti ń dọ̀jọ́ sunday bó ti sọ fún gbé ọjọ́ sunday ni ó wáyé ìrọ̀lẹ́ kẹ́dẹ̀ ni wọ́n ti balẹ̀ bàgẹ̀ ẹ̀yìn ànániá gbéra tí a tẹkọ̀ létí wọ́n sì dé orílẹ̀-èdè tunisia lánàá gẹ́gẹ́ bí ìròyìn tá ń gbọ́ ìgbáradì wọn àkọ́kọ́ máa láǹfààní àti wáyé lẹ́nìí o wọ́n gbáradì lẹ́nìí wọ́n gbáradì lọ́la wọ́n sì ṣe ìgbáradì náà ní ọ̀tún lọ́jọ́ owó sátọ̀dẹ̀ kó tó wá di pé wọ́n bá dọjọ́ sunday ìfigagbága ọ̀hún dédé agogo mẹ́fà ń rọ̀lẹ́ 6 PM ló máa láǹfààní àti wáyé mo dẹ̀ ti ṣàdéhùn fún yín pé ẹ fọkànbalẹ̀ ẹ rí wo gbogbo bọ́bá ṣe lè jẹ́ a jì ni o a yà ni o a kò ni o a make sure pé ẹ rí wo ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ẹ lórí ìkànnì mi ni orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ mi lè jẹ́ facebook jẹ́ kámọ̀ fan family bọ́ọ̀ báyìí darapọ̀ tètèrè darapọ̀ báyìí lágbára ọlọ́run ẹ rí wo ńbẹ bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò olùkọ́ ni moses adukù onílẹ́yìn ìgbà tí àwọn ti rí àwọn nǹkan ìwúni lórí eléyìí táwọn ti rí gbà látọwọ́ ẹ̀ tó jẹ́ ambassador fun lede wa Nigeria lo lede ti Poland ati opolopo awon nkan ti awon ti gbo o ji fo awon lokan bale lati tesiwaju ninu ife aye agbaye eleje o ma tesiwaju ni role ni o lede Poland idije FIFA Female World Cup ta je ti awon oje wewe tojo ori won ti nbe ni abe ogun odun eleji go super far connect titi soju olede wa Nigeria ti le adulawo e ma gbagbe pe won padanu fi gbagbaga won akoko awon ati olede ti Spain ni Spain na wa case Spain kere nu aye ni aban so nipa bolu alafese gba atokunrin atobirin Spain won o kere o e bo ti je gbe opolopo anfani o na ni ko super far connect la won na ri lojo yen sugbon won o si amulo anfani ohun to ku ba won ni won o si amulo anfani ni kese pe ko super far connect ni o gba bolu lojo yen keyi se pe won gbianju aje abi won fa koyo sugbon won o si amulo anfani bi ti nkan gbe o to ti yiwo nu o ka won na ma o sa amulo awon anfani ti en ri ni ko si nto ni won mo ta omi lojo yen tori pe won ri awon chances ko to je one on one ti lo bi imelo ka sugbon won o si amulo re ni ju gbogbo e lo iko yi labe oluko ni Moses Adoko won ti ni ifigagbage ile ti o ma waye leni yi lago marun ni role yi koju olede China iya ti olede Spain ti won escape won ni China ni o je iya ile to lede Spain to escape yen China lo ma je iya yen gege bi iroyin ta gbo niyan o e wa ma gbo o lati be yen iko super eagles olede wa Nigeria iroyin ta n gbo o seese ki agbo waju olede wa Nigeria yen Victor Osimhen ko ma kopa ninu idije ko mesi oyo ife eye ile adulawo yen AFCON qualifier nibi ti olede wa Nigeria o ti ma gba ifigagbaga onibeji onibeji ninu osu ta wa e mo wi pe international break o waye nibi ti gbogbo awon orilede o ti re kopa fun won agban bi ti won wa ni ti olede ti ile adulawo AFCON qualifier lo ma gbina ya ile Europe na ma gba European Nations League ma waye nile adulawo olede wa Nigeria yo wa ko pelu olede Guinea Bissau ojo 29 osu ta wa gangan ni September 29 ojo Tuesday lu bo si sugbon si waju igba yen to ba tin di ojo 15 ojo Saturday lu bo si September 25 Nigeria o ma gba lejo iko ti Madagascar ilu Uyo ni ipinle Akwa Ibom ibe ni figagbaga yen o ti waye e wa ma gbo o agbo waju olede wa Nigeria yen Victor Osimhen o seese kọmọ lanfa ni ati yọju bẹẹ ba gbagbe e ri pe lale ana ikọ Galatasaray ko kopa fun ikọ yi latari ifarapa ele ti Victor Osimhen to ni olukọ ni eri chair naa de ti wa wo pe da bọọlu ba kọ oke tọkọ ile o ni bi ta tun dori re ko o ti n wo awọn agbabọọlu mi ti o fi se isiporopo iyen fun Victor Osimhen leyin to sunmọ ipe bi ọba ti lanfani ati wa nitori pe lóòótọ wọn ni ìfarapa tó ní kò lọ fà ṣùgbọn ẹ mọ pé ni ọba lọ farapa kì í ṣe pé wàrà ń ṣèṣà tó bá ti fara pàdé òun náà ni ó tún sáré máa gbá bọ́ọ̀lù mi at least yóò kọ́kọ́ ní àwọn ìgbáradì kan àti àwọn nǹkan kan tí wọ́n ṣe tó bá tiẹ̀ kọ́kọ́ parí ìfarapa ìtọ́jú yẹn náà fún díẹ̀ yìí kò tí ì dájú ipe Victor Osimhen máa wá láti wá kópa náà fi gagbága oníbejì fún orílẹ̀-èdè wa Nàìjíríà ó yá gbàgbàgbà láti bẹ̀rẹ̀ yẹn káṣẹ̀ we go again ẹ̀rí pé mo sọ fún yín pé owó káṣẹ̀ ẹ ti pọ̀ sí èrò tí ọ̀jẹ̀ káṣẹ̀ ẹ ti pọ̀ sí at least lọ́sàn-án yìí báyìí nísìnyí ó kéré tán bóyá bí èèyàn bíi 5 àbí 6 àwọn ó tún láǹfààní àti gbẹnu sí kì í wá sowó kéékèèké o àwọn owó tó gara náà ni o owó tó gara ni a bá bẹ̀rẹ̀ látòrí 50 àbọ̀ sórí 100 bọ̀ sórí 150 àpájú ẹ̀dẹ́ sórí bíi 200,000 naira lọ́sàn-án yìí náà ni mọ́ gọ́ra rẹ̀ mọ́ wura rẹ̀ ràn mọ́ rẹpẹ̀tì mọ́ rìlẹ́ǹtì mọ́ wararo mo sọ fún ọ̀jẹ́ láàárọ̀ àbí má fọ́ so mọ̀ yí pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ló máa wà eligible tó bá ti ń di lọ́la ẹ sì mọ iye owó ti ń bẹ̀ ńlẹ̀ lọ́la owó tó gara ni o lola owo to gara e ma pe friday passport yen e ma gara gan alekun ti wa ba owo to ma ma jade lojo friday na gbogbo owo lo alekun ti ba from monday to friday gbogbo owo yen alekun ti ba won ebe ni yo si ma ri nigba gbogbo aya ni pekun ami losen yi *347*1004*1# ni o gbe dibe *347*1004*1# *347*1004*1# bo se ma je niyan fun ti cash e ma gora re ma wura re ran ma relent ma wararu bo ba je laaro o le josan gangan la ko ma wo ọ̀sán òun gangan ni wọ́n wá fi ń sawẹ́wà yìí ó lè jọ́sàn la kọ mọ́ ọ jẹ́ lọ́sàn yìí o ọkàn mi lọ sọ bẹ́ẹ̀ kì í sí ìtàn mi jẹ bó o ṣe mú fóònù ẹ lọ́wọ́ yẹn ọyá gbìyànjú ajé *347*1004*1# ni ti splash o ẹ mọ̀ pọ́ yàtọ̀ síra wọn lágẹ̀lú yàtọ̀ sí splash yẹn kóòdù yẹn yàtọ̀ síra wọn *347*1004*1# onítàpá bí ọfẹ́ ọmọ bí wọn ṣe é ta àdọ́sẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ọyá pé nọ́mbà yìí wọ́n tan ìmọ́lẹ̀ sí fún ọ dáadáa bó ní complain kan àbó ní kankan tó fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ti káṣẹ pé nọ́mbà yìí 02013306194 02013306194 tàbí WhatsApp number yìí 09026026314 09026026314 bó ṣe máa jẹ́ nìyẹn ẹ já sáré lójú ọjà náà ká lójú ọjà kádé ẹ̀rán gbàgbé pé mo sọ fún yín pé àwọn àfijà gbága tó wáyé lánàá àtàwọn àfẹsẹ̀wọnsẹ̀ tí ọmọ wáyé lé ní especially manchester united a láǹfààní àti tànmọ́lẹ̀ sí àwọn àfigagbága yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan ká lójú ọjà kádé ẹ̀kọ́ kalẹ̀.
1: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens. What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwangwe Doti Kenyi, Kaya Niu, Asho Niu, Pepa, Pali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816 284 8 212. Go get your ticket.
2: àmọ̀ pé kí ló fẹ́ra yẹn.
3: Olórú ìsebè ni mo fẹ́ rajà rẹ.
2: Olórú àbúrò tí olórúkọ kẹ.
3: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé wọ́n ti pè ìfà máa fani lápò ya o.
3: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórú ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rẹ ìwé tí owó rẹ bá ká, ó sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
3: Òótọ́ ló sọ, ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM ilé tó wà nílé fún Bọ́lá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ̀tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Voice House. Tọ́ba ìgbẹ́yìn sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé wò wọ́n lọ́fọ̀ndúrẹ̀ níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́kọ̀mọ̀ Fanfamily wà ńbẹ̀ lórí TikTok @topstriker100 ìyẹn lórí TikTok. Ẹ mọ̀ pé Telegram àwọn ayédèrú ń bẹ ńbẹ̀, you have to be very very careful. Tọ́ba ti rí àwọn ọmọ àwọn àgbélẹ̀rọ jáde lóríṣiríṣi, ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àwọn àgbélẹ̀rọ àwọn náà ó mutí náà jáde, ṣùgbọ́n ojúlára kan fi sọrí. Ó ṣeéṣe kí wọ́n wà lórí ẹ̀ǹtẹ́ mi bá gbé, wọ́n mọ̀ wá mú ní bá fi ibẹ̀ wọ́n mọ̀ gbé lọ bò mí. You have to be very very careful. N ò béèrè owó lọ́wọ́ ẹni bọ́ọ̀dì, n ò sì ní nǹkan kan tí mò ń tà ń bẹ́. News lásán, sports news lásán. Sẹ́kaná, ọ̀tán, jù bẹ́ẹ̀ lọ. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn, ó yá pàápàá ọgbẹ́ni James Aremu. Ẹja wo ìfigagbága eléyìí tí ẹja ọkọ wo ìfigagbága láàrin ikọ̀ ti Liverpool lánàá, Liverpool àti ikọ̀ ti Atletico Madrid. Bó ṣe jẹ́ pé nígbẹ̀yìn ikọ̀ Atletico ó láǹfààní àti jìyà, ó ṣáájú ni àwọn lóòótọ́, ṣùgbọ́n nígbẹ̀yìn ìyà ló padà bá bọ́ ńbẹ. Ṣé ká sọ wípé ikọ̀ Liverpool ti ń gẹ̀tì bí àárín ara wọn àbí ọlọ́nkẹ kò wọ́n yọ lánàá yẹn?
1: Wọ́n ti ń gẹ̀tì bí àárín àwọn díẹ̀. Kini yẹn slow, improvement yẹn slow, but nípa àwọn ibi tí akùdé ṣì wà, òun ni láti bi defensive midfield mọ ọwọ́ ẹ̀yìn yẹn. Tàbá wo ikọ̀ Atletico style táwọn ń gbà, tọ́ba ti rí team tó dáa jù wọ́n lọ, wọ́n máa ń fẹ́ soak pressure kan into one counter kọ́ gbá direct football. Ṣùgbọ́n fún ikọ̀ ti kílọ̀pọ̀ rẹ̀, fún ikọ̀ ti Liverpool, àwọn sì fẹ́ continue style pòkè láti lè contain gbogbo àwọn attackers wọn papọ̀, so that wọ́n lè sharp dada wájú. Ṣùgbọ́n fún ikọ̀ tó bá rely lórí defensive ability bí ikọ̀ ti Atletico Madrid báyẹn, wọ́n máa ń mọ bọ́ ṣe lè cage wọn. So àpapọ̀ aláwọ̀kọ̀ ni pé ikọ̀ Liverpool wọ́n need láti kọ́kọ́ understand ara wọn, àwọn player yẹn wọ́n kọ́ need general understand ara wọn pòkè ibi tí oníkálukú ń gbárí style tí adẹ̀fẹ́ máa lò fún ikọ̀ eré, kò pa dandan kí wọ́n lo gbogbo àwọn agbábọ́ọ̀lù yẹn lẹ́ẹ̀kan náà. Àwọn tó máa jókòó sórí bench tó jẹ́ pé wọ́n fi ṣe super sub kọ́ mọ̀, àwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ regular starter tó jẹ́ pé wọ́n understand pattern tó lù kọ́ ni fẹ́ gbá gangan, àwọn èèyàn gọlọ́yẹ kọ́ máa start ìfigagbága. So lápọ̀dọ̀ tèmi, èmi ò rí kọ́ Liverpool bíi pé wọ́n ti kíní yẹn ti yé wọn.
0: Ok, ẹ já wo ìfigagbága láàrin Arsenal àti Napoli. Napoli náà máa ta bíọ́bíọ́ àbí
1: wọ́n nílò láti ta bíọ́bíọ́, torí ní sáà yìí wọn tí láǹfààní láti borí ìfigagbága. So wọ́n tiẹ̀ tó wá gbá ìfẹ́ ìdíje UEFA Champions League lánàá, wọ́n á fẹ́ pòkè téèyàn bá tiẹ̀ máa bẹ̀rẹ̀, téèyàn bá máa kúrò ní fọ́ọ̀mù burúkú tó wà náà, ìfigagbága kan lèèyàn gbúdọ̀
0: fi bẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni tọ́ba dẹ̀ lọ borí kojú ikọ̀ Arsenal lánàá, ó tó nǹkan tí ó máa fún wọn nígboyà, ta fún wọn confidence pòkè English Premier League team òun la bá play. Tọ́ba dẹ̀ wò sí pé bọ́ igbá bọ́ọ̀lù ìlú yẹn lánàá, wọn gbá bọ́ọ̀lù yẹn nígbà tó yẹ pé wọ́n fẹ́ bẹ́ sí ikọ̀ Arsenal.
0: Wọ́n sọ́lé, wọ́n jáde lẹ́kọ̀ọ̀kan.
1: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n torí pé squad depth àtàwọn kankan ló ẹ̀pù ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lánàá, torí tí ìbá ṣe wípé àwọn agbábọ́ọ̀lù náà personal brilliance wọn, ọgbà àtinúdá táwọn náà ló lánàá, ó ṣeéṣe ọdún wọn rí chances tó yẹ pé wọ́n pàdánù ẹ̀ ìyẹn kọ Arsenal. Tọ́ba Arsenal náà Napoli 3-0 láàárọ̀ ó tóhun tí èèyàn máa sọ pókè pẹ̀lú àwọn àǹfààní.
0: Bẹ́ẹ̀ni.
1: So lápọ̀dọ̀ tèmi ikọ̀ Arsenal wọ́n sì nílò láti ṣiṣẹ́ lórí pé ìwọ̀nba àwọn àǹfààní táwọn bá ń rí káwọn máa utilize, torí tọ́ba tó lọ pàdé tíìmù irú tíìmù báyìí tó ń gbá ló block.
0: Tí àǹfààní máa scarce.
1: Tó wá ń gbá ló block, tó wá jẹ́ pé irú ìwọ̀nba tẹ́ rí ẹ̀ ń gbá sọnù. Ọlọ́run má jọ pé kó yẹ pé ibi tí wọ́n á ti máa pàdánù
0: point.
1: Ibi tó ti máa pàdánù point díẹ̀ nìyẹn. Mo mọ̀ pé olùkọ́ ni àtẹ̀tà náà náà máa ṣiṣẹ́ sápá bẹ́ẹ̀.
0: Ọ̀dà ẹ já wo ìfigagbága lénìí, ìfigagbága lénìí, ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ tèmi yẹn, kan ka fe ka so nkan kan kekere die lori eh se Barcelona si need the striker sir.
1: Uh-huh, what she need a striker?
0: If you got Gabi, man, by almost 22 goals.
1: Lottie, me. Shame, play season she young. Tabade, papa, yato, some tournament, tongba, tournament, baby. Kamu Champions League. Ati league, mo. Tori Champions League, no, what in low league format, ni bere. League, there, marathon. Could there be a tournament, pete, bati, ba, ikati, bossy, pilekan, or to debate after a month, ketuto, ba, if you got Gabi. Iru atamata se toni sin ko seri laili lori lo jujujuju yen Gabriel Jesus o to o se dada fun won si mi so won perform
0: and iro Rafinha ni man to strike by be first nine o dem deliver
1: first nine
0: seven goals now
1: be any first nine ojo ti won ba ta won agba ball ba get awon odo la liga no open football wa ko dabi EPL but ka so pe ninu DJ UEFA Champions League ta ba ri team to fe ba Barcelona play to pe ke je ka won sit deep to dem mo pe iru agba ball ti o le se iru seyin dada iru se ti Rafinha se dada to le se dada gan won ti yonde agba ball to ta sinu ko PSG
0: to lo mi to ya trick lana
1: Ferran Torres in fact o mo bi o se le to se le wa apart from pe o mo boye le pass ti o ti tin bangba lo block o mo bo se le warin won ti won de fi pass locate
0: to penetrate
1: ta penetrate eh
0: Rafinha na nse bayi
1: eh won se but ohun le se then Rafinha de re ka ma pe Rafinha na lenu jo meta injury o je ko ohun na gbadun iyan Rafinha na fun re
0: the only thing temi ri nbe ni pe boya ka ba so nipa pe o wa prone to injury
1: Owa prone to injury. So then
0: o se da da nisin gba won ba gba fi gbagbaga bi mewa nisin.
1: Hello.
0: O le denu ko
1: le. So atamata se gogogogogo yen gbe Jesus no won dere injury player lo won na. So for emi lore emi fi pon si need the striker. Won need the natural
0: point
1: man. Eh to je pe gbogbo ti e ko koja bi box. Awon agba ball gbogbo agba ball to nisin awon utility player to pe ko si bi to le play even gbe Jesus eh.
0: Even Rafinha o e mo pe first man don play.
1: O ma drop deep lati gba ball eh. Sugbon ojo mi ma to pe Emma
0: Nilo
1: ma Nilo ti won ma fi ball wa to pe to ba ti ri ball ti e ni pe ko lo score tori te afani to fi to ma wa be te ba lo point man ni gba mi pe ko ni je ka won te ba face iru team gba biru Arsenal abiru bi Kobe Bryant ni ton ma ni awon playing ball defenders awon no ni le jadi to ba ti mo ru en ti awon duro ti to mo pe ti ball ba fi le dodo e oni pace o tun ni go sense to pe to ba gba shot lati bi to wa shot yen ni precision eh awon no le fe so pe awon fe jade abi ka won lo jujujuju sugbo to ba ti mo pe ke ten lo first nine ni awon na ma jade bo se won so inti traditional nine bi to ti wulo niyan ju first nine lo so won si ni lo e
0: oda je nsare koko ti akoko pe awon kini na awa bo sori Manchester United lale ati saba elo e ka so o
2: yes sir
0: oruko yin atadugo te wa sir
2: Abidin ti jani lati Oki.
0: Ah, oloko mi ma ni Abidin.
2: Ben sir. Doctor
0: Iga. E kasan. Igba o lati play kase. Wa alekun sala wa nuti lo ba kan.
2: O ni pe sir.
0: Se ti jeri?
2: A ti jeri lekan. Ilu
0: le. Ilu le je.
2: 150.
0: Ah, e tun ti je 50,000 naira losan yi o. Congratulations. Customer care ma pe yin wa bere account details yin.
2: O da e se
0: o. O se je niyan. Iyen beyen another 50,000 naira mo so fun yin po ti poju o ti po si ti tele o ti poju ti tele lo another 50,000 naira bayi another 50,000 naira akoko nu imi itun le another 50,000 naira ta lo wa nbe
2: hello sir
0: elo
2: e ka san sa o
0: oruko yin atadugo te wa sir
2: Mr. Adewole Gbenga Mayegun lo soro.
0: Mayegun ti
2: bo. Ni Mayegun to le remo ni mo ni to gate sir.
0: To gate le wa bayi.
2: Be ni sir.
0: Igba wo la tin play kase.
2: Se die ko man ta le kokon na.
0: Se ti jeri.
2: Mo ta loni. Mo ti jeri mo je 25,000 naira risa.
0: 50 le je losan 50,000 naira le je losan. Congratulations. Won ma pe yin laipe yin customer care a pe yin asisu awon ku ti pe yin. Oda e take care. Ya. Iyan ti lo beyen. E ja wo ori 100,000 naira lo. 100,000 naira. 100k, 100,000, 100,000, 100,000. Ta lo ni 100k yi. 081 lo bere 6569. lo pari e. E ku o bi radio yi. E ku o bi radio.
2: Hello.
0: E lo ka san o.
2: E ba so.
0: Orugba tari wo te wa isa.
2: Ademola me lo ko.
0: E ku o bi ariwo wa igba o la tin play cash e.
2: O te ka di fere.
0: Nse ti jeri.
2: E jeri o.
0: Congratulations, you let 100,000 naira lost one.
2: That's
0: a good sir. Like pay. Ah. Nkan ku mbi ariwo wa ironi. Boya won fe ma gbora won ni ko ye mi. E ja bo sori 150,000 naira. 150. 150,000 naira 080 lo bere re. 080 lo bere re. O pari pelu 7706. 07 06 150. Egbe ko o. Hey, hey, hey.
3: Number you're calling is busy.
0: Ah, busy ke. Ekan loku. Oke ekan. Ekan. Eke jire. Eke jire, ah, oh, delete here, ah. Hello, okay.
2: Hello.
0: Ah, Eka sa o.
2: Eka sa sa.
0: Oruko yin at Arubo te wai.
2: Oruko mi sa li e Iramiki.
0: Arubo ule wai.
2: Olu wai pie lere.
0: Okay, ati pe yin tele, o ni number yin busy.
2: Be ni da.
0: Okay, ah, Emma.
2: Be ni da.
0: Ewa lori ko ka wi.
2: Be ni.
0: Ba ule simple kashe.
2: First time
0: you. Anybody?
2: First time you mean play any?
0: Eh, play cash any?
2: Play
0: any. Be man go.
2: Be man go.
0: E kilo wa swing de belo say.
2: E ine father di ke play lo say you.
0: No no wo.
2: E be any kama reason that the kama ki.
0: Hello.
2: E I do any mo da.
0: Eh, any money lo na wo di o fi jagbe mi mo je ke play lo say.
2: Ni
0: no
2: ke
0: si ma ba
2: so
0: na
2: ni
0: o
2: pe
0: ka
2: ma
0: so ohun mi lo gbe yin dide te fi wo pe je ngbianju ti ma yi ti en so e de wa je losan yi
2: ah thank god
0: first time te play na le je 150,000 naira
2: ah I don't see o
0: 150k le je.
2: Hey,
0: congratulations. Congratulations.
2: Okay,
0: be live see
2: okay.
0: Congratulations. Okay. What pay yin? Customer okay. Came up pay like pay won be a candidate yin.
2: Okay,
0: sir. This is O ku 200,000 naira. Ya sare soro man yin ki wa ese 200,000. O si le play o. *347*1004*1#. Baya woto esi se fe play yen lo je 200,000 naira bi man to ese je tan ni si Agbani James Aremu e ja wo inu iko Manchester United lo odun keta re sack abi ka so pe sack keta
1: keta be
0: ti won ti wa si ni DJ UEFA Champions League kan sugar Olorun ke won de bi pe iko ti won fe bagba ni ale leyin gba won de lati atipo iko saba lati olede Azerbaijan àwọn náà lè sọ pé ikọ̀ kan tó so ká sọ yí pé ikọ̀ Manchester United ó fi ké burẹ sí.
1: Ó yẹ kó fi ké burẹ sí tàbá wo pépà ṣùgbọ́n tàbá ní káyé yànnà náà ìfẹsẹ̀wọ̀nsẹ̀ man u wọn gbúdọ̀ sùn ní alẹ́ yìí ti throughout the 90 minutes ọdún mi wà lè sọ tí man u bá tètè rí early goal ó ṣe é ṣe kí nǹkan yí padà ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé tàbá wo ikọ̀ yìí. Ọdún nísàyí wọn tí ìbá ikọ̀ tó kọ́rin tó bíbí máa yìí wọn tí ìbá pàdé.
0: Ikọ̀ tó á lè sọ pé gbẹ́ ni wọ́n.
1: Bẹ́ẹ̀ so fọ́ọ̀mù wọn wà
0: ìgbìmọ̀. Ọ̀rẹ́ báwọn àti Man City kọ́ni lópin ọ̀sẹ̀ láyé àgbẹ̀.
1: Bẹ́ẹ̀ni Man U Man City lópin ọ̀sẹ̀. So tíìmù yẹn sábà wọn wà ní good form bó ti ẹ̀ pé ìgbà àkọ́kọ́ rè tí wọ́n máa gbá bọ́ọ̀lù nínú ìdíje UEFA Champions League. Wọ́n gbá bọ́ọ̀lù nínú ìdíje UEFA Champions League. So wọ́n wà ní good form nínú mẹ́fà tó gbá sẹ́yìn ẹ̀yọ̀kan péré lọ́pàdánù. Wọ́n borí márùn-ún tó kù.
0: Ìyẹn
1: Saba.
0: Saba. Nenu
1: mefa. Ligi. If you got back to Ligi or to qualifying series, kopa nino DJ UEFA Champions League. Shubwa man you. Saba nika wo mefa tango ba sen. One draw meji. One pada na yekon. One body meta. In kakade tu wak come off man you. Bubu. If you got back to Tik Bansa yi. Ko seti wan concede be.
0: Ko seti wan concede.
1: Ko seti wan concede.
0: Even to vi. Chelsea.
1: Ben. So even to vi do the friendly. Go be ya Rosenberg ni kamuri kwa wan concede against. And you kuga nino friendly gan want to concede. So yen tu mask be away. Ni won yen o ju o si fun won ni ju ta ba de wo fi gbagbaga lale yi iko yi ile iwe lo wa yen saba won lo ba man yu le ni won ni fe jade si man yu iko won won won lo block lo ma fe play iko e mo goals come to to sugbon to ba nkoju awon egbe won niyan sugbon iru ko bi man yu to ye pe we won ti fe ko ke count e try lati mo point so won prefer lati oto ni ke gba lo block o igba mi eyan le gba lo block to ye pe boya won marun to wa le yin lo ma duro abi formation te yan ma lo lada bi low block but low block to pe awon agba ballu almost boy out of 10 awon boya bi 8 lo ma lo dile
0: abi 9 abi 10 gan
1: eh lo ma lo dile to ni jade pe nte ba fe gba
0: o ni won
1: ma gba
0: o wa ku sori pe bo ni
1: man you se ma score so lale man you ma dominate yan se pe kini wa dominate wa press sugbon iko yi won fe gba low block won de fe rely lori set pieces ati counter igbe ta ba ri counter ta ba ri set piece to lo ba se ti ko e ba fi le saju man you score lale ki man you gbagbe
0: man you are equalizing
1: to ba fi le score lale ko gbagbe
0: be na man you na poor to any can it man you buy ti won ba ti buy play draw lale yen won arrest won
1: no ti won ba na ti to ba concede lale to ti won na team be abi 2 abi 3-2 o to ki eyan ni eyan ke yan pe Carrick pe ki lo fe se gangan
0: be ise wo gangan lo fe ko
1: ben ben
0: be ise oluko ni
1: o se ben ki fe to ba fi le concede ko ju ko saba lale no ya ke yan o to ki n so lu koniga tawon agba ball gan
0: pe
1: ki le to fe gangan
0: okay
1: ben
0: ki se se
1: ben ki se short draw by pe ko to ko concede
0: ko ke concede la sa
1: concede ko ju saba lale
0: o
1: ya ke yan ben ni
0: e ja sare se 200,000 naira tori church at dey that pretty lady ti mo man so yen that pretty lady has entered the studio now. E ja sare se the last 200,000 naira, the last 200,000 naira. Rawo yen ti won ti wo pe 200k ta lo fe je, 200k ta lo fe je. 200,000 naira ta lo lowo 070 lo bere re o pari pelu 4263. O connect. Won delete e o. Hey. 200k ko gbe call o ko gbe o ma babo okay okay kan ekan lo ku be yen hey delete okay.
4: Hello.
0: Ekasan. Eko ataro.
4: Yes sir.
0: A n pe yin lataro e gbe ko.
4: Oju orun ni mo ti fori di mo se orun sai gbe ni lo mo ti n gbo ni si lowo.
0: E n gbo wa lowo e tun wa su lo.
4: Mo su lo mo gbo ni da o ke n to ring be mo fori di lati oju orun ni.
0: Oruko yen da ri bo de wa yi.
4: Taiwo Olubukola latade bayi.
0: Mr. Taiwo Olubukola iba o le tin play kase.
4: Mo ti tan si yi o ti lodo kan akaro.
0: Emi lo le ti je.
4: Mi je kankan ri.
0: Na tun wa sun.
4: E wo lagba. Orun gbe ni olomo tin gba ta mo sata gbe ni so.
0: E ma gba ta se draw awon draw kan tele.
4: Lo ni mi e fun mo kan.
0: E ti ati sun ti pe die.
4: O lagbara.
0: Last draw re ati pe yi to ti ring lo elekeji re.
4: O lagbara mo se gbo re mo fodi de lati ojo orun. Mo se mo pe pada ko to tun wole gan.
0: Congratulations, Mr.
4: Taiwo. 200,000
0: naira leje.
4: Thank God.
0: 200,000 naira leje. Congratulations. Oro buruko ni ku wa.
4: Jesu.
0: Won ma pe yi customer care ma pe yi laipe isejo. Ma bere account details yi.
4: E se mo dupe.
0: E se je niyan. E je kemi a ma lo losan yi o. Chacha ti de lati gbe wa debe. That pretty lady. gorgeous chacha, beautiful chacha, splendid chacha, fantastic chacha, fantabulous chacha. Any IP ti po, IP ti po, e ma bo lori Facebook e wa wo chacha e wo nke yin te wa nbi e kokko gbadun re nbi na e ri nkan se ti rin ti mo wi se ri ti mo wi wa e o lo fa nke oni agbaro yin se ala titi ala ta tun pade.

0: November month, then don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you know about the Independence Day Kashadi. 66 people, now you go chop a better money inside 1 week. Double winning cash pot, safe day. As a cashier, go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next billionaire on top of cashier. September 30, now the special Independence cash pot, now you go shell on that day. And you go loud, pass the bazooka. Make una play cashier today. For Splash FM, you feel post and tax start 347 *1004 *1#. If now like a new FM, they hungry you. Oh yeah now, now start 347 *1004 *2#. You feel enter our website www.bettercashier.ng. Remember say cashier, now for only those people who don't enter 18 years old. And now your state to get on board. 9 license and Jetty Cashier! Mochi Cashier!
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ akọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Òróró ìsebẹ̀ ni mo fẹ́ ra jàre.
4: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá.
4: Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: wọ́n ti pé ìfà máa fani lákòóyá o.
5: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Òróró ìjọ ohun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
7: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Spread your wings on Splash 105.5.

0: We educate. That's why we are respected. We inform. That's why we are loved. More music. We are the best. The Integrity Station. Splash, splash,
1: splash. 105.5.
2: Eh, àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
3: Ọ̀rọ̀ ìṣègbè ni mo fẹ́ràn jà lọ.
2: Ọ̀rọ̀ àbúrò tí ò lórí kọkẹ̀.
3: Ọmọ rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
3: Wọ́n ti pè fa máa fani lákòóyá o. Ọ̀rọ̀ àwọn olówó fẹ́ kí n rà báyìí.
2: Ọ̀rọ̀ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègbè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Ọ̀rọ̀ ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni, ò parọ́.
3: Ó lè rà ìwé bá tí owó rẹ̀ bá ká kó sí. Mo pé wàá gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
3: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègbè Devon Kings ni ọ̀rọ̀ ìṣègbè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọ́lọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwangwe Doti Kenyi, Taya New, Asho New, Paper, Pali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website or oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
6: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí tẹ̀mọ́ tí máa pọ̀ gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. fún wa ní Sanlam Alliance. Àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mádàndúfò wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Flash 105.5.
8: Abisa Samakore.
1: Tune in and listen everywhere you go.
8: Whoa, wow.

0: Desi. Desmond to the D.
1: Gaji in the me wa won bita wa.
0: O ku le ko be mi Olorun.
1: Te ba ri gaji yen.
0: Ile Olorun le mi nle.
1: Ile Olorun.
0: Ile ologo le mi nle.
1: No mo san Quran ni be mi won ta ba bo leyin.
0: Iwaju le le mi de ma gba wole.
1: Ala kumo la.
0: Se o mo bi o ba fe gbeyin kule o. Abo fe gbori aja.
1: Gbogbo ara
0: mi mi te mi
1: o fe gba nti e o.
0: Emi o ni ba won gbeyin kule. Oju le nu ma gba.
1: Ta ni paro furo bayi ni sin tori Olorun.
0: Desmond ni. Oun ni. Desmond ni.
1: Emi ti mo ti gbe ti mo ti ka mo gbo ma je.
0: Oh my god. Oh my god.
1: Gaji ni. Gaji ni.
0: Oh my god.
1: Gaji ni. Eh be ba so yi pe oya. Ka mo mu awon ti ra kankan mo tu gbogbo eni
0: o
1: tu.
0: O mo mo ti.
1: Gbe bibeli de.
0: Ah.
1: Be ni samu.
0: Yo mo fa yo bayi ni.
1: Yo be ni mo so so la fun yin.
0: Oh my god.
1: Ai be ko ni. Eh akọjo akọso na lo.
0: Ti tin fa se se
1: mi. Fa se mo mi. Ojo ke nikan ni eda ko bo ni yo se fa se mo mi ti o ni jo.
0: Omo.
1: Mo ni do ni fa de
0: mo ni fi ta yin.
1: Ah.
0: Mo do ni fi ta yin.
1: Eda ko eyan mo gboro.
0: Eh.
1: Eda ko be ba ni gaji. E mo se bi be na lo le to be yin.
0: Ira o ko le to
1: na lo. Sanu aje to ni Olorun ko ni gbogbo yen bo ti le leyi
0: bo ti ni Olorun
1: e je wa kira ipe ka san e ko aso wuro e ku igbalado e ku igbaye igbede mo ke e ku jinjin mi ni jojo gbogbo
0: eh ba
1: yo mo da fun wa lase lowo Eledua
0: ami
1: bo ni so wa session lo nibe won
0: o ya
1: o di ariya le yin wa e se ku agba bi o ni ladura ajo kejo
0: o ni ni o ni ni
1: eyin oku oda
0: ami
1: lase lowo Eledua
0: daga laaro o kan ni ngwe lo yi Olorun ba mi Babo baba to wo 100
1: baba to ti darugo baba dagba baba custom baba to chaye chaye chaye won si joba won si mi
0: aha eni eleni
1: awon olorun yin na se to kejo
0: an se ah e ku orire
1: e ku ewo omo
0: rice lai gbeyun abe ri ile na ni tin feran lori
1: ire si fe lo san
0: ah
1: ewo to ni
0: tin ti fi se yan
1: kini fi se yan
0: awon lojo bi ni an tun jo ten duro
1: ten lori awon ri
0: awon ri
1: eh awon na ba yin yo
0: pa to se ti e lana
1: be ni pa to
0: se ti e loni
1: o pari o
0: awon lojo bi nu
1: o pari o pari o pari
0: Oh my god.
1: Eh, nejo ni e.
0: Mm.
1: O bo soju e ni je ba yen.
0: O duro regi.
1: A je pe bi eyin ba bara yin, enu se yin lo ba yin, e te pele mo.
0: Mhm.
1: Faaji ti o dese lo ba yin, e se pelu ogbon.
0: Oh yes ke.
1: O wa ba yin lo de ariya ni ti an fi we pe yin si. Eyen na da be.
0: Eh.
1: E mo jejo lo nlo, e follow de lowo.
0: Mi o da.
1: Ah, e si e se suru. E mo mo gbe onje, camera n wo yin.
0: Be.
1: To ti yin. E kan da wona bi o na ni awa n pe bi o. E je pade ni atai olujara ni ojo po ti Facebook e kan si itona Splash FM 105.5 Ibadan. E like, e love, e share, comment ni, e je ko ma gbera. E ma bo apin mewa mewa ẹni kọ̀ọ̀kan ni bẹ́ẹ̀ ni náà ni tanwo yin láṣẹ lọ́wọ́ Eledua.
0: Amen.
1: Tún ńlá ni Aládé Lájà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rí ọmọ tán sọ tán sọ tán gbura yẹ. Àpẹrẹ eré ọmọlúàbí 1 orí yín ó. Wa mbe
0: o de je ma kira pe ka san ni gbogbo bi ti en ti lanfani lati ma gbo wa ikan ni omodo abi la npe bi o splash 105.5 fm
1: yes
0: ile funfun bala ofelele ni ilu ti badan e wo laaro lawon eyan yin dagbere fun yin wi pe awon pada abo bo badi laago meji fun akotoro yin gbanko gbe awon sele to ti sele lawon abi kan te na pajade le okere lohun iroyin ta san nipa re idale lori o e wa gbo ni o ke fi sodiwon ara yin e gbo ke le ba mo pe ofin ile ede wa Nigeria nbe a fe ke gbo yan ke ma mi tupe tupe tupe won ma bere pe kilode ke yan mo pe o fe mo ga ni o o fe mo kuru ni o o fe mo jure yin ni o awo oni fere fun yin be na ni oni kawa na ni kan ni omoluabi
1: ami asedun
0: awon oyin ta so nipa re o ti wa lori tabili ti wa awon akori to gberu be lati kokko bere o ogba bobo wa doju ogbagadi gan e mo ni anfani lati mo fe ti yin ko yawo oyin loro balejo nu iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi mo tara yin ele to se be nko momo o se dada
1: o da ma jiyan la ma wo oyin ta fi dani kan ni ti omoluabi dánkọ́ gbin ilé yìí o ẹ wá jẹ́ ká túgbọ̀ ká tún fi kọ́gbọ́n àwọn ò mú wákẹ́ lè dìdàmú àdúgbò a mú wákẹ́ lè di fìtìnà tì inú ẹbí bẹ́ẹ̀ bá rẹ̀ ń tó gbé gàrò jáde ẹ̀yin náà ṣe bí eré bí eré ẹ̀fẹ̀ yínyín ẹ̀ẹ́dọ́gbọ́n sí
0: i
1: ẹ gba àkàtà àwọn òṣìṣẹ́ elétò ààbò
0: náà kẹ́
1: ẹ lọ rẹ̀ sọ fún wọn mbẹ́
0: ẹ mọ́ sí ìdájọ́ ọwọ́
1: ọdún gbàǹkọ̀gbìn tó lágbára ni wọn ni gèǹdé kan lè yí o ẹni tó dúró hey tó sì ṣàlàyé pé sówó ni ẹgbẹ́ owó wa owó ló lè ṣe ǹjẹ́ owó kí lọ fẹ́ gbà wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ó gé ka ara rẹ o tó lè bá wa rí ka ìkẹni tí ń bẹ láàyè a nílò ka wọ́n ní ó sì dáhùn pé owó òbítíbitì rékẹ́ òbítíbitì mílíọ̀nù ọ̀dà ó ní ka tó ń lè gé o ó gé ka ara rẹ ó sì gbélé wọn lọ́wọ́
0: chai
1: níbo wá ni ọ̀rọ̀ dé dúró mílíọ̀nù lọ́nà ọgọ́rin 80 million naira
0: lówó tọ́tọ́rọ́ gbà
1: nítorí ìka ó gé ka ara rẹ
0: ta ló sọ fún pé
1: ìka tó gé lẹ́yìn ẹ̀mí rẹ̀ kọ́ ló ti tà yìí
0: àbí
1: yìí táláìmọ̀ kan fi ń
0: ṣe rẹ̀ lọ́pọ̀ o
1: ìwé ìròyìn daily post ló jẹ́ arígbọ́ báńkọ́ gbèrè fọ́tí ọ̀sán òní o
0: ó dẹ̀ já lọ tààràtààrà sí ojú ewé kẹrin ìwé ìròyìn the punch eléyìí tó jáde fótò ní o wọ́n ní arákùnrin kan ọmọ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ìyá tó bí lọ́mọ ọmọ lókunrin ọmọ ní di ọmọ ní sísìn
1: kú ní sìn
0: ǹjẹ́ kí ni ìyá rẹ̀ ṣe fún o wọ́n ní ìyá rẹ̀ ń dúkọ̀ọ́ kò mọ́ ni o pé wò ó bọ̀ báyìí ṣe dáadáa kó o mọ́ ṣe bó ti tọ́ àti bó ti yẹ ilẹ̀ ẹbí tó rọjú mọ́ kókókó yìí ń gbé háyà fáwọn èèyàn míì ni
1: ẹ̀yin
0: ẹ máa lo lẹ̀ lọ́ntì yín ẹ bá tó lò tán ni wọ́n ní eléyìí ló gbọ́ lẹ́nu ìyá tó bí lọ́mọ ó sì ṣe bẹ́ẹ̀ pàkùrùmọ́ yẹ ẹ
1: ó
0: gbẹ̀mí lẹ́nu rẹ
1: o bó
0: o gan ni ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ṣe wáyé
1: àwa fẹ́ mọ̀
0: gbáńkọ́gbìn mọ́ ni ẹgbọ́ lọ́sọ̀tò ní.
1: wáyé ó gbáńkọ́gbìn mìíràn ló ń sọ̀rọ̀ jáde láti àkàtà ẹnìkan tó jẹ́ àfúrásì wọn ló ṣàlàyé pé ẹ wò bó o ṣe tàárẹ̀ o àwọn ọmọ méjì èjì rẹ àrà ìsókun ó ní bó o ṣe tàwọn ọmọ ìrè kọ́dà àwọn àbejì nìkan kọ̀ àtàwọn ọmọ mìíràn tó jẹ́ pé ó ń ṣe bí òun gbájẹ́lé wọn lórí ẹnìkan ò tó wọ ṣèkún òfin orílẹ̀-èdè nàìjíríà tó ti wárí tó sì gbámú lọ́wọ́ ṣèkún ni bó ń ṣe káràkátà àwọn ògùwẹ̀ rẹ̀ láwùjọ wa abọ́lá ìkejì ọ̀rọ̀ ọ̀hún kọ́ wọn ni géńdé kan náà tó rèé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọ́n bẹ òun náà ni pé bó wa ni o amọ̀ níṣẹ́ támọ̀ fún ọ ṣe
0: ìjẹ́rù
1: iṣẹ́ wo wọ́n ló dà ń pé a máa jínigbé ni o bó o bá lè jínigbé o ìyẹn ò ní burú kò sì ní bàjẹ́ o a fún ọ lówó o ìjẹ́ èlò ni ẹ wà fún ẹgbẹ̀rún lọ́nà ogójì owó orílẹ̀-èdè nàìjíríà
0: 40,000 naira owó tọ ọmọlúàbí ní owó
1: ṣòwò rèé ọlọ́mgbà
0: wá sọ́wọ́ tó wá lé léyìí
1: ó yà mí lẹ́nu
0: ọ̀pọ̀ owó tí ò tó ná lójúmọ́
1: ó máa lágbára
0: ee a máa wá ṣe nǹkan o
1: ọkà fóònù òfin ti gbà mú
0: ọ̀dà báwọn
1: ẹbí ọ̀rọ̀ ẹ bá dé ẹgbọ̀ lọ́sàn-án òní.
0: ó dẹ́ tẹ̀lé mi lọ sí ojú ewé karùn-ún ìwé ìròyìn the punch eléyìí tó jáde fótò ní o wọ́n ní ọwọ́ ọmọ ti bu arákùnrin kan ní ìpínlẹ̀ cross river ẹ̀yìn bèrè pé kí ni tó ṣe tó di gbàǹgbìn mọ́ lọ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o ọmọ ọlọ́mọ kan eléyìí tó jẹ́ ọmọ ọdún márùndínlógún òun náà ló ṣe tìpátìkúùkù pẹ̀lú ọmọ ọlọ́mọ ní ìpínlẹ̀ akwa ibom wọ́n ní àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkún kan wọ́n mọ̀ bóde o wọ́n sì lu arákùnrin kan wọ́n lù ú àlùkì wọ́n lù ú títí tí ẹ̀mí tó fi bóde lára rẹ̀ ní o kí wá ni tó ṣe wọ́n ló fẹ́ jí ọ̀kadà ọlọ́kadà gbé ni a bá ṣe ìdájọ́ ọwọ́ fún ìdájọ́ ọwọ́ tá à ń sọ fún yín yìí a ti máa ń pariwo ẹ̀ tọ́tọ́tọ́ pé kò dáa àwọn òṣèlú tó àbò ń bẹ́ ńlẹ̀ ẹ fọ̀rọ̀ ọ̀hún tó wọn létí wọ́n mọ ọ̀nà tí wọ́n gbé kínní ọ̀hún gbà ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ gbáńkọ́gbìn ìtúre o ẹ gbọ̀ bákòókò rẹ̀ bá ti tó.
1: wọ́n yí ó gbáńkọ́gbìn mìíràn ọ̀tún lè yí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí o ọwọ́ ṣèkún òfin rẹ̀ tuntun àfúrásì mẹ́rin nílẹ̀ wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹjẹ́ mọ̀ pé àwọn gbajúgbajà iléeṣẹ́ tó wà nílùú Kàlábà wọ́n lọ bẹ o gbogbo orin ojú fèrèsé yíyọ ìrìn ojú ọ̀nà yíyọ etí ọwọ́ àti owó ẹ̀jọ̀pọ̀ òtútù mílíọ̀nù mọ́kàndínláàádọ́ta owó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn 49 million naira bọ́glárì eléyìí máa lágbà á pọ̀ kí wọ́n á ní gbọ́lọ́hún tí ń sọ gan-an nígbà tó dí àkàtà àwọn ọkọ ìyá ẹ̀ gbáńkọ́gbìn nìyẹn ẹ yóò gbọ́ lọ́sàn-án òní.
0: ó dá bá a bá fẹsẹ̀ kọyà ní ìpínlẹ̀ ogun wọn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ ti ṣàlàyé ọ̀rọ̀ pé ní báyìí àwọn ti dẹjá àwọn dẹjá máa nì ta ni wọn fẹ mú
1: wọn
0: ní arákùnrin kẹlẹ tí ẹni kọlá ló kọ rẹ o àwa mò ń kọ baba tó bí lọmọ kọlá sọpẹ náà ni ẹ kọ bí ǹjẹ kí ni tó ṣe o won ni kola ta won so nipa re yi omo lomo kele to je omo okunrin e to je omo odun meta di ni ogun 17 years old boy on sodomi omo lomo
1: in
0: gomora gomora omo lomo
1: ma buru jai
0: o se akosako pelu omo lomo
1: olohun
0: bo gan la kara re se tu epo omo ta n so nipa re yi gbolohun wo lo bode lenu re eyan mo gbo losan to ni ba koko re ba ti to ni o ni ipinle ondo won ni awon eyan me ni ni ogun kan o na ni amo ti di orun are mo bo bayi o won lo orun o le pada waye mo won pe won ni pe taye won mo je mo won ti bere ni je pe orun ti alike amo je bo lo je won ni be la bi ni o agbo kan o na ni ani gbogbo won mo gbe mu won gbe mu ele igba to na gba ele na ra to na gba kaluku bere si ni ise mu won se ege won se mu won se ege won ni se ri agbo yi gan o na lo soku fa ku yajo yajo e to ro gbogbo won lorun alike amo agbo ta nso nipa re yi bo ni won se se ki won fi se
1: ibo
0: gan ni ti sagbo ohun
1: ibo
0: ni ko wa won ti mu
1: ba
0: ko gbe to ye ke gbo mo ni e gbo o ba koko re ba ti olodun ja si mu
1: ami ase dumare
0: ti se ti mo tojo ara da
1: bi
0: bo wa
1: ni
0: wa le ise wa je ba ko gbe ni o e gbo lo so to ni
1: awon ni owo asekun ajo ile itan korojo si gbigbe ati lilu egboge oloro lawujo wa ajo ndlea won ni eja mo pe o ti kan enikan o won gba mu lowo asekun won ni olu aye ta nso nipa re yi o eleyi jingiri nipa gbigbe egboge oloro leyi ti o si ti foko e lede tele odun bi meji seyin re
0: won wa ni
1: an wa ya laya e
0: ba
1: fi orilede nigeria fe mu lowo
0: ko ba
1: won ni gba mu bayi ṣugbọn nipele eko won ni gomina won ti kede ilu omo fararo o leka kini baba ni ka so nipa imototo ayika ati agbegbe won won ni gbogbo obi ti a se be te nda je si won si o ti ku baabi awon ko bogini bi ogojo ni o duro e ma da e ma ko e ma da e ma ko ki wa ni awon ilana mi eleyi to duro ti kan lati ipinle eko gbankogbe niyan e yo gbo losan oni
0: o da gbankogbe kan na tun leleyi be ba ranti be ba gbagbe pe oro kan omo bode o gbogbo ta nso yi ko ti ju ose kan lo leyi ti won se lalaye pe ile ise kan leyi to ni se pelu ifowopamo e to wa ni itakwa ojara ti o bere re o ye ko ti ye yin
1: amo
0: amo leyi ti eni oro hun bode o pe ni ba lowo nbe ko lo re kuro tori pe owo re nko yo mo ba kini orin o tori pe laipe lai jina o na ni won ko gba le won ni se ri ile ise olopo ile ti nbe lo lede wa nigeria o na ni e ti wa ise takuntaku won ti nawo gan ara birin kan eni odun 37 eleyi ti aporuko ti e ni afsat abubakar
1: njẹ
0: bo ni ti e se je won ni arabirin gan
1: lo
0: be si ni pin oro o kiri
1: lo
0: be si ni fanka
1: igba keji lo ti wo se be
0: re o ba tan o ba tan o ba tan ka kiri kaluku mo be si ni sakijo kijo
1: kijo
0: owo mi o
1: owo mi o
0: owo mi o
1: aje aje
0: la won kan pe aje won lowo na
1: amina
0: ba be mo lowo mo lo
1: mo lo
0: o re ye lo ko ta
1: amina
0: won ni gbogbo e be si ni beru ni pe bi o ba ile ole ko owo
1: lo lagbara nu
0: o nkan won lagbara po
1: yo lagbara po
0: bo gan ni se na wo gan arabirin ohun
1: yen la fe mo
0: oro ti n tari bode ni bo lo ti ri
1: a tun fe gbo yen
0: na wa ni se iwadi de duro
1: a tun fe gbo yen
0: ba ko gbe ni o e gbo loso toni won ni oro gbogbo to ni se pelu obere kan ni ilu abuja o na lomo to je yon bi o won ni omi gbona lo gbe
1: elade
0: omi ohun ho
1: e ni bo ni nge lo
0: gbona ya ke
1: so fe te ba
0: won ni omi ta nso nipa re yi ko fi ro ka o ko fi te ba ko fi gbere si le na epo ti o gbe omi ta nso nipa re yi ogbe ti ko fi pogi ogbe omi ta nso nipa re yi
1: ki lo wa fe fi se
0: omi na gbona gidi gan ni o nebo nebo re ti e jo ngbe o lo re yi omi
1: ba ni lo
0: nkan bo ti gan ni sele se wa waye
1: a fe mo
0: ibo to yi omi gbona da le lori kini n to se fun
1: a tun fe mo yen na
0: banko gbe mo ni ara ni ele ni bo toro toro
1: gbogbo eyan le jo tola nitori olohun adake ni awon osun mo so nkankan
0: iwo bawo
1: emi ke
0: iwo ke
1: emi e soro
0: iwo
1: olohun gba nibo mi o mo gbo ba o mo ru re
0: iwo dola
1: ni awon ru re kun mi lemi to pin
0: olohun
1: lo sa na mi
0: e ogbo to
1: e mo
0: e mo de be gan to ro kini ohun won ni madamu
1: madamu
0: madamu
1: adura lo nso npa re wa
0: la
1: awon birin yo ni han le mo
0: koni
1: mi le mo
0: koni mi le mo
1: koni mi le mo
0: iwo bawo ẹwẹ ẹjẹ lọ sókè náà kan lọ pẹlú ọjà tá a bá wá padà dé
1: ẹ má dá wọn lóhùn
0: báńkọ gbìrò yìí tẹ ń gbọ nípa rẹ yìí yóò wá fẹnu rẹ ju gidi gan
1: ni ẹyin
0: mọ kúrò níbẹ
1: o
0: àtẹyin àtàwá àtijọ́ rò pọ̀ bíi kí o tó gbọ́ nù náà.

0: wọ́n mọ̀ wá rí ni o. Wọ́n fò ní ẹgbẹ̀rún lọ́nà ogójì owó orílẹ̀-èdè Nàìjíríà 40,000 naira. Yọ́yá o, lọ́rẹ̀ é gbé obìnrin olóbìnrin jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ rẹ̀. Lọ́ọ́jì gbé owó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú gbólóhùn Victor ní ẹni tó tẹ̀síwájú lásìkò tó ṣe pẹ̀kínpẹ̀ké pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ọdún 15 ní ọ̀hún o. Náà ni wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú fúnra amúnimáwòrán ọmọ iṣẹ́ ọwọ́ ẹni kan tí agbẹnusọ fún iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti Rivers ìyẹn Blessing Nagabe ẹni tó fi sọ́wọ́ sí ẹ̀tẹ̀ ayélujára. Ó tẹ̀ wájú náà rẹ̀ pé ìníta ń sọ̀hún. Ó jẹ́ ọmọ bíbí wọn nípínlẹ̀ ti Akwa Ibom. Bẹ́ẹ̀ ni ó sì wá dúró pẹ̀lú ọ̀kan lára àwọn ikọ̀ ajínigbé léyìí tó jẹ́ pé wọ́n ràn lọ sí ibùdó ìtajà abilékọ náà. Ẹgbẹ́ ò débẹ̀ ǹjẹ́ ta lọ́rọ̀ o ní Chukwu Ebuka o náà lọ́rọ̀ òun pé arábìnrin tó ń wò ó olówó lọ́wọ́ o ìkà ń jókòó sí yàrá ìtajà rẹ̀ ló ń wò báyìí lọ bá kọ́ ọ lọ́rọ̀ yìí máa gba owó lọ́wọ́ ẹ̀ tó o bá gbowó tán kọ́ ọ palẹ̀ mọ́ kó o jí gbé wá fún àwọn ó ní fóun ní ẹgbẹ̀rún lọ́nà ogójì nígbà tí Agabe ẹni tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀ wá rí afurasí náà o àwọn àṣìkún òfin gbà mú lọ́fẹ̀tì olọ́fẹ̀tì tó lọ gbígbé bẹ́ẹ̀ ni òkúta ẹ̀sìn o ẹsẹ̀ nímì láúláú ní ìta yìí ìjẹ́mbu ọ̀rọ̀ òde dúró báyìí o wọ́n ní ìwádìí alágbára ó ti ń tẹ̀wájú ni bẹ́ẹ̀ ni ọwọ́ àṣìkún òfin ó mú un lẹ́yìn tí wọ́n ti gbà mú ńkọ́ àjẹpẹ́ ìwádìí alágbára yóò mọ tẹ̀wájú tí wọ́n ó mú lọ síwájú ilé ẹjọ́ o
1: ó dá
0: o gbàǹkọ́
1: ó dẹ́ tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ kan ilé ìta mọ̀ sí ìpínlẹ̀ Cross River àwọn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ òun náà ní àmọ̀ tí náwó gan afurasí kan léyìí tó jẹ́ pé àwọn tó kù rẹ̀ wọ́n ń wá wọn báyìí wọn èrí wọn mímú sí lọ́rọ̀ wọn ò padà já sí láṣẹ lọ́wọ́ Elédùmarè torí pé wọ́n ti ṣe ntẹ́nìkan ò ṣe rí ó sì dandan kojú wọn rí ntẹ́nìkan ò rírí o nígbà tí wọn ó tẹ̀síwájú nú ọ̀rọ̀ wọn o wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé ẹni ọwọ́ àwọn báyìí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án àtàwọn àti sọmọgbé rẹ̀ lè tẹ́ ti na pápá bora òun náà ni pé ọmọ ọlọ́mọ kan nílùú Kàlàbà ọmọ ọdún 15 ni ó jẹ́ ọmọ obìnrin wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé wọ́n ṣe kòtọ́kòtọ́ náà pẹ̀lú ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí tìpá tí kúùkù òun náà ni wọ́n fi ń ṣe ìbálòpọ̀ kùtọ́ pẹ̀lú ọmọ ọlọ́mọ ẹ jẹ́ lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Cross River ASP Sunday Aitupa ni ló kọ tí jẹ́ o nígbà tí ó mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ náà tẹ̀jáde kan eléyìí tó ń fi léde fún àwọn oníròyìn lánàá tí ṣọjọ́rú Wednesday ó ṣe láláyé pé ṣe rí arákùnrin tọwọ́ ti bàbá yìí Felix Solomon lórúkọ rẹ̀ wọ́n ní ṣe rí ó ti ran àwọn lọ́wọ́ báyìí o láti lè mú àwọn ọ̀sọ́mọ rẹ̀ gbé rẹ̀ tó kù eléyìí tí wọ́n jọ wu ìwà láabi náà gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Cross River bó ṣe wí o ó ní ìjẹ́jọ́ mọ̀ pé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni ọwọ́ to ọgbà tọwọ́ to tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wo pé ọmọ ọlọ́mọ yìí bó ló ti dọ́dọ̀ rẹ wọ́n ló dáhùn pé ẹ dákun ẹsẹ̀ òun jẹ́jẹ́ o ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026 iná lọ́dọ́dọ̀ ọ̀hún bó ló ti wá jẹ́ ó ní ẹsẹ̀ jẹ́jẹ́ ọjọ́ àtòun àtàwọn méjì tó kù tí ẹ ti na pápá bora ó làwọn jọ ṣe kò tọ́kọ̀tọ̀nà pẹ̀lú ẹ̀ ọ̀hún tún wá dá dúró sọ́dún àwọn fódìdí ọjọ́ mẹ́ta ní a fi ń ṣe kò tọ́kọ̀tọ̀nà pẹ̀lú ọmọ
0: ọlọ́mọ
1: ọlọ́run mọ̀ ṣàánú wa mọ̀ gbà wá mọ̀ gbàbo lọ́wọ́ akọ eléyìí tí ò fi ìròyìn lo ìgbésí ayé rẹ̀ yìí o nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ ilé tí a gbé kalẹ̀ o wọ́n ní ẹwò àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí báyìí láti nawọ́ gá àwọn méjì tó kù torí pé kí wọ́n sá kúrò lẹ́yìn wọ́n lo òkè òkun ọwọ́ ṣìkú òfin orílẹ̀-èdè wọn Nàìjíríà yóò gbà wọn mú bẹ́ẹ̀ wá kúrò bẹ́ẹ̀ tọ́ wọnú wo lẹ ọwọ́ ṣìkú òfin orílẹ̀-èdè wọn Nàìjíríà yóò gbà wọn mú torí pé fúnra lára wọn báyìí òun náà ni ọlọ́rẹ̀ fọwọ́ pa idà òfin lójú òfin ti ṣe tán láti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lórí wọn ìwé ìròyìn punch ló gbé lónìí ojú ewé karùn-ún ló wà o ó di gbàǹkọ́gbì lórí tábìlì tiwa.
2: Fúnmi níláàdì go. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
4: Power oil, power oil. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
5: Look, Mom, I'm getting better every day.
6: You sure are. I am so proud.
4: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: This is my favorite.
4: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
8: Babe, why are you frowning for me now?
9: Oh, my, make no do.

0: Agbósọgbáyìn.
1: Ìrọ̀lẹ́ nígbà tí ìyàwó sùnsùn tó ní àǹjẹ̀nú ẹ̀yàn ni máa ń mu tíì lọ́sàn-án
2: gbogbo. Tó bá ti gbé lọ́wọ́ tí ò parí láàárọ̀.
1: Ṣé kó wá lọ dàlú?
2: Ayọ́ lọ yí lólè. A fi sùúrù. Gàjí kan àrà mẹ́wàá.
1: Ló ti rínu.
2: Ọ̀dọ̀ wọn kí yí ò pé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ la wà yí bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ rèé tó ń gbòǹ sátẹ́gùn látinú ààfẹ́ funfun Báláwo. Àdúgbò Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lápá ìwọ̀run gúúsù orílẹ̀-èdè Nàìjíríà náà la ti ń kàn sí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ní àti ayélujára àbí òṣùbà káre fún yín o.
1: Thank you.
2: Ọ̀jẹ́ Dayo Ọmọbọ́sẹ̀dé Olúṣẹ́gun Lawal.
1: Adúpẹ́.
2: Ẹ ṣeun gan ni o, Ẹ̀bínú Sàfẹ́mi Amọ̀gbóṣùbà káre fún yín.
1: Thank you.
2: Ẹ ṣeun ṣeun. Wàyí ọ̀dà ẹ jẹ́ ká lọ tààràtàrà ò sákàtà àwọn ní ìpínlẹ̀ ti Cross River níbi tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ ti ṣàlàyé pé ọwọ́ ṣìkún òfin ọ́ ti àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́fà kan. Wọ́n ní àwọn eléyìí wọ́n bá àdè púpọ̀ ju jẹ́ kí ni iṣẹ́ tí wọ́n máa ń ṣe. Wọ́n ní gbogbo àwọn irin tí wọ́n fi ẹnu lé, irin tí wọ́n fi ojú fèrèsé, irin tí wọ́n fi ṣeré lọ́ṣọ̀ọ́. Wọ́n ní gbogbo ẹ̀pátá yíyọ ni o ní gbogbo agbègbè tó wà nílò ti kàlàbà. Wọ́n ní ò tán síbẹ̀ ẹ̀rọ ìléwọ́ ẹlẹ́rọ ìléwọ́ àwọn tí wọ́n fi ń ṣẹ̀rọ ìléwọ́ náà lọ́jọ́. Wọ́n fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù yàrá ìtajà gbogbo nǹkan ìgbàlódé òní ọkọ lọ. Wọ́n wá sí gbogbo ẹ̀pọ̀ pátá o pé gbogbo dúkìá tí wọ́n ti jí gbé òtò mílíọ̀nù 19.5 ó lé 15 owó orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìyẹn 4.15 million naira 49.15 million naira
1: Àjẹ́.
2: Nígbà wọn tẹ̀ wájú ọ̀ ẹni tó ń gbẹnu sọ fún iṣẹ́ ọlọ́pàá níbẹ̀ oníṣẹ́ rí àfúrásí tà ń sọ nípa rẹ̀ yìí. Iléeṣẹ́ tí wọ́n ti ba nǹkan jẹ́ mọ́la ẹ̀ta àgbọ̀ òpópónà gangan níléeṣẹ́ ọ̀hún wà. Ó ní ẹ̀rọ ìléwọ́ tótó méjì ó lé ní 50 ìyẹn 62 mobile phones ó ní òtán bẹ́ẹ̀ oríṣiríṣi ni o. Wọ́n ní ẹtú mú àwọn ohun amáhùnmógbẹ̀mù wọ́n tó gbé yun náà èyí tá fi betí yín tẹ́ mọ̀ gbé ẹ̀rọ ìléwọ́ yín lálaalá. Wọ́n ní ẹkọ́ yun náà wọ́n gbé nílẹ̀ kókó ṣe àjẹ́ èyí bá ń bẹ̀ ó jẹ́ 1,900,000 ó lé ní 500 owó orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn 529,000 naira nígbàtí lè ṣe ọlọ́pàá tẹ̀ wájú nu ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀gbọ́ àwọn ẹkọ lò pa láàrọ̀ wákàtí 24 ó ní àná ń lọ sí tòkè tilẹ̀ gbogbo agbègbè ọ̀hún kó tó di wípé ọwọ́ ṣèkún òfin ó mú Jabairu Ibrahim ọmọ bíbí ìpínlẹ̀ ti Kano ni o. Wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ yí pé nígbà ọ̀jalè ń kàlàbà ọba sá padà sílùú abínibí rẹ̀ Kano. Wọ́n ní ibẹ̀ náà wá dé o sí òfin orílẹ̀-èdè Nàìjíríà tó kò ní pẹ̀kínpẹ̀kí jẹ́mbó ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní lásìkò ìwádìí alágbára hàn òun náà ní jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ ìkẹta oṣù kẹfà ọdún tá a wà níbẹ̀ o. Wọ́n lọ sáwọn agbègbè míì náà wọ́n yọ gbogbo orin tí wọ́n fi ṣe ní onílé lọ́ṣọ̀ọ́ gbogbo orin tí wọ́n kó wájú tí wọ́n kó ẹ̀yìn èyí tí wọ́n kó ajá èyí tí wọ́n kó sójú fèrèsé wọn èyí tí wọ́n fi ṣèlẹ̀kùn wọn ní gbogbo ẹ̀ ní ayọ̀. Ọwọ́ òfin ti tó báyìí ìwádìí ń tẹ̀ wájú ni o torí kẹ́tẹ́ tí ìwádìí ọ̀hún tó bá forí sọ̀bì kan wọ́n lọ ọ̀nà rú ẹ̀ wárowárò síwájú adájọ́ ni.
1: Ó dá gbogbo ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń gbọ́ ajákẹ́jádò ìlú Ìbàdàn yìí tẹ̀ ń gbọ́ ajákẹ́jádò ìpínlẹ̀ Ọ̀yọ́ òṣùbà yín rèé o bàbá dẹ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí gbogbo ẹ̀yìn tẹ̀ wọ́n wà nítẹ̀kọ̀yọ̀jára Facebook eléyìí tó jẹ́ ti kàn ní ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn ẹ wò ó òṣùbà ti yín náà rèé o rabandẹ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí ara ni yáyá ìṣọ̀lá Great Ajibọlá
2: mọ̀mọ́
1: títí dínà
2: fúnmáyé akínyẹ́ kò ní
1: ọ̀túnba akín pẹ̀lú Charles Ọláìdé adúpẹ́bẹ̀ tí tẹ̀lé wa
2: alábẹ́dẹ́
1: abidin ọ̀mẹ́mẹ́
2: èèyàn
1: wa ní gbogbo wọn o
2: wọ́n dúró koríkorí
1: olówó torí lọ́pẹ́ tèmi tọ́pẹ́ bàbá bẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ adúpọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣé ń tẹ̀lé wa gbogbo èyí tẹ̀ wà lójú òpó pátá gbogbo yín pátálákí àlólódì lẹ́nìkan o ó dẹ jẹ́ gbé ọkọ̀ gbankọgbìrò yìí lọ sí ìpínlẹ̀ ẹ̀kọ́ ibom torí pé gbankọgbì alágbára kan ó mọ̀ sí yọ̀ǹbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ nípínlẹ̀ ẹ̀kọ́ ibom òun náà ni àmọ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí alágbára kan o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kan eléyìí tó wáyé lórí arákùnrin kan eléyìí tó jẹ́ pé orúkọ ti ń jẹ́ agbóolé ibi tó ti wá bàbá tó bí lọ́mọ ìyá tó bí lọ́mọ ó níyàwó bí ò níyàwó ó bímọ kò bímọ àwọn ò tí ì lè sọ pàtó báyìí o torí pé arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí lẹ́yìn tó ń lù ú lálùkìtàn wọ́n wá bepo gba fi sí la lẹ́yìn tí wọ́n bepo sí la tán wọ́n sì ṣe bẹ́ẹ̀ sọ̀nà sí i wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìdájọ́ ọwọ́ burúkú burúkú òun náà ló wáyé lórí arákùnrin yìí léyìí tó jẹ́ pé ina ye lojo to fi dagbere faye pe o digbo se won ni isele tan so nipa re yi o mo waye o iyen ni abule kele to pe ni ikom apan eleyi ti me ni opopo na ti epene e to lo re jade si uyo ni ipile akwa ibo e wa je fese kan ya olakati eni ti sagbon so fun le ise olopa e ti nbe ni ipile akwa ibo dsp ti fun john in loruko won nigba ti o mo pa biya bidun oro ohun nina te jade kele to fi lede lana ti se ojoru weze ni o se lalaye pe gbogbo wahala ilo mo bele ni nkan bi yago meje ku ise o koja iseju marun iyen lo ro kutukutu le ti won ni arakunrin ohun to ti dologbe o na lo gbiyanju o gbe dawo lati je okade enikan gba le ti ani onitohun won poruko ti eni idore eyin udo agbon so fun le se olopa tesiwaju pe wo iwadi tan se o je ko di mimo pe asiko to fe je okada hun gba en to ni okada yen udo o pariwo si gboro aye pe gba won o ole o fe je okada hun gba won ni ngba tori pe awon eyan ti bere si ni mo bo wa sibi ti won ti jo fa okada ohun won loju okada le o si nsa lo awon omo wole yabo ekun inu bi won tan o won ni wole won mu won re nkafa won bere si ni ilu alukini aforo re se o won leyin ti ilu ti o le dide mo won wa lo re mu epo bafin epo petro won lupo mara won won wa dale lori won si so ina si
2: masha
1: ha agbere so fun de se olopa ni kire akwa ibon o tesiwaju mu awon oro re pe awo leyin ti so na si tan won bere si ni jo hi
2: sadiji
1: hi be ni jara poro poro poro emi bode lara re ni gbigbona ni o ni se ri eleyi to waye yi gba nkan gbe alagbara ni onigba tawon o fi gbo oro hun ti le ise olopo o fi saye tete debe arakunrin ohun ti dagbere faye pe o digbo se ti bomb don e ti se agbon so fun le ise olopa ni pile na o wa se lalaye o pe ni bayi awon ti ko awon osise olopa lo si agbon gbogbo na o ki won le bere ise iwadi nje kini ti a fe mo awo gan ni so rawo lobirin po se be si ni ilu omo olomo se si wa kan na si lara te dagbere faye to podigbo se eni to so po ji okada hun gba o na nko o lejo je lori oro hun o ni se wa ri eni keni e ti owo ba ti ba lori isele ta so nipa re yi awon gbe oluwa re janto ni o di wo ni ile ejo iwe royin punch lo gbe loni oje ewe karun lo so kale si o wa di gba nko gbi lori tabili ti wa
2: order 9 wa ni atayelu jara ni agbaye adupe ni owo yin ogbove ambrose eyabare fun mi layo akinwe komi
1: thank you
2: adupe lowo yin mami o ati modinot kazim
1: thank you
2: ajowa ni osan toni ni e ma lo si atayelu jara ni agbaye ojopo facebook e lo se awari e ni tona / fm 105.5 ibadan e like and love be ni ketele gbogbo ojo opo wa pata e yo fi ni anfani na la lati ma mo ni kete ti àwọn ètò wa tó bá ń gun àti ayélujára wàyọ́dà ẹ jẹ́ ká lọ sí ojú ìwé ìkẹrin ìdí ní ọgbọ̀n ìwé ìròyìn the nation wọ́n ní àfúrásì kájọmọ ọlọ́mọ gbé àṣekárakátà àwọn ògo wẹrẹ èyí tó ṣe bẹ́ẹ̀ tó ti ń ṣe àpàtẹnu jẹ́wọ́ lágọ̀ọ́ ọlọ́pàá o adéjọkẹ́ púpọ̀ lálùkọ rẹ̀ lẹ́ni tí wọ́n mú bọ́ọ̀tà bọ̀m̀bọ̀ lólùlẹ́sẹ̀ ọlọ́pàá tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò wọ́n ní ẹjẹ́ mọ̀yí pé lára àwọn ọ̀rọ̀ tó bọ̀ta lẹ́nu ẹ̀ o náà ni pé bàbá ní ká máa béèrè ǹjẹ́ ọdún kelòrè tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí wọ́n lọ́ dáhùn wípé láti oṣù kẹwàá ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémẹ́rin ìyẹn october 2024 ń bo ọ̀rọ̀ dé dúró wọ́n ló ṣe àlàyé pé ìbejì kan lòún kọ́kọ́ gbé àwọn ìbejì méjèèjì o òun táwọn ṣe ibì kan ní ògèrè ní ìpínlẹ̀ ogun ǹjẹ́ ló lo wa tàwọn o ọlọ́tọ̀ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún owó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn 300,000 naira nígbà tó ń ṣe àlàyé ọ̀rọ̀ sọ́wọ́ iwájú etí ọmọ ojú àbàdé fáwọn oníròyìn lólu iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ẹlẹ́yẹlé nílùú ìbàdàn níbẹ̀ ni àfúrásì ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ iwájú nínú àtótónu rẹ̀ ǹjẹ́ ń bo ọ̀rọ̀ dé dúró nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ o ó ní bá a bá ní ká àwò wá ní tòótọ́ ó ní ṣe rí ẹtìmóhun tòótọ́ òun ó ṣàlàyé náà ni kó lè bá ayé yín délẹ̀ ó ní ṣe rí o bá a bá ní ká àwò wá ẹ bá ní pé ta lè lédùá fún lẹ́bùn oyún pínpín ó ní gbogbo ìgbà ni o mọkùnrin bá ti ẹ lè ṣe kinní báyìí ó ti dúró náà náà nù ó ní bèjì ọ̀hún ó sì dúró ń gbọ́ òun fojú kan bèjì ìbejì rèé Olorun wa na ti pe eduro ah on ti se ohun jiya ninu oyun na oni ko don ti e tun gbidawo abi ko no yoyun ni abi ko no boyun je ni abi ko nse awon mo lori ni oni sugbon sa oyun esin se be ota ku ko se se oni kete ti awon afoju baye tan lo n ba da re ko ti e da baun e da kan ta lo nilu omo oni ibudoke le ti atin toju awon eyan nilu ogere oni ibe gan lo nta omo mejeji si oni njebo le se agba owo oni owo akosan ti an fun ohun o ninu egberun lona odun iyen 300,000 naira oni akofo ni egberun lona 80,000 oni ngba to pe ni an ba si tun joko pe oda na bo lati se bayi o olohun ba egberun lona gofa 120,000 naira oni fun awon omo na ijambu oro de duro o salaye oro re oni seri o ibi ati ntaju awon eyan ibe lo nta mo si be ni ohun gbowo lowo won je kin wa ni eji e bayi o teni odun bi melo bayi ni isin omo to so yin nipa re hun o ti to bi eni odun melo bayi ah o lo se o se ohun ti bere si ni takin ni ohun ta ba ka ni eni eji eta erin arun efa odun mefa ti koja lo o o ni ise to n se ntonu ah to n fi ri ije ile ise olopa moju e sita o ni eleyele nlu ibadan e ri pe me dogbon kan kaloku wa e je ka mo ma kiye sara o ele mo to lagbara po
1: olagba banko gbe alagbara ni o da to ba ni be wa ja fese kan ya nipile ondo tori pe banko gbe kan mo fun jubade nbe bi e ba gbadura pe olorun mo ja sije olorun mo ja simu e sa ja mo sami
2: ami o
1: ka mo sami lopo lopo ya tu mi o won ni awon eyan me le logun kan o na ni mo ti dara agbo mimu kan o won tara mimu won si lo run are mo bo
2: yen
1: ni awon agbegbe meji kan eleyi tin be ni ipinle ondo nigbati iwe iroyin punch o mo fi di oro mule won ni awon agbegbe meji ta so nipa re ri ararọ mi obu okan lara won ni ati ilu kele to pe ni odibo won ni awon eyan te ti padanu emi won latara agbo ta so pe ko wo awon lo re da si ge yi
2: o ma lagbara
1: ha o mo lagbara gan ni o
2: won
1: ni kesi won wa wo awon aye ototo adugbo ototo agboli ototo o na ni awon esere yi ti waye le ti awon eyan te mu abo na won tara be dagbere faye podigbo se enikan to wa so wa lori isele na sugbon to ni e dakun o o ko tohun e bo n toju e pamo e ma fi igboro aye o tori pe ohun o fe ki abo bi ko pada wa le ori ba ohun nigba ti o mo salaye oro onise ni ojo aba meta saturday o na ni kini yi ma bere o awon eyan te be si ni mu agbo yi won kokko daku loro gbadan nigba ba daku loro gbadan ti e pe won ji won ti won o ji mo
2: alagbo
1: na ba gbe won digbadigba di o di lewosan won ni be ni won ti wa so fun won pe eleyi te gbe wa yi dead on arrival o ti ku ke to gbe debi o na ni je be eni ohun eleyi to salaye oro o ni se ri agbo ni o agbo ni kini ohun ti won mu le to si nse be egbemi lenu won o ni be ba fe mo ni aroro mi ogun eyan mejo o lo dagbere faye o ni se wa ni odigbo awon eyan me din ni ogun 16 o na ni atara agbo on dagbere faye e je lo secretary ti se alaga ijoba abile won yen ni odigbo owo ni taiwo adegoroye nigba to n lo mo fi de oro mule o ni koda o ti wa so awon bayi o o ni se di gbogbo awon ti atara kini ohun dagbere soye awon ti ni won ba won se ayewo si oku won ki won le mo kini ti be nu agbo ogun gan eleyi ti mu to fi wa ran won lorun a ni ki a mo o tesi waju o ni ewo awon kan ni eni eji eta erin arun efa eje ejo ese ewa eyan mai le ni ogun 24 lo ti tara isene na dagbere faye pe o digbo se ayewo na na won ni lo lode ni ti se commissioner fun eto lera ni ipinle ondo nko yen dokita banji ajaka nigba to n lo mo bo n doyin soro yen ni ori itakun aye jara o se lalaye fun o pe e wo ke tu wo bi o in tin fa pa to ku ohun latara agbo ti amu enikan o ti le so o afi won ba se ayewo ki won le mo kini ti n be ninu agbo ohun eleyi to mu won lo run yajo yajo onise ri ijoba ni ipinle ondo ti n gbe igbese bayi o ki won le mo bo gan lagbo ohun ti jade wa awon gan ni won ta
2: abi
1: bo ni won se fun won mo
2: ni a fi se
1: o won di wipe won di ero run alikiamo
2: lagbara po
1: awon eyan ti nbe nbe won so ile kun o pe agbo yi ibo gan ni a ti ri kaluku nbonu ni pe e ma sa je ki
2: ẹja kun ẹja kun ẹja kun
1: ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun ẹja kun kase iwadi lori oro yi
2: se wadi o
1: awon gan ni ta agbo alabadi
2: e ma ma gbo mo
1: ti memi awon eyan lo
2: lapa be yen
1: ni o o ni bi oro de duro bayi ma ba ti ma awon karamba ni eda tin se agbo bu ele ti gbe mi lenu awon eyan yi
2: agbo gidi nbe
1: awon wa mo igbese ta won o gbe agbo se wadi nti o mo gidi si wa
2: emi na ba wa kuku
1: ni mo ti a fi di adofa
2: amo rire
1: adoje
2: oni ba ti won se wadi alagbara
1: o ti lowo nu ejo re ti lowo nu ni
2: kan se waje
1: bankan gbe ni o ipinle ondo lo ti sele oba to ni wa ko sanu wa
2: ami asedumare
0: eyin eyan mi e kaabo si ikani mi loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lowo ro si ma wa lo po be ni ki won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ni ni
3: duro na nigba wo lo fi miliki sinu re
0: golden mon 3-in-1 meta loko ni mo lo mi o ni na titun fi miliki si mo
4: iya mi o ma dun kan ni
5: golden mon 3-in-1 je yi ti miliki aladun ba wa
6: era fun mole bi yin loni
7: golden mon so gbogbo eyan di
8: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Kechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up the form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 807-112-4000. 807-112-4000.

0: gidigo. Arabirin, e se ra aburo ororo ni. Ohun ti e mo to wa ninu e. Ni temi o, oro power oil ni mo ra. Papa julo, won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
1: Apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gire ni. Owo re o si fani lapoya.
2: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
3: Double check.
2: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Regina Laira Buki Okere Dakoro Mewa Shele Ninu Aye.
6: Bẹ́ẹ̀ni akinyin wípé ẹ káàbọ̀ padà sí abala Bílẹ́ńjá tọ́kadì gbàǹkangbè nílẹ̀ fún ti ọ̀sán òní.
7: Thank you.
6: Ẹyin olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé adúpẹ́ ní ọwọ́ yín. Jimo Adewale Adúpẹ́ Modinot Kazeem Fúnmiláyọ̀ Akínwẹ́kọ̀mí Ogbóvi Ambrose Eyabare Ọlárẹ̀wájú Ọlájùmọ̀ Kẹ́jẹ̀ Lilat àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá. Adúpẹ́ ni ọwọ́ yín. Níwọ̀n bá Bílẹ́ńjá ẹ̀jẹ̀ ká lọ sínú gbàǹkangbè míì torí pé ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde ẹ̀yáyá ọ̀ pé kí ó kéré pin ọjọ́ márùn-ún ìrónilágbára àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ gbogbo yóò mọ̀ wáyé lẹ́kùn Bàdàgìrì àti gbogbo Ìkòròdú pátápátá. Abala Kásọ̀láyọ̀ ọ̀hún ló ń jẹ́ ká rí gbọ́ wípé gbogbo àwọn tí ó máa kópa ń bẹ̀ náà ni wọn yóò ní àǹfààní láti kọ iṣẹ́ ọwọ́ kan àbí òmíràn lẹ́yìn tó sì jẹ́ pé ó ti ní àwọn ibùdó tí kálukú wọn tí wọ́n ti máa bo omi ìmọ̀ mu. Wọ́n ní bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé léyìí tí ó sì máa lọ tààràtàrá di ọjọ́ ìkọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà níbẹ̀. Ẹ rí báyìí bí èyí ń gbàǹkangbè Kásọ̀ Láyọ̀ nù. Gbàǹkangbè Kásọ̀ Láyọ̀ sí
7: mẹ́rin mẹ́rin
6: kàmọ́ lọlé àmọ́ dúró wa
7: ìléyà
6: kò jẹ́ ibi tí ó ti rókè fún ti ọ̀sán òní. Adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ wò wá ẹ̀yin tẹ gbọ́ wa iná ò ní sanwó yín láṣẹ lọ́wọ́ Elédùà o etí tẹ fi gbọ́ wa kò ní di ohun tí à ń náwó lé. Bẹ́ẹ̀ ní òwúrọ̀ ọ̀la ni aago mẹ́sàn gẹ́rẹ́gẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa tẹ fún tẹ dọ̀rọ̀ yìí ni àwa yóò gbé wa aago méjì lọ́sàn ọ̀la akọ̀tún gbàǹkangbè á gbé wa àṣálẹ̀ òní aago méje ni kẹ́ máa pàdé ìkúnlẹ̀ ọmọ anífọ̀ ọṣẹ olóòye oyó mẹ́ẹ̀n gbàgede òṣèlú òní ògbòdè kan aago mẹ́ta lọ́sàn òní Michael Olatbosun òun náà lẹ́ni àǹfààní láti máa pàdé lórí gbajúgbajà ètò yín ètò wa tí a mọ̀ sí talking point ǹjẹ́ títí ọ̀la Tọ́lá ní Aládélàjà lorúkọ tèmi yí ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ̀tọ̀ sọ̀tọ̀ gbùráyé àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ.
7: Ó dá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ bá ń rìn àjò ìròyìn lọ́sàn-án tòní gbàǹkangbè ìròyìn ẹ ti ń jẹ́ ìkànnì ọmọlúàbí lónìí o ti fún tẹ̀dọ̀ ròyìn kọ́ ẹ ti ń gbádùn ẹ̀ ìkànnì ọmọlúàbí lónìí àwọn náà ní tẹ̀tì láti máa fún yín ní àwọn ìròyìn lè tí ò lẹ́jà bákan náà títí wá di ọ̀la tààtò pàdé fún àwọn àkọ̀tun ìròyìn wa gbogbo ìyá àdínníyìn náà ni o Aminat Adetun Badmus olórúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.

0: bẹ́ẹ̀ni federal competition and consumer protection commission fccpc ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹtọ tó tọ.
1: fccpc máa ń dẹrùn fún oníbàárà.
2: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa awon idoti ikeyin, tire new, aso new, paper, bali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ń ràn lọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ẹ̀? Ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágilú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Ṣe fẹ́ níjà Akẹ́kẹ̀ẹ́ rẹ̀. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
9: Tuntun ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
9: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
11: Look, Mom, I'm getting better every day.
12: You sure are. I am so proud.
10: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
11: This is my favorite.
10: Let's help support his growth. Lacto Grow 4. Grow active. Grow ready.
13: Splash FM 105.5.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Ẹjẹ fún mi ní lájigo.
3: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 gbére ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: Books?
6: Check.
5: Uniform?
6: Check.
5: School bag?
6: Check.
5: And Bournvita?
6: Double check.
5: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
8: Just one Puro and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and Sangalo. The guy ball away with the prime.
9: Yes, sir. He does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League. Live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. Go TV. Love it.
10: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá ń tún wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ̀ ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day cash pot. Àwọn olúborí 1964 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa? September 30 ni special Independence cash pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
7: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
11: Look, Mom, I'm getting better every day.
12: You sure are. I am so proud.
7: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
11: This is my favorite.
7: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
13: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olórí ìsebè ni mo fẹ́ràn jà ní. Olórí àbúrò tí olórúkọ kẹ̀. Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
14: Àmọ̀ pé
13: wọ́n ti pè ìfà máa fani lápòyà o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
14: Olórí Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
13: Olórí ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
14: Bẹ́ẹ̀ni,
13: Olórí ìsebẹ̀ Devon Kings ni olórí ìsebẹ̀ tó dára.
14: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
13: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

ikọ̀ ti Manchester United ìfigagbága àwọn eléyìí tí wọ́n gbá lé ní ìyẹn nínú òdíje ti UEFA Champions League òní wọ́n fi gbá ìfigagbága eléyìí tó pé eléyìí tó pé 300 game ìyẹn nínú òdíje ti UEFA Champions League bákan náà bàbá sọ nípa ìfigagbága ti UEFA Champions League pàápàá jùlọ nínú tíkọ Manchester United agbábọ́ọ̀lù wo òun ló gba ìfigagbága tó pọ̀ jù nínú òdíje yìí nínú ọkọ̀ ti Manchester United ọ̀pọ̀ èèyàn sọ pé Cristiano Ronaldo ni bákan náà bàbá sọ nípa current squad ìyẹn àwọn ikọ̀ eléyìí tí wọ́n ní lọ́wọ́ ìpẹ́ta ló gba ìfigagbága tó pọ̀ jù agbábọ́ọ̀lù wo gangan nìyẹn nínú ọkọ̀ ti Manchester United lálẹ́ ilẹ́gbọ́ torí pé bá a bá sọ nípa ìdíje ti UEFA Champions League ikọ̀ wo gan ló gba ìfigagbága eléyìí tó pọ̀ jù yẹn nínú ìdíje láṣálẹ̀ náà ni a kó àṣálẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun báláfẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn ààfin ọba muritala adébáyọ àkàndé mfaro ẹkẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá ààfin yẹn rèé eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní idán gangan lètò ìròyìn eré ìdárayá eléyìí tó máa ń dùn tí gbọngbọn máa ń kọ sí i lójoojúmọ́ yẹn torí pé ní gbogbo àárín ọ̀sẹ̀ láti ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday èmi àti tìjàni olóko dáná ni àlè má mú wá fún yín àwọn ajá àbalẹ̀ breaking news exclusive one lápá àbíbí lẹ ti lè gbọ́ eléyìí tẹ́ ti lè mọ bó ṣe ń lọ lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọ láwùú alex ferguson ìyá àgùntà sọ́ọ́lù ọkùnrin ogun bákan náà dọ́lápọ̀ akíndàpọ̀ òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kọ́ àǹfààní ń bẹ láti wù wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti facebook ẹ lọ tẹ̀ síbẹ̀ àwọn tiwa ń bẹ̀ ilé tí wọ́n mọ̀ ṣàfihàn wa síkírù àyìndí ojú ìtèrè lórúkọ títí èmi ọmọ àkítíkorí nígboro ọdẹ òun àkítíkorí wà òyà pápá ká sún sọ́wọ́ iwájú àmọ́ ká tó máa lọ káàṣẹ́ ìyẹn fún ti tàṣálẹ̀ tèmi mọ́jà gbọ́kùn sí ń bẹ̀ ₦50,000 òun ló ń bẹ́lẹ̀ ìyẹn fún ti tàṣálẹ̀ yìí ẹnìkan máa gbẹ́nu sí ìyẹn ní àṣálẹ̀ ₦50,000 ta lẹni tó máa lówó yẹn ní àṣálẹ̀ *347*1004*#. lẹ máa fi gbórí wọlé o *347*1004*#. àbójú òpó tayélukára ìyẹn www.cashier.ng ẹ tún láǹfààní láti bá bẹ̀ yẹn wọlé www.cashier.ng ẹ má gbàgbé pé bá a bá ń sọ nípa promo ìyẹn ìjẹmùlá eléyìí tó ń lọ lọ́wọ́ ìjẹmùlá nìyẹn ẹni kíni ìjẹmùlá yẹn ń tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ni ìyẹn play 3 get 30 ticket láṣálẹ̀ yìí play 3 get 30 ticket promo yẹn náà sì ń lọ lọ́wọ́ kan imagine mẹ́ta lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àlàyé bó o ṣe ń ta ó ṣùọ̀ ni pé ìkan ó ṣàgbàní ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń play lọ yẹn yàtọ̀ sí daily payment talẹ́ yìí o ẹ tún ń láfojúsùn ìyẹn cashport lọ́la gbogbo ọjọ́ ẹ ti friday ẹ mọ̀ pé cashport ò lè má wà cashport náà tún wà lọ́la ìyẹn ni pé yàtọ̀ sí daily payment bí daily payment ò bá gba cashport friday cashport ó tún máa gbà torí pé bá a máa ń sọ nípa ember cashport ìyẹn ń lọ lọ́wọ́ níbi tí àwọn ènìyàn ó ti fi 100 million ìyẹn ₦100 million wọ́n ti máa fi ṣe ìfàjẹ bàbá ń tọ́ ember oṣù bàbà
Cashport, ye cash ye. O pa we yon mora pe. E je kiri o man bawa. Idun yo jom an bawa. A yo kan. Yo jom an bawa. A pe mora la akpe te midiri. Nton kalu ku ba fe ni ku fe nwe pe. En ba ise. O shu baba ba ise. A yo ati idun yo ni o jom ba imi ati yin pe lo a shon lo o ba mi idun mani. O ya pa pa pa mo mbo la pa abe yen. Mo shi mbo la pa abe yen. Idije ti UEFA Champions League ele eto nlo lowo tori pe baba nso nipa idije yi nibo ni nkan de duro eje nkoko mu iyen lato awon figagbaga ele eto lanfani lati waye leni tori pe baba nso nipa iko ti Fenerbahce ohun ati iko ti Roma ami ayo kokan na jo gba wole ara won bakan na PSV ohun ati iko ti Shakhtar Donetsk bakan na lo mo sori ami ayo kokan ni o iko ti Bayern Munich won lanfani lati fi aje iko ti Bodo Glimt pelu ami ayo marun sodu Bodo Glimt lati orilede Norway Como Cesc Fabregas oluko ni nse bebe won ja agbokun osi nbe lati bi sabi meji seyin iyen oluko ni Como FC niyan o lorilede Italo o gboriwo idije ti UEFA Champions League o qualify iyen ni saa to koja lo ti bere ri saa yi won ja agbokun osi nbe iko to lami la ka ninu idije ti UEFA Champions League lo fi aje ami ayo merin seyo kan lo bi fi aje iko ti RB Leipzig up Manchester United gbomi dada Alhaji Mutiu ola mi lekan iyen baba nso nipa Mulak alase Mulak Steel Company iyen ni soka nbadan niyan up Manchester United miki oni bata up Man U iko Manchester United won fi aje iko ti Saba FK iyen lati orilede Azerbaijan kan pelu ami ayo merin sodu bakana Slavia Prague iko ti Lens lo pa won mole pelu ami ayo meta si meji oni ifigagbaga yen lanfani lati bade bi nkan se je niyan baba nso nipa idije ti UEFA Champions League o ti gbina ya iyen lata na sa 2026/2027 o ti gbina ya o mo ja agbokun si nbe ani *347**1004*#, le fi gbori wole iyen lori ti cash yen. Okay, baba nso nipa most UEFA Champions League team match play iko ile to gba ifigagbaga to poju iyen ninu odije ti UEFA Champions League mo ja agboko si nbe 1-20 abi 1-10 ni kin ja won eyan si ni tori pe awon ko to ti pe ninu DJ yi ele to de je pe won lanfani lati se daada be na lawon iko ele to je pe won gba ifigagbaga to po iyen ninu DJ yi sugbon ti won o gba DJ yi sorry up gunners be lara won to ba pe nkan te fe gbo niyan be gba ifigagbaga te gba to poju te gba idije lori sirisi te gba ifese won se lori sirisi jare ninu idije amo te gba oju e ti won ti wo asikagba bi e meji amo won o taste okay ni number 20 iko ti Olympiacos o ti gba 198 game iyen ninu idije ti UEFA Champions League iko ti Anderlecht iyen lorilede Belgium lo nbe ni number 19 200 game lo ti gba Galatasaray ni number 18 o ti gba 204 iko ti Borussia Dortmund o ti gba 208 game lo ti gba ni number 17 position iko Chelsea 211 game lo ti gba iyen ninu DJ ti UEFA Champions League emo gbagbe po ti gba le meje ototo eyan Arsenal je o ma ye yin King of London please emi o so pe eyan kan ni King of London amo 211 game lo ti gba iyen ninu DJ ti UEFA Champions League o ti gba le meje iko ti PSV ni number 15 position 219 game lo ti gba ninu DJ
ani se idije ti UEFA Champions League ti sa yi ti bere iko ti Inter Milan 239 game on lo ti gba iyen ninu idije ba ba so nipa awon iko ile ti won ti gba ifese won se to po ju iyen ninu idije UEFA Champions League iko Aston be ni 13 position 241 game Celtic 12 position lo wa gbo mi daada ogawa Olawale Hamza top striker àwọn ti Celtic nìyẹn 242 game nikọ Celtic ti gba ìyẹn ní 12 position ikọ ti Ajax 255 game ni bákan náà Dynamo Kiev yẹn láti orílẹ̀-èdè ti Ukraine òun náà ti gba 265 game ipò kẹta ló wà tá a bá ń sọ nípa ikọ̀ eléyìí tó ti gba ìdíje yìí tó ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù nínú ìdíje àmọ́ tó ní ò gbà 265 game ló ti gba ipò kẹta ló wà láwọn tó gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù tí ò dẹ̀ gbà ikọ̀ ti Arsenal ní bẹ nípò kíní òun náà gba ìfigagbága yìí tó pọ̀ àwọn tẹ́sí ẹ̀ rí bákan náà ikọ̀ ti Atletico Madrid àwọn náà gba ìfigagbága yìí tó pọ̀ àwọn ní ò gbà rí Liverpool 271 game náà ti gbá nínú ìdíje yìí ikọ̀ ti FC Porto nípò ẹlẹ́ẹ̀kẹjọ 278 game AC Milan AC Milan ti gba 283 game gbọ́mi dáadáa Yọ̀túndé Ọlátẹ́jú aláṣẹ San Zero nìyẹn ìyẹn nídìí ayùn rẹ̀ àwọn ti Milan nìyẹn 283 game lẹ ti gbá nínú ìdíje ti ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje ti UEFA Champions League Manchester United ó ti gbá 299 sẹ́yìn eléyìí tó gbá lálẹ̀ ló fi jẹ́ ọ̀ọ́dúnrún níye eléyìí tó gbá ìyẹn 300 game nínú ìdíje ti UEFA Champions League gangan ló mú àkọsílẹ̀ yìí wá ìyẹn lé ní Benfica 318 game ló ti gbá nínú ìdíje yìí ipò karùn-ún ló wà nínú àwọn ikọ̀ eléyìí tó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù nínú ìdíje ti UEFA Champions League Juventus nípò ẹlẹ́ẹ̀kẹrin 321 game ni bákan náà ikọ̀ Barcelona nípò ẹlẹ́ẹ̀kẹta 376 game ikọ̀ Bayern Munich nípò ẹlẹ́ẹ̀kejì 422 game ikọ̀ Real Madrid ló gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù ìyẹn nínú ìdíje ti UEFA Champions League 518 game bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìdọ́gangan lètò ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbọngbọn kan sí ẹ fẹ́ mọ àwọn agbábọ́ọ̀lù tó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù ìyẹn nínú ìdíje yìí bákan náà àwọn agbábọ́ọ̀lù eléyìí tó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù yẹn nínú ìdíje yìí ṣùgbọ́n tí wọn ò láǹfààní láti gba ìdíje yìí ẹja sọ yẹn dọ́là ẹja sọ yẹn dọ́là ìròyìn pọ̀ ju ká mọ́ mú ìtàn wá lọ ìròyìn yẹn pọ̀ gan bí kèé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ ṣeun gan ni o ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ ṣeun gan ni o kèé ta ni ta lẹni tó ń bẹ̀ ń bẹ̀ yẹn ta lẹni tó ń bẹ̀ ń bẹ̀ ẹ ṣeun gan ni ọ̀gbẹ́ni ọdẹ́yẹmí ọmọ kúrè ìṣọ̀lá kúrè tajíbọ́lá bákan náà ìṣọ̀lá ọlásùnkàn

sí ẹ ṣeun gan ni tẹ wà nbẹ yẹn torí tiwa ọláìdé adáramọlá bákan náà akórèdé ti àmíyù olúyẹmí abiodun dada ọpẹyẹmí alẹṣin lọyẹ àtijọ wà gan ni o àtijọ wà tipẹtipẹ akórèdé ti àmíyù ẹ ṣeun gan ni o bákan náà falola ahmed ẹ ṣeun gan ni tẹ wà nbẹ yẹn torí tiwa ọpẹsì ìṣọlá ọlásùnkànmí gbogbo yín pátá mú kí o joseph adéwùsì. Ẹ ṣeun gan ni ogun yẹmi saliu ẹsùn jẹ nìyẹn látọdí òun ẹ ṣeun gan ni o king akim ọmọ jagabahan ẹ ṣeun gan ni o ó dínú ọkọ ti barcelona ẹni tó jẹ ọgá àgbà yẹn nínú ọkọ ti barcelona bàbá ń sọ nípa sporting director ìyẹn mò ń sọ nípa deco ti jẹ odi mímọ wípé bàbá ń sọ nípa agbábọ́ọ̀lù ìyẹn nínú ọkọ̀ ti atletico madrid deco ló jẹ́ kó di mímọ̀ ẹni tó jẹ́ sporting director ìyẹn nínú ọkọ̀ ti barcelona yìí pé ṣẹ́rí bá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè argentina yẹn ẹtì mọ agbábọ́ọ̀lù eléyìí tí mò ń pè ní ìyẹn julian alvarez ó jẹ́ odi mímọ̀ yìí pé kò sí ikọ̀ barcelona kọ́ ló sọ fún gbogbo nǹkan tó ń ṣe yẹn láti declare ìyẹn ní public wípé òun ṣe tán tó ń fẹ́ lọ sínú ọkọ̀ ti barcelona láti inú ọkọ̀ ti atletico madrid deco jẹ́ odi mímọ̀ yìí pé àwọn ò mọ nǹkan kan pa rẹ̀ ó láwọn ò mọ nǹkan kan pa rẹ̀ gbogbo nǹkan tí julian alvarez tó ń ṣe ìyẹn nínú ọkọ̀ ti atletico yẹn ó láwọn ò mọ nǹkan kan pa rẹ̀ ó ní ikọ̀ ti barcelona ó ló wù ú ló ṣe declare bẹ́ẹ̀ bákan náà deco tún wá tẹ̀síwájú ó ní agbábọ́ọ̀lù yẹn nìkan kọ́ o ṣe rí agbábọ́ọ̀lù tó ń ṣáná lọ́wọ́ ìyẹn nínú ọkọ̀ ti barcelona ọmọ bíbí ilẹ̀ gẹ̀ẹ́sì yẹn ìyẹn anthony gordon ó ní mọ̀jà agbọ́kun ò sí bẹ́ẹ̀ ìwúlò rẹ̀ ìyẹn nínú ọkọ̀ ti barcelona ó ní ojú ti marcus rashford lọ ìyẹn nínú ọkọ̀ ti barcelona ẹgbọ́ ẹ̀yìn èèyàn kí ló dé rashford kúrò tán anthony gordon dé ó wá ní anthony gordon ó ló wúlò nínú ọkọ̀ ti barcelona ju marcus rashford lọ pàápàá jùlọ tá a bá ń sọ nípa àwọn agbọ́wọ́ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ marcus rashford ní sáà tó kọjá lọ tó lò ìyẹn nínú ọkọ̀ ti barcelona ìfigagbága 49 games tó gbá ìyẹn nínú ọkọ̀ ti barcelona ó nípa ìyẹn nínú goal 25 ìyẹn 25 goals involvement ó ní marcus rashford ní o 14 goals 11 assists òun ló ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ anthony gordon ò tí ì mi àwọn kankan ìyẹn fún ikọ̀ ti barcelona ní sáà ìyàmó ti ṣe ìrànlọ́wọ́ mẹ́rin àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sporting director ìyẹn nínú ikọ̀ ti barcelona gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé anthony gordon ó ló wúlò ìyẹn nínú ikọ̀ ti barcelona ìyẹn ju marcus rashford lọ ntáyé bá gbé lọ́wọ́ wọ́n bá ní ntáwọn èèyàn ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní wọ́n mọ̀ deco ní kẹ́ẹ̀bí léèrè ìbéèrè yẹn ò ní gangan ni òwe yẹn bá mu nínú ikọ̀ ti real madrid andagula agbábọ́ọ̀lù nínú ikọ̀ ti real madrid ó ti fẹsẹ̀ lójú ìyẹn nínú ikọ̀ ti real madrid àdéhùn ọdún mẹ́fà òun ló fi fẹsẹ̀ lójú sí gbọ́ mi dáadáa ọ̀gbẹ́ni raul fowó tútù ìjọba àtàlù àwọn ti tálá madrid

0: okay. Ah, ojú òpó yẹn, ojú òpó o n ṣe bákan mo dẹ ní 50,000 naira. A ní 50,000 naira yẹn fún ti tàṣálẹ̀ network yẹn ṣe. Àmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run, bí àkókò bá kó wa papá mọ́ra, màá mú láǹfààní láti mú èèyàn kan. Màá pe ẹni yẹn lálẹ̀ yóò gba owó ẹ̀. Bó bá di ọ̀la, ẹni yẹn ó jẹ́rìí, yóò láǹfààní láti jẹ́rìí sí. Lórúkọ olóòtú ètò yìí, ọ̀túnba Babatunde Ọmọláwúwo. Bákan náà, olówó bọ́tìnì mi fún tàṣálẹ̀ yìí, Dọlápọ̀ Akíndàpọ̀ ni. Síkírú Àyìndé ojú ìtèrè lórúkọ ti tèmi, títí ọ̀la tààtún máa pàdé eré àtayọ̀ pẹ̀lú Bùkún yẹn ni ó dàbọ̀.
1: The Goldberg back to back promo is here again and it's bigger. Enjoy 2 bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of 4 weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹmọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1,466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ẹ̀? Ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cashport. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ Stage Gaming Board ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
5: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ akọ́tù ètò ìwòsàn ìrora ọkàn.
4: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago 4 ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
6: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
4: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago 4 ìrọ̀lẹ́.
6: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní sanlam alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
8: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òun wá fẹ́ máa gbọ́.
9: Splash 105.5 FM, the integrity.

0: gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi lálẹ́ gbogbo ilé ẹ kú iṣẹ́ òní ẹ kú bójú ọjọ́ sí rí ẹ ká alẹ́ nínú gbogbo ilé yìí gbogbo ilé ẹ ká alẹ́ pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ẹ kàn juwọ́ sí tọba wà anywhere tọba wà kó o tó lọ sùn ẹni bàbá mo gbé ọ̀gà mo dúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ̀.
1: Òní tún ni ọjọ́ kẹwàá oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án ọdún 2026 ẹ wà kí wà lásán o.
0: Ẹ ṣà ẹ dìde ńlẹ̀ òní tún ni Thursday ẹ jẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ alágbádá iná bàbá mi kìkì oyè àríkú yẹrí ọba rẹ.

0: ba olohun wi even to ba fe gbowo loni ba wi oba eleti lukaya bi ajere ni mo ti so ko si n to bere ti o le se niwo igba to ba ti le fi aye re fun bibeli ni e wa ijobo orun na ati ododo re oni gbogbo iyoku a o fi fun yin emi ni mo fe travel ni emi mo fe gbere oja ni emi mo fe kole ni mo fe mari ni mo fe bimo ni gbogbo yen lo kere sami ni tan yin je e bere ba se jodo ba le yen jesu oluwa wa injo le dide ni bi to wa mo fe ka fo oke ka ki hallelujah la mesan bo su se nkoja lo bo baba wa ke aye asan pelu ti mo wo ni waju yi olorun ba nbo osu ye tan laarin ojo meji sira won owo olorun yo si to kan yin ti o koja oye yin. So where are you? Somebody stand up and shout tonight, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. So I let you go meta, oh go, oh go, oh go for Messiah. To ba wa di ojo Sunday gbogbo eyan omo Olorun kakakiri ni gbogbo Sunday church ati ni Wema ni o e ma wule le nbo Ibadan awon ta la Ibadan o duro ni Ibadan gbogbo wo wa Wema and gbogbo yin te wa Sunday church mo ti gbe gbogbo awon kan te lo anointing oyin won ti gbe dani weje wemu ti na olukuluku won ti gbe ibe le ti sonje gbogbo apo rice te fe iye to nkaliku ni lo ibun te momo lu ti ni lo won ti fi ranse. So gbogbo so natural ti wa ni gbogbo bi ta wa ibe lo nka gbogbo be won ti dana a dana we ma na so is a celebration of life and eje nfele ikun kini kan be ta nse lori Facebook YouTube ati TikTok ati nlo nkan kan a fe gbe olohun dide ni e sa mu iyo yin pade mi gbogbo eyin ti mo ti fun ni iyo lana eje a pade odekun le pafura mi o ti so be se lo kan gba lowo ni to ba tun di Sunday awon ti o ti gba ti won ma fun won we ma na aro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct odekunle epaphras woli lori afefe orin mi kan lo si odekunle epaphras wa lori Facebook wa lori YouTube e follow mi ago mefa abo ago mefa abo 6:30 emi la ran si o now ma so nkan kan sa e je nse bayi
1: won ran mi ni ise ise yen mo bodo je ko to di pe kun bi oluwa ni ki so nkan me dogun ti o ba o laarin oni si odun ti nbo nkan melo 15 things 15 goodness nkan me dogun ti o sele aso tele me dogun fun aye re ko to di wo ya modun emi oluwa ni nto ba ko le nto ba gbo yi gbogbo eyin te ba gbo ni o sele si o. So mo ba enikeni si awewa si oke paya o wa bere si gbadu oluwa bo ni o se wa o ni ko mi yo wa lojiji e ki be olorun ojiji be mi wo lojiji mo wa bere oluwa ona bo ni o se sele o ni se bi mi ni mo be Joseph inu ewon lo kasi ti reti idajo ti ome ti oje boya si iku because iseju e ni won fi mu kan ninu awon ti won jo wa nu ewon ti won lo be ori eso iseju e na lo si se ti won fi mu enikan nu won ti won da ale gbogbo yin le mo tan yen ninu we Genesis chapter 40 and 41 abi be ko ni won fi abuwo ti oba ale eni to nsi onje oba won be ori eso eye lo je ami abami niyan pe ki se gbogbo eyan na ni oga awon kan gba idajo idalebi awon kan si gba idajo idalare e se niti ninu eyin mejeji ma mo ni isin iwo lanu akan sida now gbogbo nkan me dogun ti mo fe so yi inu aye Joseph lati mu ojiji lo sele si e fowo saye ni emi Joseph e so dada ki pe men tin belegbe emi ni Joseph amen alagbotina bi mama ti sun mama n ti sun e ba nji ani agbotina a si ni agbonji oba na so eto oba fe jenu meteta ni a si ni Joseph na bi e fi boya ki gbe lohun ke Joseph ni mi nǹkan àkọ́kọ́ tó ṣẹlẹ̀ sí Joseph nínú ìwé Genesis chapter 41. Ẹ jẹ́ ń wo ohun tí Bíbélì sọ ní verse 9-13. Màá kà fún yín kí n tó wá mọ list yẹn. Genesis chapter 41 verse 9. Nígbà náà ni olórí agbọ́ ti wí fún Pharaoh pé èmi rántí ẹsẹ̀ mi lónìí, ẹni tó yẹ kó ṣe ọ́ lóore tó ti gbàgbé, ẹni tí bàbá rẹ ṣe lóore tó lòun san fún ọmọ tí ọ̀ràn ti mọ́, gbogbo agbọ́ tí tó ṣe lóore rí láyé, àwọn tó ran ọmọ wọn lọ́wọ́, àwọn ọmọ tó ràn lọ́wọ́ tí ń láwọn mọ̀ travel. Ẹ mọ̀ wo ẹ̀yin kan wọ́ àdúrà tàyè rẹ nílò rẹ o, mọ sọ́lẹ̀ kan náà ibikíbi tí wọ́n bá wà kí wọ́n ṣùwé ìrántí. Ṣìdá kí n lóhun tó ṣe, ó ní mo rántí ẹsẹ̀ mi lónìí. Yes, Pharaoh sì bínú sí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀, ó sì fi mí sínú túbú. Ó ń sọ fún Pharaoh nìyẹn o, ó ní ìjọ tẹ́ ẹ bínú sí mi, tẹ́ ẹ fi mí sínú túbú. Olórí ẹ̀ṣọ́, èmi àti olórí aláṣẹ, àwa mẹ́tẹ̀ẹ̀ta lẹ kó bẹ̀ lẹ́ẹ̀kan náà. Kí lọ́wọ́ ṣẹlẹ̀ ní verse 10-11? Ibẹ̀ làwa ti lálàá lóru kan náà, èmi àti òun, àwa láàlàá olúkúlùkù bí ìtumọ̀ aláà tirẹ̀. Kí lọ́wọ́ ṣẹlẹ̀ ní 12? Ọ̀dọ́mọkùnrin kan ara Hebrew ni, ọmọ ọ̀dọ̀ olórí ẹ̀ṣọ́, ó sì wà níbẹ̀ pẹ̀lú wa, àwa sì rọ àlá wa fún, ó sì túmọ̀ àlá wa fún wa. Ó túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí kíni? Gẹ́gẹ́ bí àlá tirẹ̀. Last part, verse 13. Wọ́n ní ó sì ṣe bí ó ṣe ń túmọ̀ fún wa, bẹ́ẹ̀ ni ó sì rí, èmi ló mú padà sípò iṣẹ́ mi. Aláṣẹ oníwọ́ sọ̀rọ̀, olọ́lọ́ yóò pokùnso. Ó ní mọ̀ rántí, mọ̀mọ́ nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn program oṣù September to remember, wọ́n á rántí ẹ̀. Kí mo ní wọ́n ṣe? Ẹ̀kan tí mo lè sọ́lẹ̀ o, sídà, ẹ̀kan tí mo sọ́lẹ̀ yìí o, àwọn kan bẹ́ẹ̀ bí ìtọ́jẹ́ wípé lójijì ọkàn rí pé wọ́n ṣìwé ìrántí kan o. They remember him. Ẹnìkan níta ni ọ̀rántí mi, ẹni tí ọ̀rántí rẹ náà lẹ́lẹ́dàá rẹ. Nínú ìwé Malachi chapter 3 verse 16, ó láwọn tó bẹ̀rù Olúwa ń bára wọn sọ̀rọ̀, Ọlọ́run sì ń gbọ́. Bíbélì ni ó sì ṣìwé ìrántí. Ẹ̀yin kan mọ̀ pé wọ́n ti gbàgbé ẹ̀kọ́ òbí mọ́. Ẹ̀yin kan mọ̀ pé wọ́n ti gbàgbé ẹ̀kọ́ tí ì travel láti ẹjọ́ yìí. Nínú ìwé Genesis chapter 8 verse 1, Genesis 8:1, wọ́n ní Ọlọ́run sì rántí Noah. So èèyàn méjì ni mo rántí èèyàn. Ìṣáìdá akọ́lọ̀ wọn rántí ẹ̀ tàbí kó fi sẹ́nìkan nú kọ́ rántí onítọ̀hún. À ń kọ̀ wá sí ẹni tí wọ́n rántí mọ̀mọ́ tó tún rí bákan náà. Ẹ múra o, ẹ múra o, mi ní sọ tí Ọlọ́run kò sọ o. Ẹni tó ń pè ọ́ ti ń sọ pé òun jù ọ lọ tẹ́jọ́ ń jìgbó, mọ̀ bàjà mọ́. Ìwé ìrántí ẹni wọn èsì. Àní kété tí a bá ti lè ṣí ìwé ìrántí rẹ, iṣẹ́ abàmì bẹ̀rẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ bí ìtọ́jẹ́ wípé yọ dàbí àlá ni. Amen. Ẹnìkan bí ipò nígbà tí wọ́n mú ìkọlù àwọn ọmọ sí òní padà, wọ́n dàbí ẹni pé wọ́n ń là àlá. Àìsà gbogbo tí ń bá sọ jáde lẹ́nu mi, kì í sèmi mọ sọ́ ọ, ní ti ń rán mi sí ọ nìyẹn. Kéèsì ẹ̀yìn kan, n tó jẹ́ ọ dàbí ẹni pọ̀ wà nínú ipò ìyà, ipò òsì, wọn ò ṣíwèé rántí ẹ. Ẹnìkan nínú ẹ̀yìn méjèèjì tó bá ti ṣe àmì kó tún jókòó kó tó di parí oṣù kẹsàn-án, wọ́n ṣíwèé rántí rẹ̀. Ṣídá, mo sọ ìtàn kan fáwọn ọmọ chọ́ọ̀chì lọ́jọ́ Wednesday tó kọjá lọ́hùn. Ìkan nínú àwọn ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá tí mò ń wá bí, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́nà ojú ọ̀nà yìí tí táǹkà jó, táǹkì epo ló jó, bóun ló ti jó. Ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ló yin ìbọn sókè. Ìbọn tó yin sókè báyìí, ibi epo lọ láǹdì sí. Epo yẹn jóná, ẹni tó le kó wá dìde. Bó ṣe dìde, ó ní kí la fẹ́ ṣe báyìí? Ká tó wí, ká tó fọ̀, odidi ọ̀gá ọlọ́pàá pátápátá commissioner of police ti gbọ́. Ó ní kí wọ́n mú ẹni yẹn kí wọ́n tì mọ́lé. Wọ́n ti ọlọ́pàá mọ́lé, àṣọ ọlọ́pàá náà lè ṣẹ̀wọ̀n. Ẹ wá gbọ́ ohun tó burú jù láyé. Tí commissioner bá tìyàn mọ́lé, Mamba, commissioner lo le si. DPO le si. Any other person le si. Apiki commissioner o se kini. Commissioner mi lo le si. Any yesi wambe, day one, day two, day three, day four, day five. Any to ni epo so epo, ki wan so fun commissioner po mo se jomo. Only ki wan so, on ti ya fie. Insurance kukun be lori epo yena tele. Be, wan gobu katare, ni company a wan. But commissioner ti wan so fun, ah, ma bo yako debe. Ko sento yon ti baba yon mo. Ojo kefa, iya won kigbe. Ojo keje, ojo kejo, ojo ke san, ojo ke wa. Mba to pi ojo kokan la. Emi gamba so fun, o se pe wuli on dekun li e pafras. Ki won bo ba duwa. So bo se pe mi, emi ti empo ni nou studio ni mo ba bo ti yon pe. Hello, mouni hello sa. Mon fu yan fo ni, mouni atawani. Fo yon koi, namba yon koi, oni mo wala ti man li. Mouni ah. Biku ban koju gbe ni owe nla re biku ban pa kini ti alawo ki la wa be so oni won ti ti mi mole o oni kita lo ti imole oni oga wa oni won o si ran ti mo oni e pe DPO ki won ba yin si yin le oni DPO le pe won oni DPO gan ti wa pe sta le mo anowe gbogbo eyin ti aye ti mole gbogbo eyin ti eniyan ti mole fi agbara se ami lohun ke ki emi mimo ko fi o le ki pe da e ki pe sa baba mi o e si we ran ti me sida
2: it is time to sell

Ìrìnàjò ẹ̀dá ẹja dúpẹ́ lọ́wọ́ omi tó ṣẹja fóònù tó jiná. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀ tó mẹ́ja kú òlódò. Ẹja dúpẹ́ lọ́wọ́ òṣùká orí ọ̀gbẹ́rù dúró mọ́. Òṣùká láàárọ̀ ẹrù òun lórí ń bọ. Ìtò ìrìnàjò ẹ̀dá ṣe bẹ́ẹ̀ ó dò òṣùká tí ń bá ní gbé gbogbo ẹrù tí mọ́rùn ọ̀yàn. Ìrìnàjò ẹ̀dá.

ètò tọmọdé gbọ́ tí ń ṣe bàgbàlagbà ètò àwọn àgbààgbà tí wọ́n ń pọmọ kéékèèké jòkó wá gbọ́ oníwá tẹlẹ́yìn ní pòǹgbẹ́rẹ́ bẹ́ bá pé ó tó dé adariwo jákàbùkàn àgbà ètò tí ń pẹgbẹ́ níjà ìrìn àjò ẹ̀dá ètò tọlọ́run abẹ́gbẹ́kẹ̀lẹ̀ gbọ́kọ́ tara mọ̀lẹ́kà yìí kọ́wọ́ sáyé aláàjì lukman ọmọ tìjà níta eríhu mọ̀lẹ́kà kan ni ọlọ́run ọba lọ dárú wọn lónírúurú takọ́tabo iṣẹ́ tó ní kálukú òsì òmù ó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó nù aláàjì lukman ọmọ tìjà ní pátápátá ọlọ́lọ́dẹ ológo kórógójú ọ̀rọ̀ ọlọ́dẹ ọlọ́yẹ̀fẹ́ wá sáyé kèé wọ́pọ̀ nínú ọmọ ádámọ̀ bẹ́ẹ̀ ẹni orí bá fẹ́ ní ṣe lógo ogun eléyìí bùyàrí ọkọ̀ ọjọ́ abẹ́ẹ̀ lókè pẹ̀ wọ́n bá ṣe ní ti ètò ìrìn àjò ẹ̀dá ọ̀rọ̀ àlùfànṣá kọ́ ni ti bẹ́ẹ̀lẹ̀ yìí o ọ̀rọ̀ àpapọ̀ bí eégún gbọ̀nà kọ̀ kíkọ́ wọ́ gbọ́ sétí àwọn yaya létí adùn ṣe létòlétè

ìwòsàn tẹ́wọ́ ń ṣe tí wọ́n ń dúpọ́ lọ́wọ́ àwọn àgbààgbà ewo ni èèwọ̀ táàmọ̀ tí ń kọ́ bá ni òun lábalẹ̀ kẹta káwọn èèyàn tó wọ́n mọ pè ní sísan tí ń bá wọn jà tí

0: baraga de to gbogbo awon eyan abale kan ta wi lawa agbagbo ti wa mo dasi ti won ti mo to wa sona lori ilo tewetego nibi ta won esan to lagidi lagba ara gbe teri ara won ba eri noku ta won eyan omo mu wa se ri oro
1: mo ki wa lawa bakana mo ki wa ni gusu e ka le oni la orun ese ka le ni wo orun ko dede akoko ilorigun merin agba nla yi papa julo gobe te ti lanfani ati ma gbo wa ka bo si kan ni omo luabi splash na npe bi ikan ni karun le logorun to le kekeke marun
0: yo fi se
1: awa te ka bo sori eto ele ta pe ni
0: aye totun
1: irin ajo eda
0: ewe la fun wo agbodo wo
1: ka bo sori eto te ti nduro de
0: eda agbele agbeta
1: kódà tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà torí ìjọba àsìkò ká má bàa gbára wa lákòókò lálẹ́ yìí ká ṣe ní pàápàá mò kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò. ayé gbà mí ayọ̀dẹ́lẹ́ ṣé wọn ládi púpọ̀ olórí tìjà ní fàtí gbogbo àwọn tó ti ń wọlé ni mò ń kí wọn káàbọ̀ sí pàdé ta lẹ́yìn pápá jùlọ gbogbo ẹ̀yìn àgbààgbà lórígun mẹ́rin àgbáńlá
2: yìí.
1: dr lupon ọmọ tìjà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò fún tòní. àyájọ́ ọjọ́ òní ní ṣe ọjọ́ àlàmísì ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2026. ọlọ́run ò ṣe é. àti ògúnsàárì. àyájọ́ ọjọ́ ìní ọjọ́ tó lápẹẹrẹ gan yóò tàn àgbà ńlá ayé ni ẹ sì rí pé ètò tèmi gan ó tún lágbára. ìkànnì ọmọlúàbí rẹ̀ ìrìn àjò ẹ̀dá lásìkò ètò yìí ìrìn àjò tiwọn ò ní pa wálé kúnnú ayé tààrọ ọmọdọ́mọ wa ṣe ìdùmarè. ẹ wá ẹjẹ́ kí n ṣe é báyìí kó lè bá àyà ní pápápá. ẹjẹ́ kí n yọ̀ǹda gbogbo àwọn tá a jọ wá sódò tòní kọ́ bẹ̀rẹ̀ sí kí ilé ẹ̀kọ́ kan ìjẹ́bi. lọ́pọ̀ àkídàpọ̀ ńlá mojú ẹ̀rọ tá a jọ wà lóde ta lẹ́yìn. ṣùgbọ́n àwọn ikọ̀ tèmi ń bẹ́ẹ̀ bí àwọn tá a jọ rìnrìn àjò ńjọ kẹjọkẹjọ. pàápàá jùlọ àwọn ìmùlẹ̀ lupọ̀nà ọmọ tìjà ni ọláìwọlá mújìdá mo kì í ìyàmì ẹ̀ka bọ̀. ọ̀gá tó bá rí bẹ́ẹ̀ ńgbà náà ó yá ẹ̀wà tó mi ajé rí kẹ́kẹ́ àwọn èèyàn wa láti lé nípa pàápàá.
3: Má ṣe pé àwọn yóò ro onímọ̀ kọ́kọ́ kí àwọn àyà tó wà nínú.
1: ọkọ̀ kọ́kọ́ kí wọn lónìí ọkọ̀ kí wọn.
3: àbárò náà ló jẹ́ fún èmi ràn. àkúrẹ́ pòpò ẹ̀yìn aráàánú rẹ̀ ń bí ṣé aláṣẹ náà ni àwa ọba yín. àkó gbé mi nínú o. ìyà tó ń jẹ má wá sí bí àbùkù irú ìwó dẹ̀kọ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ àbùkù irú ìwó dòkó ẹ̀
1: àwọn
3: tó ń ṣe fún mi ní àjẹ́ dọ̀rọ̀ ń kọjá lọ síbẹ̀ àbùkù irú ìwó abáròmí dàkó ẹ̀ síbẹ̀ má bẹ̀ mí sọ̀rọ̀ ẹ̀ àmì àlẹ́pà àmì àlẹ́pà arúgbó tèmi kà yí padà àjàrí kan náà ni ní àṣálẹ̀ tẹ̀lé yìí àmì àbá fojú ẹ̀ ha àmọ̀ ọ̀rọ̀ má fojú ẹ̀ ha àmọ̀
1: ó fojú ẹ̀ ha àmọ̀
3: èmi abẹ́ fa kiri yẹn ni àwàhálà ló jẹ́ bẹ̀.
1: ọ̀ fà á já gan.
3: má a pútùpútù ni ọlọ́wọ́ bá ń gbọ́ jẹ́ ká jọ bá sí orí ẹ̀ báyìí àjọ jókòó sí ni àjòkólé sókè mi ó wà ń bẹ̀. ìwọ jókòólé sọ́rọ̀ ni àjágó tó wà lórí ẹ̀ ń kọ́.
4: ìwọ ẹni tẹ́bi ìwọ jókòólé sọ́rọ̀ ni jẹ́
3: mi. àjókòólé sọ́rọ̀ ni àjẹ́ ká jọ bẹ̀rẹ̀ wa fà wa tó wà nù ẹ̀ ni àjẹ́ kí a jọ fara gbálẹ̀ fún àtòtí àṣálẹ̀ tó pé a máa ní àrìnrìnṣì àgbẹ̀ngbẹ̀ máa kan sí lórí tí gbogbo yín máa gbárùn sí
1: agbárùn
3: wà fún ẹ̀rì kọ̀ọ̀kan lórí àtòtí àwa yìí ẹ̀jẹ̀ kẹjọ fetí gbárẹ̀ sí o gbogbo ara àpínkárí kí gbogbo àgbáyé ó gbó àpínkárí kí gbogbo àgbáyé ó gbó
1: kápínkárí kí gbogbo àgbáyé ó gbó nǹkan kan náà ni.
3: yorùbá tèmi ni àríjánà tó ń ṣèjọ
1: àríjánà ni ọ
3: ìpogá bó ṣe rí nìyẹn
1: bó ṣe
3: ẹ jẹ ká pin káàkiri gbogbo àgbáyé o bẹẹ ni kí àwọn tó wà ń bẹ kí wọn lè jẹ àǹfààní tó wà ń bẹ bẹẹ ni ọmọ tí kò gbọ yorùbá bó ṣojú àpò fún mi.
4: ọmọ tí kò gbọ yorùbá ẹ pẹlẹ ìyá tó gbọ yorùbá
3: àfẹsọ fún mi
1: gbọ yorùbá tó mẹrọ ìwọ náà kí ara rẹ ó ṣàti dárúkọ ara tiẹ. oya ki awon eyan wa le
3: konile
1: ko ti wa nile e ta lo de ti wa oya iwo na ki ara le
4: e ma fe ask ko ki anu gubi ti oja ikani to wa fe de ikani splash on a 5.5 fm ele to kale sile fun ba fe le mbada e ka bo so ye to wa irin ajoda pelu oba lukman omo tijani Murtado loko ti mo nje ba se oloko baba mi ele ite mo si almadani
1: to
4: mo ni awuko ni di hoko to le kan yin
3: buko ro
4: be ni ya ni de yin
3: ko to ya re yin lo je ni
4: an ateyin atawa a
3: ni ka awuko ni kan yin
4: a ni jiya
3: ya re yin lo je wa
4: e seun ten ten disi wa
3: e ma yin lo je wa
4: e sa ka sa iwo ja re yin
1: iwo ko iwo ko la bi lukman be la to rile de france mo kin ka bo adesola samuel awon na ti wole soju oku fun tale mo ti wa de la ni e ka bo sori eto lai wala mujida e ba nse a program e je korin lo fa ko le ba ja fa ni fun opolopo eyan fun ta sale bawo ni ka se rin ko le ba ya ni tori eto se ni ko si e ni ka sa bala la koko lori eto fun ta sale yi Edumare oba le wi le se oba lagbara ke bi alaye ati imoran pelu oro lati odo awon agba la pala ti se abala lakoko ta ti ma pera wa sakiyesi e ka wa sagbeyewu leni kan to ma se pataki ma ni to ti fa opolopo eda seyin ninu aye kini nkan naa oun naa ni iberu olóyìnbó a pè ní fear àwọn àgbà bọ̀ nílẹ̀ yorùbá wọn á níbi gbogbo olóògbà lágbára ọmọ ọ̀lẹ́nìkan láàyè ògbà ìbẹ̀rù ó jọra àbí ohun tí mò ń sọ òye yín jẹ́ mọ̀ pé ìpèníjà kan tó lágbára ni ohun tá à ń ṣàlàyé láṣáálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni bá ti rìn síwájú nínú ayé ìdènà kan tàbí okùnfà kan tó mú wọn mọ́lẹ̀ lójú kan náà tí ò jẹ́ wọn sún síwájú ìjọra tàbí ìbẹ̀rù ni ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ni pé adáni wáyé gan nífẹ̀ẹ́ tí ọmọlúàbí èèyàn tó bá lákè ju èyí tó bá yọ̀lẹ̀ lọ ohun tí mò ń sọ òye kí èyàn ń ní ojúra lára ó lójo ìdènà kan tó lágbára fún ìlọsíwájú inú ayé ọmọlúàbí èyàn gbọdọ̀ jẹ́ akin àbí ohun tí mò ń sọ òye ó gbọdọ̀ jẹ́ ọmọlúàbí léyìí tó túmọ̀ sí wípé ọ̀kan nínú àwọn àwà tá a fi dá ọmọlúàbí ẹ̀dámọ̀ nínú ayé aláṣeyọrí ẹ̀dámọ̀ nínú ayé aláṣeyege ẹ̀dámọ̀ lókè òun ni kó lákin tó jọra bá ti pọ̀jù fọ́mọ èèyàn nínú ayé ó ṣe é ṣe kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó má mèkè ẹ̀ lókè pẹ̀ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ lálẹ́ yìí yálà nínú òṣèlú tàbá wọn tó ń darí ìlú tàbá wọn tó ń ládàáni wáyé tó kádàrá kí wọn ó làmìlaka lẹ́nu iṣẹ́ okòwò wọn yálà oníṣẹ́ àdáni tàbí olókòwò tàbí òṣìṣẹ́ ìjọba tó dọ̀gá náwó sẹ́nìkan tó mọ̀ nínú ayé tó jẹ́ èèyàn láyé tó wáá jẹ ojú gbogbo ẹni yóò tó bá ti jẹ ojú olókè pẹ̀ àti là àti jẹ́ èèyàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lágbára gan tẹ́tí kò gbọ́ mi dáadáa o lóòótọ́ ni yorùbá sọ pé tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù àbá ṣùgbọ́n ṣọmọdé nìwọ ni dípò kì í ṣe màjèṣí mọ́nú ayé kódà nínú ohun tó yọ kọ́mọ ẹ̀dá èèyàn ó fi bú lókè pẹ̀ tó yẹ kí gbogbo ọmọ adáríhun ró gbìyànjú kó wọn kọ́ńkà nínú ayé ẹ̀rù bíbà jẹ kàn nínú ẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú kó o borí ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti ń bẹ nínú òkèlé ẹ̀kọ́ lénìí lákòókò ìdánwò bá tó gbogbo ohun tó ti kà sẹ́yìn tó mọ̀ tó da lójú kété tó bá ti wo ẹ̀zámọ̀ olùbáyìí tó bá ti là á láyà gàràgà tí bẹ̀rù bá ti láǹfààní àti wọlé sínú ayé rẹ̀ tàbí ṣùgbọ́n ò sí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ó sì gbàgbé gbogbo ohun tó ti mọ̀ tẹ́lẹ̀ látòkè dé àbí ohun tí mo sọ òye. fún di eléyè ọlọ́pàá àwọn èèyàn ní bá ti tẹ̀síwájú nú ayé pàápàá jùlọ tí ìbá ti ríṣẹ́ ṣùgbọ́n tí wọ́n bá gbé advert kan jáde tó bá gbà fọ́ọ̀mù wọn kété tó bá débẹ̀ tó bá ti déwájú àwọn tó fẹ́ ṣàyẹ̀wò fún wọn tẹ́sẹ̀tẹ́sẹ̀ ni ó ṣe máa gbọ̀n tétí tétí kódà tètè ni ó fi máa gbọ̀n pẹ̀lú gbogbo ohun tó ti mọ̀ tẹ́lẹ̀ tán bá béèrè lọ́wọ́ ẹ̀ kò rántí nǹkan kan mọ́ bí tí ìkó kéré mọ́ ṣé o ti wá rí i pé ẹ̀rù bíbà nú ayé kì í jẹ́ kẹ́dà ó gòkè lókè pẹ́ yálà oníṣẹ́ ìjọba ni ẹ́ iṣẹ́ àdáni olókoòwò tàbẹ́ni tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tó o bá fẹ́ jẹ̀yàn nínú ayé kókó gbìyànjú kó rí pé o borí ohun tí wọ́n ń pè ní ẹ̀rù bíbà tàbí àyà jíjá kó lè ba àárọ̀ náà lọ ni torí kò sẹ́nìkan tó gòkè ọ̀lànà ayé lónìí tó jẹ́ òjò gbogbo ẹni tó bá ti jẹ́ òjò lókè èpè òdí kúrò lójú kan náà ìwọ náà gbìyànjú pinnu lálẹ́ yìí láti ìgbà tílẹ̀ bá ti mọ́ lọ́la kó gbígbèsè akin ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní bá ti jẹ́ èèyàn látara ohun tó ń gbọ́ ètò yìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní báwọn èèyàn dúpẹ́ ṣùgbọ́n látara ẹ̀mí ẹ̀rù bíbà ṣáti má ba ti èèyàn jẹ́ tẹ́tí sí mi kò gbọ́ mi dáadáa o mi ò ní kó máa wá orí ajiyàn káàkiri bákan náà ni mi ò sọ fún ẹ wípé gbogbo omi tí wọ́n fi wẹ òkú ni kó máa wá kiri ní tiẹ̀ torí pé o fẹ́ láyà o fẹ́ lákin torí pé o fẹ́ jẹ̀yàn tó o bá wọ̀wá kúwà ó ba wọn rí ìríkùrí inú ayé ìyàtò kó ọ̀run jẹkùn ó ba wọn jẹ́nu ayé torí wọn ó pawọ́ pọ̀ lé orí wọn na burúkú ìyà sí ẹ lára tẹ́tí kò gbọ́ mi dáadáa ṣùgbọ́n gbogbo iṣẹ́ tọmọ èdè yẹn bá lè fi hàn láwùjọ inú ayé tọmọ èdè yẹn lè rí ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe tó jẹ́ ọ̀nà àbáyọ rẹ gbìyànjú nídìí ẹ jẹ akin má jẹ ojo gbogbo ọmọdé kéékèèké tó bá jẹ ọmọ ọ̀rákọ̀rọ̀ tó bá ń bẹ̀rù kó wọn má ṣubú nú ayé àwọn àgbánirúfẹ́ ọmọ bẹ́ẹ̀ òní rìn lókè pẹ́ gbogbo àwọn tó jólókòwò ńláńlá tó ń gborúkọ wọn lónìí risk làwọn náà fi bẹ̀rẹ̀ lánàá ṣùgbọ́n torí pé wọ́n borí ìbẹ̀rù wọn kápá rẹ̀ wọn dẹni tó jẹ èèyàn lókè èpẹ lẹni wọn náà ó lè bá àdẹni tí ó di aṣẹgun olókìkí àtòrórúkọ ńlá láwùjọ orí ìbẹrù tó ń fa ayé rẹ sẹyìn yìí kò sì jẹ èèyàn gidi lẹyìn wa ọla àbọmí rèé fún tàṣálẹ yìí ẹjẹ rọra dúró báyìí torí ìjọba àkókò princess àfòjì sọrọ káàbọ ọláyinka aegis ọlọ́pàá tí adétúnjì ọmọba alájàmú ìbá àtẹdọyìn alájàmú ìbá àtẹdọyìn seriki ogun dípẹ seriki ọlọpọlọ admin tó dá dúró ilé yìí ó máa jẹ ọrọ àwọn àgbà fún tàṣálẹ yìí ká lè láǹfààní àti sún síwájú mo kí yín ẹ káàbọ sórí ètò tá a pè ní ìrìnàjò ẹdá lùpọ̀nà ọmọ tìjà lórúkọ tèmi yẹn o kò ní rẹ̀ yín kò sì ní rẹ̀ èmi náà lágbára lọ́wọ́ ìlédìmọ̀rì adémi aramide káàbọ sáwọn yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn ìkànnì ọmọlúàbí rèé slash iná ń pè bí ẹjẹ ń yára wọ ẹka ìpolówó ọjà láàrin ìṣẹjú méjì kálíjọ láǹfààní àti ṣíà púrógàmù yìí bí tètè bá ti wá padà dé ká bọ sí abalẹ ẹlẹẹkejì ẹkú ìkàlẹ mò ń bọ

0: chairman akiwa kaabo si abala elekeji lori eto fun ti asale ye abala le ti a pe ni abala rojile labala lati ma gbianju ati sise iwadi eleyi to lagba latara ise iwadi ijile papa julo nipa awon eda mire ti adani waye da soke ipe ti won si ni anfani olowo oye bi ton se fomo adare orun mo ki yin lorugun merin agba laye e tun ba mi ka lo nu emi oro lale yi tabi ni ako yi e je ka gbianju ka lo ohun to lowo ba tun da kan okan nu awon eda ti adani waye da soke ipe ṣùgbọ́n tó wúlò fún ọmọ adáre orun kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn fojú kéré rẹ̀ púpọ̀ jù torúkẹ́ bí ẹrú lójọ lójú wọn kí ni nǹkan tí mò ń sọ nípa rẹ̀ ohun tí mo fẹ́ mẹ́nuba lálẹ́ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹranko tó súnmọ́ wa púpọ̀ púpọ̀ nínú ilé kẹ́ranko làbá tiẹ̀ pé àbí ká pè é lẹ́yẹ ẹ̀yìn ní àdán rárá o ò dẹ̀ gan ti ká lára ẹ̀ la fẹ́ sọ nípa rẹ̀ àwọn kan máa pè ní òbẹ̀ àwọn kan sì ń pè ní òdẹ̀ àdákòdẹ̀ jẹjẹ mọ pé àǹfààní alágbára ń bẹ lára àdákòdẹ̀ tàbí kí n sọ pé lára òbẹ̀ jẹjẹ mọ pé ọlọ́run bá fi àwọn kankan pamọ́ sára rẹ̀ tó wúlò tó lágbára gan fún ọmọ adáre orun pàápàá jùlọ fún ìwòsàn fún àwọn àìsàn kan tàbómíì tó ń bá ọmọ èdè èèyàn fínra lókè ìpẹ jẹjẹ mọ wípé ọ̀nà àbáyọ ni òbẹ jẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà táwọn kan ń dojú kọ nínú ayé tọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ lẹ ẹ ajá lọ tààrà sọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn bàbá mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn tí wọ́n fi ní àǹfààní láti bá wa dá sí lálẹ́ yìí kí lẹ̀ ń lo òbẹ̀ fún nílẹ̀ yorùbá àwọn ṣẹ́wù lẹ̀ fi ń ṣe àǹfààní wo ló sì ń bẹ lára rẹ̀ tọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ń gbà náà ẹ jẹ́ kí n máa ṣe ojú òpó lẹ̀ kí yọ̀ǹda fún àwọn àgbàlagbà láti máa bá wa dá sí lálẹ́ yìí àhá mo sì láyọ̀ láti máa fi tòyín létí pé ẹ̀yin àgbàlagbà láǹfààní sí láyìn yìí tẹ́ ẹ máa ń pè tẹ́lẹ̀ òun náà ti wà nílẹ̀ fún ta lẹ́yìn láṣẹ lọ́wọ́ elédùà ẹ̀wà yá gbára kàsídà ìpè kan ti wà ń bí hello ẹ mà ká lẹ̀ yes sir.
1: Àfáàríyọ̀
0: ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Mo kí gbogbo oníkálukú ní ti káàmù bá mi àpàtàrọ̀.
0: Ẹ ṣeun.
1: Gbogbo ẹni tí ẹ bá ní gbogbo àwọn tó gbé tó lálẹ́ wọn kú oríire o.
0: Wọ́n kú oríire. Ṣé lórí àdán lórí òbẹ̀ yìí náà já.
1: Òbẹ̀ tẹ mú wà yìí a ní sọ̀rọ̀ rẹ̀ tán.
0: Tílẹ̀ ò fi mọ́.
1: A ní sọ̀rọ̀ ẹ̀ tán.
0: Kábíyèsí.
1: Ká ń lò ó pọ̀ gan. Ẹja kọ́ bẹ́ẹ̀ láti bíbí yìí ká kọ́ bẹ́ẹ̀ láti fi gbogbo ẹni tí wọ́n bá ti ní àwọn àgbàlagbà ní dọ́là mu. Ṣẹ lọ́sẹ̀ láti ní ọ́là. A ní kòkòrò ẹni bẹ́ẹ̀ kọ́ lọ wá òbẹ̀ ẹyọ̀kan. Ewé ẹ̀là.
0: Ewé ẹ̀là.
1: Mẹ́ta.
0: Ewé ẹ̀là mẹ́ta.
1: Ibi tọ́lọ ṣe wà ní pé ta bá fẹ́ gùn orí ìkúnlẹ̀ láti gùn.
0: Orí ìkún.
1: Ta bá fẹ́ wẹ̀ orí ìkúnlẹ̀ láti wẹ̀.
0: Ẹ kú làákàyè.
1: Pẹ̀lú àṣẹ Ọlọ́run owó òtúra rẹ̀. Ẹ jẹ́ iṣẹ́ àwọn mi ológun ara jẹ́. Ẹ máa lọ́gbà àwọn ènìyàn jẹ́ ká lara wa kó nù ṣe.
0: Ṣé ò dáa?
1: Kí ni wọ́n lọ bá mi wá gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò yé mọ́?
0: Tọ́lọ̀ ara rẹ̀ ò yé mọ́.
1: Àbíkọ́ jẹ́ pé kí ni ọlọ́wà mi wá ọba mi wá ẹyẹ òwìwí kan.
0: Ẹyẹ òwìwí.
1: Ẹyọkan. Ẹyẹ àdán ẹyọkan. Owó ẹyọkan. Ọ̀nàwó díẹ̀ sí mẹ́ńdọ́n bá lè kádàrà kò lè ṣe yóò dúpẹ́ fọlọ́ owó ẹyọkan.
0: Yóò dúpẹ́ fẹ́lẹ́dùà.
1: Ẹgbẹ́ àṣẹ ọlọ́wà lè tọ́lá gbogbo àwọn tí ń ta lójú ń talẹ̀ tán bá lọ̀rọ̀ wọn jà sí pọ́jú báyìí. Ọ̀pọ̀lọ́gbígbẹ́yọ̀kan. Ó kó gbogbo àwọn kan ìṣẹ́nu àpọ̀jù ògùn. Wọ́n wà lọ́ba mi wá ẹyẹ òbẹ̀ sísún. Wọ́n wà fi ráńdì rẹ̀ nu àpọ̀jù ògùn. Wọ́n wà lọ́wọ́ kóró òwú kí wọ́n rà dàjà bọ́ kí wọ́n dalé lórí.
0: Kóró òwú.
1: Bẹ́ẹ̀ ni kí wọ́n dalé lórí kí wọ́n bá mi wá ìrìn àṣílẹ̀ ewé àti òbàlì ewé afẹ́ lòrùn tó ti jábọ́ lẹ́lẹ́.
0: Ètò jábọ́ sílẹ̀ lẹ̀.
1: Kí wọ́n sọ kán wá dìbò lórí kán kọjá tari kan sí kán wá jò. Wọ́n bí lílo rẹ̀ ṣe wá ń lọ rè wọ́n máa fi epo pupa ńlá ní alaalẹ́ ọmọ ìpó ẹ̀kọ́ mu láàárọ̀.
0: Epo pupa wọ́n fi la lálẹ́.
1: Ọmọ ìsọkọ̀ mu láàárọ̀. ya fun wa lati je yo kan si
0: oya
1: eyi o be merin won lo wa eyi o be ninu eyo mi ninu eyo be merin yi won lo meta papo po ma ewe kan tan pe ni ewe aluki ewe aluki won lo were be ni mo ri won lo pelu eyi o be meta ati ata ajo si meni dilogun ati ewe ola die Oh, I fi se eja aro ti won gbe si meta o fi se le po ni okoko to tun la fi man se o to ni bayi se popo yen ka ba je da yen kan ka ba ti wa je da yen kan eyi o de kan to wa se ku wa lo loto a lo se powder loto ka ba ti wa je da yen kan ta je to ba eyi o de kan se ku a wa fi omi nu ko won a fi lo de lori awon egun eja ta je yen a da ogba pala sinu koko I want to know why you do the best. I don't know that. That's your long 16 days. No, that I have to do it.
0: 16 days?
1: No, that I have to do it. That's it.
0: Udukwe?
1: That's your policy.
0: Udukwe?
1: I don't want to do it.
0: Udukwe? Udukwe? I'm here. You're a teen. I'm here. I'm here.

0: ẹ̀kàlẹ́ o. Adúpẹ́ Olúwa ṣeun bàbá.
1: A tún ṣe mọ́ pẹ̀lú ògbọ́lá.
0: Àmì Elédùmarè.
1: Ìlọ́yẹ̀ mi já sí mọ́.
0: Àmì àti àmì.
1: Ọmọ bá ti já yín.
0: Mo mà kí yín bàbá mi.
1: Àní gbúra burú sí mi. Àní gbẹ́sẹ̀ iná pẹ̀lú ògbọ́lá.
0: Àmì Elédùmarè o, àṣẹ o.
1: A ti gbogbo ìṣẹ̀dá tó bá wa ṣe àmì ńlá kan.
0: Àmì àti àmì.
1: Láàárọ̀ la wà lọ àfúrẹ́tá.
0: Ìlà abìlà lè là sí un. Àṣẹ òun.
1: Orúkọ mi, Bàbá fi nǹkan fẹ́lẹ̀ yẹrọ. Láti ìlú Ìmásá.
0: Láti ìlú Ìmásá.
1: Ìjọba ń dáàtì gbogbo sí.
0: Ẹ ṣeun.
1: Ẹyọ ọ̀gbẹ̀lẹ̀ mọ́ alálẹ̀ mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹyọ ọ̀gbẹ̀lẹ̀ gbára gan.
0: Tó o. Ẹ já wà.
1: Ẹyọ aláfojúdi bẹ̀ ní pẹ̀lú. Ìwọ̀n bá rẹ̀ yọ ọ̀gbẹ̀. Bí kò sọ̀rọ̀ náà dànù pé títẹ̀ nínú ìwé jẹ́ náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìtàlù ń ra ẹgbẹ̀rún ti wá.
0: Àbí o.
1: Ìtòrí ìrora tí wọ́n kò tó tí ń tí tí ń tí lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Àṣírí kan tó ń fúnlẹ̀ lórí ẹ̀mí lálẹ́. Ẹgbẹ́ ìṣẹ̀dá tó bá gbọ́ yóò bá wa lára.
0: Àṣẹ o.
1: Ẹgbẹ́ ká lọ gbà mí wá. Ẹyẹ òbẹ̀ mẹ́ta.
0: Ẹyẹ òbẹ̀ mẹ́ta.
1: Ẹyẹ òbẹ̀ mẹ́ta yìí. A wá fi ẹnu ẹ̀kú ra wọn. Inú agbadaga tó ń jẹ́ ìkọ́. Àwàdá mi wá. Kí àwọn àgbàlagbà pè sí mi.
0: Èwo nú ẹ̀?
1: Inú ikọ̀ tó ní gbárùkù mẹ́rin báyìí. Tó máa ń dùn tó ní gbárùkù mẹ́rin. Ẹran mi létí.
0: Kí lẹ ló ń lẹ́ kí lẹ. Ìyá nǹkan ṣe. Ẹ máa bọ̀rọ̀ yín bá àti ẹ̀ àbí wá ni.
1: Orí yìí náà méjìlá wà. Àmọ̀yẹ̀kọ̀ àjẹ́ sí méjì. A fi láti ẹyẹ ìgbẹ́ dáfẹ́ni ẹ̀kú ráwọ̀n. A fẹ̀mọ̀ tẹ̀lé ẹ̀kú ráwọ̀n. Ìkejì náà wà gbé sí méjì. A wà ayẹyẹ kan kó inú ìkejì tá a gbé sí méjì yẹn. Ṣàmọ̀ pé ó ti di mẹ́ta padà bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: A wá fi kẹta yìí náà sí mìíràn. Ìkọ́ ẹnìyẹn nìkan làánú papọ̀ pẹ̀lú ẹ̀mọ́. A wá fàtà rẹ̀ nìkan sórí ẹ̀. Ó di jíjọ. Ọmọ bá ti gbá ní.
0: Mò ń jẹ́ o.
1: Ẹ̀ẹ̀kan ṣọlá ń lo sẹ́yìn. Láàgò kan nínú.
0: Ẹ̀ẹ̀kan péré.
1: Bẹ́ẹ̀ni, pẹ̀lú omi ayé. Pẹ̀lú ògbé ọlọ́run. Gbogbo ìṣẹ̀dá tó bá rí lò. Ó ti bọ́ nínú òsì àti òsì.
0: Pẹ̀lú
1: ògbé. Nítorí aṣínà Bàṣírí. Tó gbéra tán ni.
0: Tó gbéra tán ni.
1: Tí mi bá wá rántí nǹkan bá náà gbé sí méjì. Lápá bí tó bá jẹ́ pàkejì lọ́run la bá rántí.
0: Ẹ padà mú wá
1: fún wọn. Má padà sọ fún
0: wa. Ẹ ṣeun nínú mi adùn tó bá rí bẹ́ẹ̀. Ẹ ṣeun. Mo dúpẹ́.
1: Ọlá agbẹ́gbẹ́ra wa.
0: Àmì àṣẹ Ìdùmàrè. Ẹ ṣeun
1: gan.
0: Ẹ káàbọ̀. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wa ti ń pè wọlé. Ok, ọ̀kan tí wà bẹ̀ yẹn. Ok. Hello.
2: Gáàsù pèdèpèdè.
0: Tí yóò ní ìbàjẹ́ àbá.
2: Kò ní sun yín, kò ní rẹ̀yìn.
0: Àṣẹ Elédùmarè.
2: Àṣẹ ayé ò ní gbé yín lọ́mọ lọ.
0: Àmì o.
2: Kò ní gbé yín lọ́yà.
0: Àṣẹ wo, àṣẹ àtẹ̀yìn náà o. Àṣẹ Elédùmarè, ẹ ṣeun.
2: Òní lọ́jọ́ kẹwàá, owó àtọmọ, àlàáfíà ẹ̀mí gígùn yóò wẹ́ ní kankan àwa pẹ̀lú àṣẹ Ọlọ́run.
0: Àmì àṣẹ o, àmì àṣẹ Elédùmarè. Àṣẹ Elédùmarè, ẹ ṣeun.
2: Oníwà ní jẹ́ àsọmọ fún yín.
0: Àmì o.
2: Àwa tá ń gbọ́nà kò ní jẹ́ àgbọ̀mọ̀fẹ́ ní kankan wa.
0: Àmì Elédùmarè.
2: Ọ̀làjọ́ kan ṣe Ọlọ́ olórí ọ̀dọ́ káfàtà láti àpáta gàǹgà ìmúlẹ́mọ́ ti já ní ẹ̀.
0: Kò rí kò sọ ọmọ ti já ní ẹ ṣeun.
3: Ìbúlẹ̀ fún ọmọ ti já ní
0: ẹ ṣeun.
2: Àjọníyàn tí ń gbọ́ gbogbo ètò olóru.
3: Àlórí àdó.
0: Àjọ̀nú ìyẹ̀kẹ̀ ẹ̀yin lẹ tún gbọ́ gbogbo ètò olóru. Ọ̀dà mi kì í gbádùn yín sá o. Ọya.
2: Lórí àdó tí mo wá ní aṣálẹ̀ yìí.
0: Yes sir.
2: Mọ̀ pé original part kì í sábà sí lórí igbá.
0: original part yesi lo
2: ta
0: ba si lori igba ni le lo fi pa mo si
2: kai original part lori igba o so
0: won o se die
2: inu
0: store na ti mo original jade
2: hmm so gege pe ko te mu ani asale
0: yes sir
2: e gin ko gbera ti bi ipese awon agba ba ma fi eye o de se
0: hmm
2: ta ba fe se ipese awon agba fun kan ti a ba dawole ko ma yo ri fi re
0: hmm
2: a lo wa o de meta
0: hmm
2: pelu atari aja atari aja ni o kin se atari gaga o atari aja meta
0: hmm
2: pelu akara kin gbe elepo meta
0: hmm
2: a wa wa awo sobi awo sobi a yo woja ku lara e gbogbo awon nkan ti mo ka sile a wa ko sinu awo sobi be to ba lori laya to le se ni o a wa gbe lo si ipo rita meta yo da ni o esi lori ko to gbe sile le ti ma nkan to ba fe lo ti ma wi si o akoko eje ka lo wa epo epo obo die
0: hmm
2: eye adan eye okan oge eye okan atare eye okan gbogbo won kan won yi a ko si na pe jogun
0: hmm
2: ta ba ti joto bojo kunrin bojo birin eje ka ma fi oti lo ni araro
0: e
2: ti ba de lo ro ti ati
0: mo nti ki ba fun lo ti nko
2: ko tomi lo awon baba wa a ni omi la gba o fe ni o daye
0: e seun
2: gbogbo ta ba le fi oti lo ka ma tomi lo
0: e ko la kai
2: eleketa
0: aha
2: wa ni ako ajabo
0: e
2: a wa o be meta eja ro gbigbe meji atajo si 16 ewe oba ta mo si ewe afe loru so se wari o be meta yen a wa lo pelu ewe eje oba yen pelu atajo si
0: so
2: to ma kuna so to ba ti wa kuna tan ohun la wa papo ta wa fi si eja ro gbigbe meji yen a se le po niyo so to ba ti wa jina tan eje ka se adura ti ka je part 2 e o ni ose ti mo so pe o la ko labo a wa we eje obi eyo kan atari odidi eyo kan so nkan mejeji o la ma jo papo so ta ba ti wa jo tan irufe ni be a ko pelu ose lo ma fi we ni alaaro to n rọrun dẹgbẹ to ba ti fẹ ṣe ko ṣe aṣeje yẹn ati ọṣẹ ko le ma bara wọn
0: rin ko le bara wọn rin papọ
2: ẹyọ ni ẹyẹ kii fi apa kan fo so bo ṣe jẹ niyẹn
0: ẹ ṣeun
2: ṣẹda to ba ṣe ọlọjọ ba lara mu
0: ami lady
2: mari mo ka gbẹ yẹn ẹyẹ obẹ kan atari kan pẹlu owe taba eruja mẹta ni
0: àwọn
2: àjò papọ̀
0: káwọn
2: kò pẹ̀lú ọ̀sẹ̀ tí a bá nífẹ̀ẹ́ sí ọlọ́jọ́ bá ṣẹ̀dá tó bá ṣe yóò gbà lára mọ́
0: àmì lẹ́dìmọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ológun ara àwọn adeleke morúkọ o miki baba ológun ara náà ti wọlé àbí ẹni ẹṣẹ̀ baba mi ẹṣẹ̀ ẹ káàbọ̀
4: yóò ní ẹjẹ́ ṣe mọ́
0: àṣẹ ìdúmọ̀rẹ́
4: alùpẹ́ fọlọ́
0: pẹ́ẹ́ adupe ipade tun ti kun bayi
4: ọjà wa to ti kun
0: abi ọjà temi jire
4: gbogbo ẹnu sọ wa lálẹ
0: tó dàrú mọ́jú
4: lábẹ́ bó ti fẹ́ ní òkórè àwọn tí wọ́n láyé ọgbẹ̀tẹ̀
0: àṣẹ o
4: rò pò yóò
0: tí
4: kálukú lè wà
0: lásìkò yìí
4: tó yẹ kó

0: tabati dale pansa.
1: Hmm.
0: A few bekan bonu e.
1: Hmm.
0: Amo apu kanti tu fonde nera.
1: Hmm.
0: A few wila so.
1: Hmm.
0: Uyigi. Awa dilu umule.
1: Hmm.
0: Ọsọ
1: ti jẹ́ wàrà lágolo.
0: Láàrin ìjọ kẹta. Èèyàn mọ̀ pé wọ́n lò nǹkan.
1: Lágọ̀ ara.
0: Aṣọ ọrùn ẹ gbọ́dọ̀ yàtọ̀. Yóò mú kankan tó yàtọ̀ wá. Iná kẹ́ni yẹn ra fóònù mi. Iná ọkọ̀ra bẹ́ẹ̀dì mi. Iná ọkọ̀ra ọkọ̀ mi.
1: Inú ọkọ̀ lọ ọkàn lé ẹ̀.
0: Nǹkan lásìkò yẹn, nǹkan kan ti tí wọ́n láṣẹlẹ̀.
1: Yóò ṣẹlẹ̀ nínú ayé ẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Ẹyẹ ò bẹ̀yìn náà.
1: Àtọ́ ọ̀yà.
0: Àfa Màṣàyí ò lè gbé iná àti iná.
1: Yóò yọ.
0: Àwọn ohun ìjọ bọ́yá ìdẹun ní gúnlẹ̀ fẹ́ sọ àmọ́. Ọ̀rọ̀ yẹn àgbàlagbà le jù bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n padà ṣàlàyé ẹ.
0: Dáná wa o. Dáná wa o. Ẹyẹ ò bẹ̀yìn náà. Mẹ́ta.
1: Mẹ́ta lò ná.
0: A lọ mọ ewé ọ̀la tewé pápá sàn. Àtàjọ sí 21.
1: Àtàjọ sí 21.
0: Ìyá adìẹ tó ti ń pamọ́. Àgbo adìẹ tó ti ń pamọ́. Ẹjọba lọ́kànjú àárín ò lè kí eléyìí dúmọ̀ sọ yìí. Èèyàn yorí àtẹ̀sẹ̀ kóńdà àti fún ẹ. A wá gé òun náà sí 21.
1: Yóò bá jókòó ti fúnra ẹ̀.
0: A sì lè po ní yọ̀. Níbo la ti lo nǹkan díta ṣe ń lọ wé àìrí èèyàn.
1: Àbí ń lọ déwọ́n owó orí ajiyọ̀ káàkiri.
0: Bàbá. A wá sì lè po ní yọ̀ kò ní kanlẹ̀ mọ́. A bá bẹ̀rẹ̀ sí jẹ́.
1: Ká.
0: Ẹyẹ ìjẹ́ ẹ̀kọ́ gbàdé lọ́kọ́ láti máa da aago méje láwùrọ̀ ọjọ́ kejì.
1: Ó ṣe jẹ díẹ̀ kó lè ó sinmi.
0: Màá jẹ́ ọmọ ayé egun ẹ̀sán lọ.
1: Kó tún ṣe rẹ́ lọ díẹ̀ kọ́ padà wá kó tún wá jókòó ti nǹkan ẹ̀.
0: Odidi ore ni o.
1: Tara.
0: Odidi ore ni o. Ìjà pé kiri ìsìn kẹta nítorí àwọn mòtórí mòtórí tí ìyá àwọn ọ̀rẹ́kẹ́ náà àtàwọn àgbàgbà tó kù.
1: Ẹ̀rí wọn bẹ̀ náà.
0: Ẹ̀rẹ́ ò fẹ́ kán. Ìbẹ́pẹ tí ò tí ì ju tí ì tí ì tó kún kù ara.
1: Kó rí gúrúgbẹ́.
0: Ìbẹ́pẹ tí ò tí ì ju lálọ. Tàbí tó ju lálọ díẹ̀. Àwọn agun méjì ti pàpọ̀ àbọ̀ fọṣẹ́ kù. Ọkùnrin ọ̀wẹ̀ fúnjọ́ mẹ́sàn-án lálẹ́. Obìnrin yóò wẹ̀ fúnjọ́ méje lálẹ̀ pẹ̀lú mi tán lọ́wọ́ ọ́rọ́. Mo fò bẹ̀bẹ̀ yìí bí mi fẹ́ bá dúdú ìpadà ńlá ní ipọ̀ ni. Ẹjẹ́ mi náà jí èèyàn inú ayé
1: ìwájú
0: wọn máa dé lékè èèyàn ológun ara. Ẹjẹ́ mi náà ní láàárín kí n jẹ́ ẹ̀kọ́ da fún mi. Bí mi fẹ́ bá dúdú títí yóò padà wá pọ̀ ni àbí bò ní.
1: Yóò padà pọ̀ náà ni.
0: Ẹjẹ́ a máa bẹ́tò yìí bọ̀
1: o. Okun bàmí, ilé ológun ara, ọmọ Adeleke.

0: àǹtí ẹ̀ síwájú oníkàn ní tòyọ ọmọ olúwàbí láṣàálẹ̀ yìí ẹnìkan ti wà lójú òpó yá yá báwo làbá ti ṣe ẹja. Hello.
1: Hello.
0: Ẹ mà ká àṣálẹ̀.
1: Àṣálẹ̀ ẹ̀rọ kan.
0: Ojú òní ti wọ.
1: Ìwọ́lẹ̀ ni o.
0: Aṣẹ́ Ìdùmarè.
1: Aṣọ̀rọ̀ ìgbìmọ̀ rẹ̀. Ògbẹ̀rẹ̀ níwá náà lé, ó gbìn kò lẹ́kùn.
0: Ó ṣe kí ni?
1: Ogun kò lópin.
0: Ogun kò lópin.
1: Bẹ́ẹ̀ni, a fún fẹ́ẹ̀mù ìṣúra dá káìkàìkàì.
0: Káìkàì, a rẹ̀ ń gbọ́ yìn, a gbìyànjú a gbọ́ yìn.
1: Ẹyẹ ọ̀bẹ kan.
0: Ẹyẹ ọ̀bẹ ẹyọ kan.
1: Atari.
0: Ìbílẹ̀
1: kan.
0: Atari ìbílẹ̀ kan, ó di méjì.
1: Òun dúdú nìkan.
0: Kí lẹ pé?
1: Òun. Òun.
0: Òwú.
1: Òwú ránṣọ.
0: Ẹ̀hẹ̀ òwú ránṣọ kan.
1: Ibi.
0: Òwú ránṣẹ dúdú kan.
1: Kì í ṣe dídà funfun dúdú nìkan ni.
0: Dúdú nìkan ni ẹ̀hẹ̀.
1: Àmọ́ apari àti ọ̀bẹ ọkùnrin. Àfìwúrin àfìwúrin ojú kankan ní ọ̀bẹ ara. Agbè sínú apẹ. Agbè. Ẹgbẹ́ bá fi epo lò ó sì ní alẹ́.
0: Ìyẹn ẹbú yẹn.
1: Bẹ́ẹ̀ kan náà. Ní agbára Ọlọ́run. Orúkọ ìwọ̀n gbé obìnrin jẹ́ kejì.
0: Yóò ṣe kí ni?
1: Orúkọ ìwọ̀n gbé obìnrin jẹ́ kejì.
0: Yóò rí àánú tààrà lọ́jọ́ kejì.
1: Jẹ́ kejì kì í ṣe jẹ́ kẹta ẹjọ́ kejì gbọ̀ngàn ló gbé
0: obìnrin. Ọjọ́ kejì tó ń lò mọ́júmọ́ ọjọ́ kejì yẹn báyìí yóò gba.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ó gbòó.
0: Kí lẹ ẹjọ́ kejì yẹn ó tó ṣú.
1: Bẹ́ẹ̀ ni yóò gbòó gidi. Ó ń gidi gbọ̀ngàn ló yára oúnjẹ.
0: Kò níyè méjì inú bí tí ò kó kéré mọ.
1: Àwọn ọmọ àwọn kúsàrí ga ní kúsàrí ta ayé láti fi bẹ́ẹ̀.
0: Ẹ tẹ̀síwájú, ìhùndẹ̀ abẹ́.
1: Ọ̀bẹ náà. Ẹyẹ ọ̀bẹ kan.
0: Ẹyẹ ọ̀bẹ kan.
1: Ẹ̀wọ́ ewé àjẹ́bàlẹ̀ tó wọ̀ lẹ́kọ̀ọ́ tó ṣíjú òkè.
0: Ewé àjẹ́bàlẹ̀ àbí tó ṣíjú òkè.
1: Ó ṣíjú òkè.
0: Tó ṣíjú sókè.
1: Ṣé ìlú ìlógún. Atajọ sí mẹ́rìndínlógún.
0: Mẹ́rìndínlógún ẹ̀ ó ti ń yé mi.
1: Àlọ́jú ọ̀pọ̀. Àti ọ̀bẹ. Àti kí atajọ sí mẹ́rìndínlógún yẹn. Àti ìwé àti ìdàgbà tó ṣe gbé pèlú ọ̀lẹ̀.
0: Mẹ́rìndínlógún yẹn. Tó náà jẹ́ mẹ́rìndínlógún.
1: Àlọ́jú ọ̀pọ̀ bọ̀ kan
0: náà.
1: Àwọn àpẹja ẹja borí kan sì lè dára.
0: Ẹja borí.
1: Báwo lágbà gírísì lágbà owó ìdìbò ẹgbẹ́ ìdò ọlọ́kan. Àbùsù epo nílẹ̀. Ẹ̀yìn náà ó máa jẹ́ obìnrin nílẹ̀ mọ́ ọdún yìí.
0: Kí lẹ lóhun náà mú wa?
1: Ẹyẹ ọ̀bẹ kan ẹyẹ ọ̀bẹ mú ẹyẹ ọ̀bẹ kan. Ẹyẹ àdán kan.
0: Ó di méjì.
1: Akọ ẹyẹ ẹ̀dá kan.
0: O di mẹ́ta.
1: Ẹgbẹ́ bá gbọ́n pọ̀. Ká gbọ́n mọ́ ṣe. Ká kó ní àgbàpọ̀. Ká wá pàṣẹ pé fún fún.
0: Ká ṣe kí ni?
1: Ká pàṣẹ pé fún.
0: Ká kó sínú pé fún.
1: Ká máa fi gbọ̀dọ̀ ayé lálẹ́. Ẹyẹ ọ̀bẹ mi.
0: Ẹlẹ́kẹ̀rẹ́ o.
1: Ẹyẹ ọ̀bẹ méjì ni o. Ẹyẹ ọ̀bẹ méjì.
0: Ẹyẹ ọ̀bẹ méjì.
1: Àdán kan. Orí àjẹ́ ìbàlẹ̀. Èpo ọ̀bọ̀.
0: Èpo ọ̀bọ̀.
1: Orí ìmá fọwọ́ kan wọn mú. A mú ọjọ́ àwọn kan wọn. A yọ ọ̀bẹ ọlọ́kan kúrò bẹ̀. A gbin ìbò ìpín àgùn pọ̀. Àwọn mú ọ̀bẹ ọlọ́kan kúrò bẹ̀. Àwọn tuntun ní ìkí funfun. Bẹ́ẹ̀ dàbí bí ìgbà wọn kún inú ọṣẹ. Wọ́n àgbẹ̀ ọṣẹ ìlú ọ̀bẹ ọlọ́kan tá a yọ lẹ́yìn. A gbè pamọ́. Ìlẹ́yìn ọjọ́ kẹta. A sì máa wọ̀ lálẹ́ lálẹ́. Ẹyẹ ọ̀bẹ mẹ́ta mi. Owó ẹ̀ lókì. kan.
0: Hmm.
1: Iyere.
0: Iyere.
1: Al ndona pa pe lu yo ati wo ni tuko.
0: Hmm.
1: A bi se ja bi kan je. Ala bi bari ka se te yi pe loku.
0: Ami a se jumare e se mu dupe gan. E ku ohun olagbara mi mo pe ise po. Nigba ta bere to mu so fun agbalagba mu so pe awon agbalagba ni opolopo nkan. To je anfani to nbe lara iye obe ile ti kaluku ma nri ladugo wa. To si le se omo araye lore. E wa du ti won ti takale mo nbo na to do pa awon agbasipo nbi ti won npe oluode na npe won ti pe me na. Oko mi na ti gbepe ka ta lo me. Hello.
2: Oloyin Sikiru Ajiboye ni.
0: O ti da. Oya.
2: E kale
0: baba oya. Hmm.
2: Eto.
0: E seun.
2: Baba mo sayinju won ko won ti pe ni won ni aidan la won fe so aidan
0: aidan ni aha
2: aidan pe a gi si ni bi afenu re kura won
0: aha aidan no fe so e seun
2: be ni
0: e seun
2: e je mi no sare mu wa
0: ora
2: e ye obe
0: aha
2: e yo kan
0: e yo kan
2: a wa mu iwe bom bom mi ji
0: hmm
2: awa ta ba ti ja iwe bombo meji awa a si eyin iwe bombo mu yen lele awa fi ori pa awa ti sinu afejogun awa mu eye obe yen a gbele lori ewu bombo mu keji a fi ori pa oju e awa da de eye obe yen awa fatari kan si legbe iyan wa jo
0: o ba di jijo
2: awa lo yo kuna wara olope eyo kan lati lu
0: iyan
2: o sadua fun ko si bi na wo yen si le ga waju eyan teyan ba ti le lo to da ni yen si na wo yo fun yen
0: asiri obo
2: asiri yo po net kora ko ni je gbe si bi ti le wuli omo
0: yo yo lo awon nkan re yo to yo tun pada sekun
2: pelu ku olohun e je mu se kan si wa
0: oya
2: eyin o be po o tori awon asori akoko ni se po gan
0: e seun
2: e ja lo wa iye obe eyo kan a wa wa obi gbanje obi funfun olonka a wa mu odidi atari eyo kan a wa ki odidi atari yen a koko ki bonu na a jo ki a ki bonu boya bi eye na ti o kan rora kini o rora sun a wa mu obi funfun yen a ko sinu omi gbigbona a bo bigba teyan bo eyin a wa gbe eyin obe yen sinu ape a wa ju atari jijo yen a ju sinu e a wa ko obi yen a ko lu a wa ju ta ba ti wa ju tan a wa lo ti okun na a wa ko mu ose teyan ba ti fe we iwe yi teyan ba ti fe we ose yen laaro laaro a mọ pe ai fi ata fi sun bọ ọgbun ai fi obi bíbọ bọ òòsà bí àwọn ìyá ń bá ń lọ sóde òǹbẹ mọ ń bẹ lábẹ wọn ni ẹyin ìyá mo fún bẹbẹ ni nǹkan téèyàn bá ń wẹ ọsẹ yẹn kéèyàn tó wẹ láàrin ọjọ mẹsẹ nǹkan ó sì rọrùn sùn.
0: Nǹkan ó rọrùn fún fún ẹ níbẹ̀. Olóyè mo dúpẹ́ o ẹ ṣeun olóyè Sikiru Ajiboye látàpáta gàgà lẹ́ẹ̀bàdà ẹ kú òun nǹkan ṣe lálẹ́. Olúwalóyè má ṣe fàájì tiẹ̀ o olúwalóyè bàbá mi. Àmì Elédùnmarè àti ẹ̀yin náà bàbá mi. Aṣẹ́ Ìdùnmarè.
3: Ẹ jẹ́ kí n sáré fi iṣẹ́ kékeré kan lẹ̀ torí àsìkò tí n ṣe.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹ yóò bẹ́ẹ̀ lálọ́ wa. A lọ wá ọ̀gẹ̀dẹ̀ omi ni.
0: Ọ̀gẹ̀dẹ̀ omi ni.
3: Egbò Túdè.
0: Egbò Túdè.
3: Ewé oríjì.
0: Ewé oríjì odi mẹ́ta.
3: A bí gbogbo ẹ̀ pọ̀ lọ́sẹ̀. Kábàgùn lọ́sẹ̀ pọ̀ tán. Oyin láàfin sómi
0: ẹ̀.
3: A wà kó sínú ti ọlọ́mọ rí. Bó ti wù kí àwọn tó tó fún àwọn ìyá mi. Bó ti wù kí mọ́mọ́yọ̀nù sẹ́ni yẹn tó kọ́ fún àwọn wá ń di ọ̀rọ̀ ẹ̀. Tẹ́ni bá bẹ̀rẹ̀ sí ní ọ̀sẹ̀ wọn. Tọ́ bá máa dijọ́ kejì inú tó ti bọ́ sọnù lọ rẹ̀ yóò máa rí yìí.
0: Ohun tó ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ yóò padà máa rí rí.
3: Ní àṣẹ àwọn tí ó ń mú.
0: Ẹ dákun ẹ bá mi tún ṣẹ̀yẹ kàlẹ́ kan sí. Ọya.
3: Egbò Túdè.
0: Egbò Túdè.
3: Òbẹ̀.
0: Òbẹ̀ ó di méjì.
3: Egbò Túdè. Egbò ẹ̀ wí oríjì.
0: ewe oriji odi meta
3: ba ti gun pelu ogede omi ni
0: ko gun pelu ogede omi ni
3: to ba gun mo se tan oyin ni o fi po
0: ko wa foyin po eh eh
3: ba gbe sinu fi olomo ri funfun
0: eh eh
3: idi re ba kanle ko lewo
0: idi o si kanle mo dede na ni
3: o wa ni gbolo keke kan
0: o ya
3: won ma fi ogede omi ni la jeje lale fe to fun yin ya mi ja ro de mi o oriji lo ni fori ese mi je ni Today, the year 2 million is my wife. After that, I'm going to do one for you. No one can catch him out. No, do you know what you're doing? Mm-mm. I'm going to
0: get you.
3: Cool, I'm going to
0: mo dupe e se oju ori ti yin
3: asen
0: nkan po lodo awon agba mo dupe o kan ti wa me na ori ka gbe labi daji o da be na hello hello
4: doctor
0: eh baba re oluwa loye o
4: o ke ko je
0: e seun
4: o ke wa awon agba ti won ko re
0: oluwa seun
4: e pataro
0: mo dupe
4: o do ya yo ti le ade dopo
0: aba doctor ni
4: I don't
0: like
4: the
0: weather. A shoe. Eyin ade kan o di meji.
4: Ewe oriji.
0: Ewe oriji lele eketa.
4: Egbo otude.
0: Egbo otude si kerin.
4: Ewe ajo kan.
0: O di marun.
4: Na na pe ya pelu. Ya tare kan. Awon agba ka ko su agbada wa. O ka jo. Ta ba jo to. Awa da si ni ipo pupa. Lala ale. Awa pe fo. Bono ure re. Se, si e ya da kaba mi di ni. E yi ube, e yi ube, e yi ube, e yi ube, e yi ube. Si e yi ube, kaba mi di ni. Ure ya gwa. E ye, Ida adan. Nebe. Eyi ayu. Eyi agba. Eyi yon sinye lakwa jom lakwa. Anye yon sinye dikwa yon mati jari.
0: Ase ou. Ase ou.
4: Ase nan sinye ouman.
0: Ama adi dokun.
4: Ama ouman la. Ayo yon bayi da. Ou di jen. Nan sou yon.
0: Tu ba fi le ri la yo ye.
4: Yo ye. O da won so pe tan ba ti pe. E ya gba te wa ngba de ya ta won agba re aje da o do won re da so.
0: Hey,
4: won ni won da pada. Won la won da pada.
0: Ah. Eh, ni tu se e kale kan si bayi.
4: Ko ba na lo.
0: Ko ju ba na lo.
4: Ya, se ya da kan ba mi binu igba ya o be ni
0: pe. Won fi be.
5: Omo lo nto pin ni
0: ah o ti ja
5: aja kure o sharo
0: ah
5: aja kure ni
0: ede yen

0: Olúwa kò ṣe ọlá. Olú ọ̀dẹ̀ bá láǹfààní àti ìpè wọlé. Ìdúpọ̀ àkókò tó yẹ ká ṣe àdúrà wa ti ń súnmọ́ bọ̀. Mo sì fẹ́ gbà pé bí ẹyọ kan àbí méjì sí kí n wá sún síwájú.
1: Bàbá Olúndé, ẹ wọlé.
0: Olú ọ̀dẹ̀ ni ìwọ Olúndé.
2: Àbú Olómi.
0: Olúndé kọ́ Olúndé. Hello. Hello. Ẹ kalẹ̀ o. Ìgbélé sọ́hun yẹn, ó jáde. Olúwa ṣeun sá. Ẹ mà gbóhùn sókè àmà gbóyìn.
3: Ó ní ó ti pẹ́ tẹ́mi náà ti ń tẹ́ àgbẹ̀ ti ń wọlé lórí prógámù.
0: Olúwa ṣeun lálẹ́ yìí. Ó yá ẹ jẹ́ àlọ.
3: Ọlọ́wà sí
2: náà. À ń gbóyìn.
0: Olúwa ṣeun.
1: Bàbá Olúwa dé.
4: Ajá ní ìbínú kò sí kankan tó ṣe ní ọkàn mi balẹ̀ ṣe rí obẹ tẹ́ sọ ẹsẹ̀ gbọ́ ó ní bí òògùn ni o.
0: Ẹ ṣá wo.
4: Bàdà kan bá ṣẹ̀.
1: Ìgbẹ́
4: tẹ́ máa fi ibẹ̀. Ṣé wá rí òògùn ọdẹ pọ̀. Rí sọjọ́ ọ̀bí mi. Wọ́n lọ wá àdẹ́ kan, wọ́n ó gùn pẹ̀lú ewé orí jìn. Ṣé ń gbọ́ mi báwọn?
0: Àgbọ́yé.
4: Ṣé máa ti àágùn dán? Wọ́n wàá fi ògbẹ̀ tẹ́lẹ̀ inú òkè funfun. Wọ́n wàá fi ọṣẹ yẹn ó kórè lórí. Ẹ máa gbọ́ o. Eru inú àrò tí wọ́n ti máa ti wẹ̀ tẹ́ fi máa kọ yìn. Wọ́n wàá fi ráàdì ọ̀sẹ̀ yẹn wọ́n á máa kún lẹ́m̀bẹ́ pé bàdẹ kan bá ṣẹ̀ igbó ibẹ̀ ni ẹ fi yín bẹ̀ sóyè yín sá.
0: À ń tẹ̀lé yín bẹ́ẹ̀ ni.
4: Ibẹ̀ ogun ni ẹni tí ó bá rí ilé kọ́ láyé tí ń sọ pé ayé rẹ ti bàjẹ́ kò ní dé èèyàn mà ṣe ń gbọ́ mi kọ́nà owó ibẹ̀ mẹ́ta.
0: Òbẹ̀ mẹ́ta.
4: Ẹyọ atari mẹ́ta.
0: Ẹyọ atari náà mẹ́ta.
4: Kọ́ wa lọ kúkún náà. Kọ́ wa lọ wá ẹja àrọ̀. Kìí sí tí wọ́n máa ń pa o tí wọ́n sọ pé wọ́n ń tà lódò. Wọ́n lọ mú lódò fún ni o. Ṣé ẹ pé ẹja àrọ̀. Ọjà ẹ̀rọ sí ẹja aṣọ. Ẹja fẹ́pìlẹ̀ aṣọ ṣe ń gbọ́ mi. Wọ́n mú lódò ni. Ṣé rí ẹja tí wọ́n bẹ́ẹ̀ lọ rà yẹn ṣe ń gbọ́ mi. Kúrò sí iṣẹ́ o. Èmi ẹ̀ parọ́ o. Ẹja mú lódò yẹn ẹ̀gẹ́ ló lọ mú. Yọ̀ọ́ rà. Yọ̀ọ́ wà lọ. Yọ̀ọ́ wà fi ṣe. Yọ̀ọ́ jẹ́ láṣẹ jẹ́. Yá bọ́ ẹ̀rọ pé. Ṣèbínú ni bàbá mi, ilé ìyá mi, wọ́n ẹ ṣe eré bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dé èèyàn bẹ́ mọ́ bẹ́ kí wọ́n máa pè mí lágbègbà. Yóò lo gbogbo ògo wọn o. Kí mo wí sà.
0: Ẹni yóò rogbo tí ẹ lò.
4: Yóò jẹ èèyàn láyé.
0: Yóò jẹ èèyàn láyé. Kàlẹ́ bàbá. Wọ́n á padà sọ̀rọ̀ kọ́ ẹ jẹ́ ká ṣe báyìí náà torí ìjọba àkókò torí pé mo rí jẹ́ ká yára ṣe báyìí torí pé mo rí pé àkókò náà tó ká tiẹ̀ kọ́kọ́ bá olúọdẹ náà dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá ló jẹ́ pé nínú oṣù kẹsàn-án yìí làdáni wáyé kádàrá kó jẹ́ oṣù wọn ọ̀kan nínú wọn òun ni bàbá Fákúnlé Olúọdẹ ẹ jẹ́ ká bá wọn kọ́kọ́ celebrate wọn náà mú bọ̀.
1: Bàbá Àlúwọ́dé ni.
0: Bàbá Àlúwọ́dé.

0: lórúkọ ogun ẹgbẹ̀rin àjò ẹ̀dá nílé lóko àti àwọn tó ń bẹ lẹ́yìn orí.
1: Ọmọ náà dà wọ́n dàgbà rẹ̀.
0: Ẹ jẹ́ máa fà á kò yí kí n máa fi kí ọ̀kan nínú àwọn àgbà wa.
1: A sì ní ìrùtọ́ ní láyé.
0: Olóyè.
1: Ọmọ ní ọjọ́ òun.
0: Fákúnlé Olúwa tó sì ọ̀la lẹ́kan. Olóòdẹ tìlú ẹ̀dẹ. Mo kí bàbá torí pé àyájọ́ ọjọ́ òní ọjọ́ kẹwàá ní oṣù kẹsàn-án.
1: Orí jẹ́ òpẹ́ láyé.
0: Láyájọ́ ọjọ́ bí bàbá.
1: Tálàgbà kò sí ní ìhùn tálàgbà.
0: Ayẹyẹ orí kádùn wọn kò lónìí.
1: Kò sí ní ìhùn tálàgbà.
0: Sọ́pọ̀lọpọ̀ dẹ̀ ti sẹlibrétì wọn gan ní platform látàárọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn òpó tó dilé mú. Ègún ṣoṣo ti parí ike. Ọ̀kan nínú àwọn àgbà ilé tó gbèrìn àjò ẹ̀dá dúró. À ń fà á kò yá ń bá bàbá yọ̀ à ń kì í kó orí rẹ. Kódà a tún ṣe ládùúrà pé ìgbà ọdún ọdún kan ni. Ìgbà àlè yín kó bẹ̀rẹ̀ sí lékún. Káwo lékún má fàyà. Fákúnlé ọ̀la lẹ́kan.
1: Àwa ń bẹ̀ láyé, àwa ń bẹ̀.
0: Ó dọjọ́ alẹ́gbẹ̀rẹ́.
1: Nínú wọn lábẹ́.
0: Ẹ bá wọn nájà wàràwàrà lókè ìpẹ́.
1: Ṣùgbọ́n
0: ìwòyí ọdún tó ń bọ̀ àwa àti yín ni. Ẹ ṣọgọ́ta ọdún nu ayé. Ẹ ṣọgọ́rin ọdún lókè èèpẹ̀. Ẹ bá wọn ṣọgọ́rùn ọdún lókè èèpẹ̀. Kódà ẹ tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Àtàwa àti yín làájọ máa bẹ̀. Àwa la máa bẹ̀. Àwa la sì máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá. Àádọ́ta ọdún sásìkò yájọ́ ń bẹnu ayé ni. Bẹ́ẹ̀ ni ó rí lọ́jọ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ kú oríire o. Olóyè. Fákúnlé Olúwa tó sì ọ̀la lẹ́kan. Olú ọdẹ láti lu ẹ̀dẹ. Orúkọ gbogbo àwọn àgbààgbà ìrìn àjò ẹ̀dá pátá. Gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá tó ń bẹ ní plateau àtàwọn tó ń bẹ lókè òkun. Kódà tó fi dórí àwa aṣojú yín tà ń bẹ lórí afẹ́fẹ́. Bàbá Alákí yín ẹ kú oríire. Ayẹyẹ torí kádún ọ̀pọ̀ ẹ lókè yín pẹ̀. Bí ẹ ṣe lóhun ó jẹ́ nìyẹn ní ṣókè ẹ má bínú torí pé àkókò yẹn pè wá níjà. Ṣùgbọ́n ọmọ kan ò ní kéré ká má dá ìwọ tiẹ̀. Ló jẹ́ kí n sáré gbàbẹ̀ yẹn wọlé ní pápá. Ok. Ẹ jẹ́ ká ṣe báyìí torí ìjọba àkókò ẹ jẹ́ ká kọjá lọ sí aago méjì láti lò ẹja tún sún síwájú ká lọ sọ abala ibi tá ti bẹ̀ẹ́lẹ́dùà ní pápá.

gbogbo ẹni tó ti ń gbọ́ ìró ayọ̀ lórí iṣẹ́. Ìfàsẹ́yìn kó má bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. Àwọn tó ti ń nẹ̀gá wo orin wọn lọ́ọ̀kan. Oṣù ma gbàrí ọwọ́ kálukú wa dára. Ká má sì kú ìyàwó, ká má sì kú àwọn ọmọ, ká má sì kú àwa náà. Má jà bá wọn náà jà wàràwàrà nú àmì. Gbogbo àwọn tó ní sáìtì tí wọ́n kọ́ tì yí, tó kọ́ lápọ̀ patì yí adániwájú. Tọ́dún yìí ó bá fi parí. Sọ kálukú wa di láńlọ́ọ̀dù. Gbogbo àwa tá wa ń lè mẹ́rẹ́ǹtì pátá. Àjọ ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá. Sálẹ̀ ayọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ̀lẹ́ àìsàn sí wa lára. Má kọ̀lẹ́ gbèsè fá wa. Má kọ̀lẹ́ àrùn sí wa nínú. Ọ̀rọ̀ jáde àṣẹ sì gún. Gbogbo àwọn tó ṣe pọ́ ń bẹ nínú ìpèníjà ìlera kan tàbó mi àtúnfi lé wọn lọ́wọ́ là. Ìjà wọn náà rí ìtúsílẹ̀ gbà. Àwọn tó rìn káàkiri. Ṣùgbọ́n tó jẹ́ pàgọ́ ara wọn fẹ́rẹ̀ torí pé ìpèníjà ń bẹ ń bẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Mú àlejò kúrò nínú ara wọn. Ẹ fi àlàáfíà tí í ṣe onílé ẹ̀dá padà síbẹ̀. Àwọn tó ń bẹ lórí ibùsùn àìsàn. Tó ń bẹ lórí àkẹta àìsàn lọ́jọ́ tó kọ. Ẹ gbé àwọn náà dìde. Ẹ má sọ àwa náà dẹrù àrùká. Gbogbo ẹni tó wá lọ́mọ ní ìdálẹ̀. Àwọn ògbókùn wa káwọn mọ́lẹ̀. Àwọn tó ń bẹ nílé àjò. Àwọn tó ń bẹ nídàálẹ̀ lórí.

0: 7777.
1: Tí mo fẹ́ gbà lásìkò yìí làwọn tó fẹ́ dúpẹ́. Ìjọba ti pè wọlé tí ṣe kó fẹ́ dúpẹ́ àjẹ àdànù ni o. Torí pé àárẹ̀ àkókò bíi tí òkó kéré mọ, ẹjẹ́ agbéra ká ṣe gbogbo ẹ̀ ní pàápàá, a fẹ́ lọ bá wọn dúpẹ́ láàárọ̀ yìí. Gbogbo ènìyàn pẹ́ tọ́ sí.

0: be karo. Hello. Oluwa loye o. Hey.
1: Ah. Won do ban dojo bo suba dosu. Eh ni damu.
0: Ami, ateyin na iya wa.
1: Ara oni ni.
0: Ami le mo. Ami.
1: Ah, eto yi o gboro si.
0: Adupe Oluwa seun.
1: O gboro ti ba se fe ilo yo ni hospital.
0: Ami.
1: Ti wo awon omo wa iyawo omo ba ba fe bimo to jebe la ma mu won wa.
0: Lagbare Eledumare.
1: Eh ni ori.
0: Ase o.
1: Ah, mo dupe lodo.
0: Iya wa ki lo sele tadura yin fi po to bayi.
1: Ah, adura opo, adura opo. O ti ye ma du playo kankan amo. Kadara mi o gba be pe ki ma po kiki be. So ti ye.
0: Oye wa, oye wa.
1: Se wa ri in ti wa ni dupe le lori ni isin ni. Ese kan yo mi lenu. O ti pe. O se ni mo lala. Lẹ́yìn àlá yẹn mo sá ń tọ́jú ara mi àmọ́ síbẹ̀ náà sáàtọ̀ ń bá mi jára kan lórí ẹsẹ̀ yìí. Tó o mo wá ẹjọ́ wọ́n bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà yẹn pátá.
0: Àwọn náà ń gbọ́ yín báyìí.
1: Títí dórí Mickey gan-an ọmọ ìlú mi ó ní mo pè jù àti Musa.
0: Ọba Musa
1: ẹ̀ bá mi kí wọn.
0: Àwọn náà ń gbọ́.
1: Ni wípé ẹsẹ̀ yẹn jọ mí lẹ́nu mo gbọ́ mú nira yẹn mo bá pe Mickey. Nígbà náà ìṣẹ̀lẹ̀ báyìí kásá ó dẹ̀ júwe nǹkan kan pé kí n lọ ṣe. Ó júwe kinní yẹn fún mi lọ́wọ́ ni mo rántí ewé orí pineapple. Ìwé méjèèjì ni mo rà náà. Àwọn obìnrin ni mí. Mi ò lè máa gbé nǹkan kan náà ní gbogbo ìgbà ní jíjó olóògùn ni mí. Ìyẹn sì yá jẹ ní gbogbo tó yẹ kí n ṣe. Àmọ́ àwọn kọ̀ọ̀kan tí n bá lè ṣe nínú ṣọ́ọ̀bù ni mò ń ṣe.
0: Ẹ̀ ń gbìyànjú ẹ̀.
1: Nígbà táwọn ẹ̀mí àbúgbà bí mo ṣe lọ di ìgboro mo ti wá ṣàlẹ́ǹjì wà kó kinní lọ́dọ̀ àwọn ọmọ aláti ń tà. Mo bá wéwé ẹyin olóbé. Mo bá wà bá wó mi dùn. Gbogbo ń jẹ́ tọ́lọ́ mo ti lo tábìlẹ́ẹ̀tì lórí ẹsẹ̀ yìí. Mi ò lè sùn. Mi wà fẹ́ lo méjèèjì papọ̀ tí Mickey ń ṣe ń jọ yẹn àti tìbí. Ilẹ̀ ti ṣú mi lérí tí Mickey yẹn ṣe ń jọ yẹn. Mo kàn sáré fi àgbo yẹn ni. Mo fi ẹni mí ọkùnrin lẹ́yìn ṣàgbé lálẹ́. Bí mo ti bẹ̀rẹ̀ sí mo nù. Wàhálà ń jọ ọmọ kọ́kọ́ ọmọ yẹn mo sùn. Ẹsẹ̀ yẹn ọ̀yọ́ mi
0: lé. Olúwa o.
1: Láti ìgbà náà ni ríro ẹsẹ̀ yìí ti wá lọ. Ó ti lọ. Àmọ́ sì wù ú. Wúwú yẹn bí n ti ń wà ló ẹgbà mi wọn àgbà. Ó fi lọlẹ̀
0: ọkùnrin
1: lọlẹ̀ tán. Àmọ́
0: ríro ti kúrò. Ẹ ti ń sùn dáadáa.
1: Mo sùn lọ́sàn-án, mo sùn láàárọ̀. Ẹlẹ́ẹ̀kejì kinní efirin. Tọ́ni kágún pọ̀ máta jọ̀sí. Tó wà fojú, ó wà fún gbogbo ìṣe. Mo ti ṣe mo ti lò náà sì tẹ́. Èyí bóyá Masai ló fi ilẹ̀ o. Tó ní ká po ògì gbogbóná pé kò ní jọ wá lójú o. Oníbàlù àríṣẹ́ ẹ̀. Tó ní ká mú wá
0: orí. Orí.
1: Ká fi ṣíbí gé orí yẹn lẹ́ẹ̀mejì ṣogí.
0: Ká wá mú ká po pọ̀ ká dà jẹ.
1: Wà láì iṣẹ́ ni.
0: Lè bá kọ́kọ́ la ó lù jáde.
1: Mo làágùn ńjọ́ mo lo ta látàjọ sí náà mo làágùn. Ìyẹn di mẹ́ta ewé ọgbọ́. Pálí ká já káfàtà ìjọsìn sí káfí yàn sí fún bàràádì àti gẹ̀dì. Nítorí kádùúrà mi pọ̀ nù tí mo rọra ń dọ́gbọ́n rẹ̀ tí mo lè rí ṣe. Gbogbo ètò yẹ kí n ṣe gan ìrìn ṣe torobìnrin ni mí. Ìrìn ṣe ìlú bọ̀ lọ́wọ́ mi ló tọ́ mo dẹ mọ̀ ká. Àwọn olójú tí mo lè ṣe. Ìdí ọpẹ́ mi nìyẹn.
0: Mo bá yín ọ̀yà wa. Olúwa ṣeun. Ẹnu ọpẹ́ yóò ní padà kan. Èyí ẹ dúpẹ́ lé lórí kò tún ní padà ẹ̀ nírẹ́bọ̀ ẹ̀yìn lórí ẹ̀ mọ́ ẹ pẹ̀lẹ́ ìyá wa. Hello. Ìpè tí wàá ń já ìpè. Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ sà. Ẹ kò ṣe máa lọ́run àti bàbá mi lọ́wọ́.
0: Àmì Ọlọ́run sà.
2: Ẹ̀jẹ̀ kan ní pé bèrè kọ̀ọ̀kan.
0: Ẹ má bèrè nǹkan
2: fún Afrika. Ẹ má bèrè nǹkan fún Afrika.
0: Ẹwẹ̀ má bínú, àní káwọn èèyàn dúpẹ́ má jẹ́ kí ẹ jẹ́ ká tó bá ṣe làákalẹ̀ dákun torí ọ̀lẹ́ má ti bèrè kankan báyìí. Hello, ta ló wà ń bẹ̀? Oh my God. Hello. Eléyìí náà tún lò ó ti dá. Hello. Yes, sir.
3: E kale o.
0: E karo.
3: A fe tupe lori ise. Apa olo de tupe.
0: Kini se na?
3: Se toni tapu atara. Ta soro si. Tali. O tupe li awate si toku agono.
0: Ikini won so pe seyen o se fun yin.
3: Ise ti won do ni sama ti tupe akara. Ta so pe iwo la kara wa.
0: Lo batan Oluwa seun iyen na npe ni back to say ah Oluwa ti seun Oluwa seun Oluwa seun
3: Oluwa mo seun
0: ami Eledumare e seun sir
3: ase o
0: e seun odupe ase Eledumare awon na keyin e se ase Eledumare e se oh my god Oluwa lo ni gbogbo ke lo e ka ro ta lo wa nbe Yes, sir. What is in that?
2: I'm not going to be able to do that.
0: A jise yin awon na de tin bo yin bayi e se oju oni tin bi ti be na hello ta lo wa nbe e ka aro
2: hello sir ka le o
0: e ka aro sir o ya ni papapa
2: e ka aro
0: yes sir
2: ojo sir ti se bi nkan ko mi sir
0: mo ni ke ma pere oju fa oni bu ore baba mo gba ile to se lo nlo yo na je arin ba se la kale kilode a fa koko yi dupe ni ma je ki nkan mi ti wo te ba fe bere oko wa koko nbo lori yen elo ta lo wa nbe e ka aro sa Oh yeah, I do pick up ball. Eje kin pe awon eyan wa saki ori afefe la wa tun ti gbagbe ara gan sori call hello ta lo wa nbe a e fe dupe awon gan fe ke dupe ni e tun wa pe wole e tun dake lo hello kai hello ah kama se la ro yo Hello, I'm here. Coach, my caro.
2: Hello.
0: Hello. I'm going. You. Yes, sir.
2: We're going to play.
0: Anibu kata yon mo kon shele ne pe, hello? Taba tinti bonu ala won be. Kwa lopa won to ni inkati won fe so gwen ni, je kon la yi wole. Je kashe boti, je kashe koli bari boti, je kori. Hello, talo wambe o, e karo o. E ko juma o.
2: Hello,
0: e karo. Yes, I pass or
2: okay.
0: I'm going. Okay. Je kin se bayi ma gbe pe kankan moda pe awon yan baba kin so ku tutu la le abi la aro yi je mo ti mo le so gan ma gbe pe kankan mo je ka mo la todo ti wa ni aye awon kan kura ra wa olope la wa na ibo kan ninu awon agba wa lo nse ayeye ojo ibi e je kin fa koko yi kin tun fi ki oluode lekan si kin wa gbe gba bi ko le ya e je kin so fun wa wi pe lagbare Iledumare awon gan te nwo yi olope la wa na Okay, wọn ni ope to fe se babo oluode mo nbo o se ope babo olude Iledumare o se oba ti o je ki omo egbe rin ajo eda o pe di o se ose la nleku o se ese la npo si wa teti ko gbo mi dada aye ope ti wa ati one ope wa po ni waju Iledumare je ki yara ti atejise kankin na sori afefe lanfani ati rihun t'Olorun oba se fun wa atawon yen lanfani lati pe wole lati dupe opolopo tun se anfani na lo labe ati fidi ore Iledumare ka fi mule ati wahala ti awon agba nse ni ohun lo fa laarin ose to koja yi keteta ku lori eto lojo jima to koja lo nipa to di Saturday adani waye dun idule kan o dun won ninu tara leyin opolopo akoko ti won ti gboju soke si Iledumare mo nbo mi o ti de

àlàyé sọ̀rọ̀ tí mo ti ń jọ yìí láti máa gbọ́ prógámù yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a máa fi ààbò rẹ̀bù wọn, a ní fi àtẹ̀yìn àti àwọn àgbààgbà wọ̀nyí, a ní fi ṣe àwátì o. Àánú ọlọ́run ààbò rẹ̀ yóò wà lórí yín, ayé ò ní fi yín pa wá lẹ́kùn. So mo dúpẹ́ lórí iṣẹ́ kan tí wọ́n fi sílẹ̀, ṣe gun ewé gúre pé ẹni tó bá rojú ọlọ́run fún ọmọ bíbí pé kó já kó máa fi tàǹbà kó dẹ̀ máa mú. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé pàtíyàwó mi lò kò jù bá rin bí àárín oṣù kan tí ọlọ́run ti fi gba gbogbo ogun. So ìdẹ̀ dúpẹ́ pé ọlọ́run ṣe mo tún já sí ayọ̀ ní àná sátọ̀dé, ìyàwó mi bí ọmọ obìnrin o.

0: olúwa ò ṣe é láàárọ̀ ọjọ́ sunday tó kọjá lọ mo rí first note lórí fóònù mi kẹsẹ̀kẹsẹ̀ torí pé ó jẹ́ ìròyìn ayọ̀ mo bẹ̀rẹ̀ sí pé nọ́mbà yẹn padà kábíyèsí elédùmarè ṣùgbọ́n láti ìgbà náà jojúmọ́ ni mò ń try nọ́mbà yẹn àyàfi àárọ̀ àná tí í ṣe ọjọ́ àlàmísì nọ́mbà yìí bá padà lọ èmi àti bàbá ọlọ́run bá láǹfààní àti sọ̀rọ̀ lóòótọ́ wọn ti bímọ nínú ayé ṣùgbọ́n wọn bí kan tán ìdádúró bá wà bí ọdún mẹ́ta ọdún mẹ́rin kò bá rí mi mọ́ kódà àwọn ò ronú débi pé wọn á rọmọ bí níbi tí wàhálà ti wà rèé làwọn náà bá tún sáré káàkiri ọmọ nàìjíríà mo láyọ̀ láti fi tó yín létí bàbá yìí ń gbọ́ ètò ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ìpèníjà tí wọ́n ní àtìyàwó wọn ṣùgbọ́n lọ́jọ́ tí àwọn bàbá wa fi iṣẹ́ ewé egúre sílẹ̀ fún ẹni tó bá ń wojú olúwa àbẹ̀ni tó bá ní ìdádúró ó ní látàárọ̀ ọjọ́ kejì níyàwó àwọn ti bẹ̀rẹ̀ sí í ṣe tán ti mú wọ́n dẹ̀ tún ń gbó wọ́n lò bó ti yẹ kí wọ́n lò ó àwọn ò lójú oṣù kan péré lọ tí olúwa fi síjú àánú wò wọ́n nígbà tí ó doṣù ẹlẹ́ẹ̀kejì màmá yìí fẹ́rakùn lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí lọ́jọ́ ìjeje màmá yìí sọ̀kalẹ̀ láyọ̀ wọ́n sì bí ọmọ obìnrin làǹtìlanti sátidé ọ̀la lágbára elédùmarè lọ́jọ́ ìkúmọ́ bóyá kí n tún kàyẹ́ náà síwájú èyí tí àtẹ̀jíṣẹ́ ẹ̀ náà wà ń bí àkásílẹ̀ ohun wọn wà bí tora sọ̀rọ̀ tó pọ̀ láàárọ̀ yìí eléyìí wá fi hàn wípé aláti dúpẹ́ lọ́wọ́ elédùmarè kí n dẹ̀ kí àwọn àgbààgbà ìwọ náà ìgbàgbọ́ ni kó fi rìnrìn àjò ayé ẹ níbi kálukú bá fi elédùmarè sí ni ó ti bá ọlọ́run ọba rẹ̀ tí wọ́n gan bá nígbàgbọ́ pé pẹ̀lú àwọn nǹkan wọn yìí olúwa bá lè lò ó ní okùnfà fún ìlànà àbáyọ sí ìṣòro rẹ ìwọ náà lẹnu ọpẹ lórí ètò yìí má jẹ káìsùn rẹ ó jẹ lásán o ìwé egúre láì fi nǹkan kan kun bí tí ìkó kéré mọ àdániwáyé lò ó ní okùnfà ìdílé tiwọn náà wà nínú ayọ̀ láàárọ̀ yìí elédùmarè ò ní padà fọmọ náà pa wọn lẹ́kún àmì àṣe ìdùmarè kò sì ní fẹ́ àwọn àtàbí ọ̀dẹ tẹnìkọ̀ọ̀kan tiwa náà kò ní fi pa àwa náà lẹ́kún bẹ́ẹ̀ ni ó rí lágbára ọlọ́run bàbá ìdílé náà yọ màá tún padà fa ohun wọn síwájú láìpẹ́ sí kó tó di pàákó lórí ètò yìí lónìí fọ́ráìs báwo làbá ti ṣe rìn bí àwọn èèyàn wá ti gbọ́ mi yé dáadáa jẹ́ kí n gba ìpè méjì sí fún tàwọn tó fẹ́ dúpẹ́ ṣùgbọ́n ẹ dákun ẹ sọ̀rọ̀ sókè a máa ṣe nǹkan láàárọ̀ yìí ó sì jẹ́ tààrà lórí àwọn tó fẹ́ dúpẹ́ kó tó wá di pé màá láǹfààní àti sún síwájú màá bọ́ sí ọ̀dọ̀ àwọn tó fẹ́ ní ìbéèrè kan tàbí omi ẹ káàárọ̀. àwa náà ṣe tí a fẹ́ bá yín dúpẹ́.
1: ìṣẹ̀lẹ̀ dúpẹ́ ní ìfẹ́jọ́ kẹ̀kọ́ kọjá ní ìfẹ́jọ́ ìpínlẹ̀ mi rárá.
0: lọ́jọ́ tóòtú
1: tó lọ bẹ́ẹ̀ ni ilé rẹ̀ pé pọ̀ nínú ìjọ ìtara mi ní ìlú jẹ́ ní ìlú mi.
0: kábíyèsí
1: mo ti rárá sí ìlú gbóná ìlú àti ìlú gbóná.
0: àtògì gbóná káì.
1: bẹ́ẹ̀ ni ọwọ́ kan tí mo lè rágbára pé ló ti síbẹ̀ yìí inú rẹ̀ ó lọ sí àná.
0: nínú yín bá sẹ́tù sẹ́kẹsẹ̀.
1: ṣé
0: àwọn kùtù àìlẹ́ ló rí àtògì gbóná ni àbọ̀wọ̀ àṣálẹ́.
1: ọwọ́ àárọ̀ lè lò.
0: ọwọ́ àárọ̀ lè lò.
1: nígbà tí mo gẹ́ẹ̀tì ara mi fún bí tíìdì.
0: fún bí tíìdì
1: ọ̀hánà sí.
0: fún bí ọjọ́ mẹ́ta lẹ̀ fi gẹ́ẹ̀tì ara yín.
1: ǹjẹ́ ìṣòro mi
0: ara ń bá ọ̀hánà ọ̀hánà
1: ọ̀hánà
0: ẹ̀dákun ìlú ìlú wo lẹ ti ń pè yìí.
1: kọ́sọ̀mà dáadáa rẹ̀.
0: kọ́sọ̀mà
1: ọ̀ ẹ̀rọ ajá ìsọ̀rọ̀
0: ló ti dá títà. ó ti yé wa ẹ ṣeun ojú òní tì ojú òní tì yín mà ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yọ̀dà ok wá bá mi gbé pé tọ̀dọ̀ ẹ̀mẹ́ náà o dúpọ́ ni pé kan wọlé síbẹ̀ náà ok.
2: yẹ́ẹ̀sì àwọn
3: ẹ̀fẹ̀lẹ́ púpọ̀ ọmọ wa ń kọ́ sí òṣè kan.
2: àlàáfíà ni ṣàtò sí wàhálà.
3: ìyá bíbí náà ń kọ́.
0: àlàáfíà ni ọ ti lọ.
3: mr michael abi abi allan.
2: bẹẹni sa
3: mo gẹtẹ.
2: bẹẹni
3: ìlú kò sọpẹ ti ẹ ń gbé.
2: Ime Kosa.
0: Ime Kosa.

0: Bukan kulkapon. Kalkulasi ini hanya kasih diri no. Ada bukulolo.
1: Inu iwa eti lo. Eti lo abi. Eriyato. Ma gbọ inu yin te so po dabi igba te yoju yen o to se melo to ti bere o to bi osu melo e je ka foju wo abodun ni bi osu mefa seyin to fi je pe ni yojumo ni o dabi igba te jeun yoju ikun a ma wa royin ko de kin se pe jeun yoju ṣùgbọ́n torí pé pẹ̀ sórí ètò lọ́jọ́ ìjẹjọ́ tí wọ́n dẹ̀ júwe nǹkan tẹ máa ṣe fún yín lónìí ẹ ti rí pé àyípadà ti wà. Olúwo mà ṣe o. Ẹ ti rí yàtọ̀ láfíà ti dé. Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run bàbá mi. Mbọ̀ ẹ jẹ́ bá yín wo kankan tó lè tẹ́ mi lọ́rùn dáadáa. All right. Mbọ̀. Okay.
2: Yeah, little salam.
1: Yes, I can roll.
3: Yes, I put on it out.
1: Your company will.
3: Yeah, I'll find with that a little sorrow.
1: Yes, sir. Okay.
3: Now, Baba,
1: mo ti gbọ́ yín o ẹ pè mí tilẹ̀ bá ti mọ ẹ̀dákun ẹ̀ nílẹ̀ tí mo kọ́ àlejò pọ̀ ni ẹ̀ má bínú ẹ̀ṣẹ̀hun ta ló tún wà ń bẹ̀ tí yín ẹ̀hún ṣojú àwọn ẹ̀ṣẹ̀ yín náà ta ló wà ń bẹ̀ ẹ̀ káàárọ̀ ẹ̀ṣà. Ha gbọ́ yín.
4: Àyíndé ti dé olórí ọba.
1: Olúwa ò ṣe.
4: A pè dé ara fáwọn tó máa yẹ ọ.
1: Ta ló wà ń bẹ̀ ẹ̀ káàárọ̀? Hello? Dátọ̀ kìí di stop lẹ́nìgà. Gbé yẹn náà. Má ti gbé ti mìkì. Àwọn àgbà nìyẹn kò sí mìkì fẹ́ sọ ń sìn gbé yẹn. Hello?
5: Hello?
1: Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
1: Ṣé ẹ fẹ́ dúpẹ́ ni?
5: A fẹ́ dúpẹ́ ni.
1: Ó yà ń gbọ́ yín ìyá.
5: Lórí olókun àti omi àgbẹ̀.
1: Olókun. Bẹ́ẹ̀
5: kan ti bá rìn sí ara mi. Mo dúpẹ́ ọ̀gbìn dúpẹ́ dà àwọn àgbà àgbà tó ń sílẹ̀ níbi ẹ̀mí ó dẹ̀ ti pẹ́.
1: Fùfú olókun àti omi òkun àti omi àgbọn.
5: Omi àgbọn
1: kò. Kí lẹ lo iṣẹ́ náà fún? Ẹ ti lò lẹ́ẹ̀mejì. Kí lẹ̀ ń lò fún?
5: Fún gbogbo ẹ̀kọ́ tó bá ń rìn sínú ara.
1: Lágọ̀ọ́ ara. Ẹ ti wá rí i pé àyípadà ti wà láàrin ọ̀sẹ̀ méjì tẹ́ fi lò tẹ̀léra wọn. Ogun tó ṣẹ́nu ayé yín ò ní borí mọ́ mà. Ó ti yàtọ̀ dáadáa. Mo bá yín dúpẹ́ o. Ogun tó ṣẹ́ ò ní borí mọ́. Olúwa ṣeun. A ṣe ni màá. Orun ti mú ọmọ yìí.
4: Àfújì ti mọ gbẹdẹ.
1: Ó ẹ gbìyìn ẹ.
4: Ó ti lé òjò, ó ti lé orin.
1: Ẹni bá. Àlọ́ wà ń bẹ̀ ẹ káàárọ̀. Yes, sir.
6: Àkúrètò.
1: Olúwa ṣeun.
6: Ní agbára Ọlọ́run ẹ̀ ní kọ̀ṣẹ̀.
1: Àmì.
6: Àmì Ọlọ́run bá owó wa gbé.
1: Àmì Elédùmarè ẹ ṣeun.
6: Àwọn àgbààgbà yẹn bàlá ìdààmú ìfòrò kò ní tọ́ sí wọn.
1: Àmì.
6: Wọ́n ní Túndé Bọ̀lúndé.
1: Àmì Ọlọ́run.
6: Wọ́n ní Jagunbọ́gun Ogun.
1: Àmì o.
6: Wọ́n ní Pọ́wọ́n King.
1: Àmì.
6: Àlàáfíà tó péye yóò máa wà pẹ̀lú wọn.
1: Àmì Elédùmarè.
6: Bàbá Ọlọ́run Aláko Wata.
1: Ìlà Abílà Ìlà sí ẹ ṣeun.
6: Ẹ̀mí àfẹ́ dúpẹ́.
1: Ẹ ṣáwó.
6: Lórí Kájọ̀sì Atomi Káì.
1: Atomi Káì.
6: Olo. Ọlọ́run sì ni kò bá mi lára mu. Mo dúpẹ́ ọmọ tọ́lọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà wọn o. Gbogbo àwọn ìyá yẹn mo dúpẹ́ ọdọ̀ wọn.
1: Omi káàlì àti omi káàlì tẹ lò yìí.
6: Omi káàlì àti omi àti atàjọ̀sí mo lọ̀ ọ́ atàjọ̀sí yẹn. wa da sinu mi ka yen mo mu fun odidi ojo meje
1: ki le so pe lo fun
6: akokoro
1: akokoro ni tori elomi
6: ijo ti an fi ewe ijo ti won fi ewe ewe atale ijo na ni won da ko re mi ga se pe mi ti gba pe ni mo ni program yen
1: ojo yen ni
6: tori pe akokoro yen o mi lenu daada
1: pupo
6: gan to bi mo ti wa lo omi ka yen pelu
1: atajosin
6: o lo fun odidi ojo meje aro ale aro ale mo ven bonu suku suku suku suku
1: ni
6: godo wa baba yen o agba ona opolowo ni daru
1: ami ayi pada ti wa wa daada bayi
6: pada ti wa wa daada
1: oluwa seun baba e ma jogun ran lo ko sa we e ma jeun le ma jeun le ma jeun lo
6: ka ma dupe
1: ka sa ma dupe baba
4: se ka mo lewele
1: enu ope wa oni kan lagbare lede

0: gbogbo awon to ni penija kan abo mi ori pe ti po
1: lo ajere yo gbe pe ran oya gbe pe kan
0: gbe pe kan ko gbe ipe ipe ni
2: eh ipe la won mo
0: ni gbe won na gbe kolu o tun ba rojo re lo
3: elojo
0: mo la ti pari e mejeji na elo le ma mi jere e ka ro sir ah
3: e ka ro
0: yes sir
3: ni je dogun ti a se eto kan eni en dupe
0: yes
3: sir
0: ah pelu yin
3: eni en dupe e je so pe eni en na dupe e tun fe ni e so pe eni en dupe ṣùgbọ́n ẹni tí ó bá igá níwájú ṣọ́ọ̀bù rẹ̀
0: bẹ́ẹ̀ni
3: tó kó igá yẹn tó kó dànù káwá sùnkẹ́ ẹnìkan náà rírú ẹ̀ níwájú ta tí ó sì fẹ́ fílẹ̀ lọlé kí ni nǹkan kan ọkọ́ tí ọkọ́ ṣe
0: tí ó gbé nígbésẹ̀ ẹ kò làákàyè ẹ ṣeun àwọn àgbà ti gbọ́ mo like ìbéèrè yín àwọn àgbà ti gbọ́ ẹ ṣeun torí pọ́ èèyàn gbọ́dọ̀ máa ṣe rú àìsùn báyìí kó tún kó sínú pàkúté ayé a ní wọnú òde pẹ̀wọ̀n tọmọ lágbára ọlọ́run.
3: ẹlòmíì lè bá wájú ta rẹ̀
0: nígbà
3: míì
0: kí ló yẹ kó wọ́n kọ́ gbé nígbésẹ̀ tí ò fi ní rọ́lù bá bu wáyà ẹ kú làákàyè mo dúpẹ́ ẹ kú bó ti bọ̀ pẹ́ yín náà ní òjẹ́ ìmúlẹ̀mí ẹ̀yin ló máa jẹ́ ẹ kú làákàyè ó wọ̀ ẹ̀.

0: ọmọ yin kan ni daduro
1: ile
0: oko re abi ko wa ri kankan mo bayi e lo ra we rin ajo edaun to ma se wa ninu e tun ti gbo te to ndupe ti e na laaro yi e sa awon eyan ju yen fun a kan le ma ka kale lasa je ma gbegbe setele ni ise onigure la won nikan se
1: onigure yen se ni ti te ni gbe daada
0: o wa nu we tele awon agbo tuntun la ye se se fun yin soye o ti je niyan o to bi orisi merin abi nkan to wa ninu we onigure wa be mi na wa nbe ti o de je be lagbare ledu ma e ma ka ro ta lo wa nbe
2: e ka ro sa
0: yes sir
2: Mr. Joseph ni lati oni ajo
0: ato mi ajo ki le fe sa o
2: omo wa kan lo ma wo ibuku mo to ma fa wa yi
0: Okay. Pẹ̀lú àwọn ọmọ tó mùn kúmu àwọn èèyàn dẹ̀ ti lo ìwé tó lówá ti fi ṣe àkóso ìgbésí ayé wọn tí wọ́n ti rọ́nà àbáyọ fáwọn ìpèníjà wọn yẹn ọmọ wa kò ní mùn kúmu nú ayé o àwọn tó mùn lọ́wọ́ olùwà gbà kúrò lẹ́nu wọn.
2: Ẹ̀lú
0: ẹ̀ka àárọ̀ sà. Yes sà.
2: Láti
0: jẹ gbogbo kí lẹ fẹ́ sà. Kò ṣèjú máa.
2: Ìtọ́
0: pọ̀ lẹ́nu rẹ̀. Ó di iṣẹ́ kò gbé mi ní àbí ṣó lálálá àbí kí ni ká sọ. Ìtọ́ a ti dárogún sẹ́ẹ̀kẹ́ rẹpẹtẹ. Hello. Ẹ̀ríyàn ò lọlé ìwòsàn ni. Ṣàgbàlagbà ni àbọ̀mọ kékeré.
2: Àgbàlagbà ni
0: o. Kò lọ ilé ìwòsàn ni.
2: Ó ti lè gba àrùn náà.
0: Ó lo oògùn aràn.
2: Kò ṣiṣẹ́.
0: Ó sì lọ ilé ìwòsàn náà. Kí ná wá sọ kó ṣẹlẹ̀ sí ilé ìwòsàn kí ná ló ṣe.
2: Kò tún lọ pẹ̀kára lọ ní ìwòsàn.
0: Kò tún lọ ilé ìwòsàn mọ́. Ó ti dá sáà mo ti gbọ́. Ìyá yìí.